0: Elédùmarè ó ṣe wọn ní rere. Àwọn tó bá ń wà lórí afẹ́ orí kó ṣe wá bákan nù studio. Bá méjì sì kọ́ tó jẹ́ kó rí bẹ́ẹ̀. Ọmọ inú ilé lẹ́yìn látọ̀ndì 215 àbọ̀ndì kílà ọ̀ndì 1918 la wà lénìí. Bá àdórí ètò rárá yìí lè pèkẹ́ béèrè fúnra ara yín. A ti ṣètò mí kọjá lẹ́yìn ọ̀ndì 2 yẹn gan níjẹjọ. Ìyẹn jẹ́ kó ṣe wá lé mọ̀ pé ẹsẹ̀ ìyàwó yìí ó ṣe wá dáná fáwọn ọmọ tán tí ó wà á jáde tẹ́ ẹ̀ wá ní rí wọn dárọ̀ yìí. Ìṣẹ̀dá ó dá wọn padà wá sínú ilé. Ohun tá a bá ṣèwádìí ni pé ṣé ìṣe àṣepéjà wà láàrin yín. Ó lè gbọ́dọ̀ jẹ́ àgbàlagbà kó má ṣe olóhùn lójú fèrè. Ìyáálé ilé àbí kìí ṣàì kó travel. Àdúgbò wo ló ti ṣẹlẹ̀ àbí bó wá ni àbí. Ẹ lè pè lẹ́yìn ètò bóyá tí ilẹ̀ bá mọ kẹ̀já sọ̀rọ̀ dáadáa jù báyìí lọ. Ohun táwọn àgbàlagbà bá fẹ́ fún yín ní pàjáwìrì wọn ó yára fún yín ná. Ìyàwó wa ò ní sọnù, àwọn ọmọ wa ò ní sọnù, àwa náà ò ní sọnù nú ayé o. Àló wà ń bẹ̀ ẹ̀ káàárọ̀.
1: Ẹ̀ló.
0: Ẹ̀ló sà ẹ̀ káàárọ̀.
1: Àwa ẹ̀ káàárọ̀.
0: Yẹ sà.
1: Mo ti lè ti pèlè ẹ̀kan náà ní ọmọ mi àti ìrẹ́lẹ̀ láti ilé ògbó.
0: Àti ilé ògbó. Kí ìbéèrè yín.
1: Ìbéèrè mi bí mo fẹ́ béèrè mi sí. Ìṣètò èmi ò ní ṣe o. Bẹ́ẹ̀ni. Àtọ̀ mi ò sì sà. Ìgbà tí n bá ti lè mú fọ́ọ̀mù pẹ̀lú ìbéèrè lẹ́ẹ̀kan báyìí. Àìlè mí ni.
0: Ẹ tún gbádùn ara mọ́.
1: Ìrora lè mí ló kíjì gan ara wo mi.
0: So ẹ ní lè lọ lẹ́lẹ́kẹjà bẹ́ẹ̀ kẹta.
1: Ìrìnà àtìlọ́lẹ́lẹ̀ ti jẹ́ àmìlẹ̀ àdìgbà tó bá pẹ́.
0: Bẹ́ẹ̀ bá sì tún ṣe mí ìjọ kejì tipátipá ni torí pé ẹ máa rò ó pé ara ó tún máa ro yín. Ó ti yé mi, ó ti yé mi sà, àwọn àgbà náà ò dẹ̀ ti yé wọn.
2: Yóò bá a lè wẹ̀ o.
0: Ẹ̀lo ta ló wà mẹ́ ẹ sà.
3: Àṣìṣe mi látọ̀yọ̀.
0: Ọya bà mí ọya.
3: Wàhálà ẹ parọ́ bó ṣe rí lẹ sọ́mi téèyàn bá pé yìí. Ẹ ní gbé ṣùgbọ́n kéèyàn tẹ́sítì yín WhatsApp ń rọrùn pọ̀.
0: Ẹ dákun ẹ ṣe bẹ́ẹ̀ ẹ má bínú.
3: Mo ṣe rí nù.
0: Ẹ má bínú ẹ ṣeun.
3: Ẹ dákun torí Ọlọ́run mo fẹ́ káwọn àgbo fún wa ní iṣẹ́ connection bíríkìlà.
0: Iṣẹ́ connection.
4: Bíríkìlà.
3: Bẹ́ẹ̀ni.
0: Ti bíríkìlà. Ẹ wá pé connection oníṣẹ́ ọwọ́ ẹ̀ àwọn tó máa jẹ́ contractor máa pọ̀ nù wá dáadáa. Bíríkìlà nìkan lọ dárúkọ carpenter gan fẹ́ connection. Wọ́n fi ọwọ́ kan lé Lábújá. Wọ́n kan lé Lábújá yóò lè bọ́ bilẹ̀ ti dẹ̀ dáadáa. Connection ni gbogbo ọkárí ti wá ṣe nù ayé. Àbí mo ń sọ ẹ báwọn yẹn ló ń lọ sí gbàdé pé ẹ mọṣẹ́. Ẹ mọ tẹ kódà ẹlòmíì tó ń gbaṣẹ́ gan ò mọṣẹ́ yẹn gan tó yín. Olódùmarè ó na káàdì tiwa náà sókè ni ó ti yé sà kò sí wàhálà.
2: Yóò
0: ti máa pọ̀ báyìí.
2: O lè rí o. Tó bá ṣe ìdàlàpà lóko mi òkun.
0: Ta ló wà ń bẹ̀ ẹ̀ káàárọ̀ ká gba bí mélòó kan sí àwọn àgbọ̀n tó máa dá. Ẹ káàárọ̀.
5: Ẹgbẹ́ àwọn oníbèrè
0: yìí. Béèrè yìí ní pápákọ̀ ẹ má jẹ́ òpẹ́ o.
5: Ọ̀nà fún máa hàn mi ni ohun tí mo máa lò sí. Ọ̀nà fún máa hàn yìí.
0: Ìlú wo lẹ ti ń pè yìí?
5: Ó máa ma hà fún láti ìlú wa.
0: Ẹ máa wá hà fún bí ọmọ kékeré.
5: Bẹ́ẹ̀ni.
0: Alẹ́ ló máa ń ṣẹlẹ̀ ní àbí ojoojúmọ́ ọmọ náà.
5: Ní ó wá ṣẹlẹ̀ lówó tí atẹ́gùn máa ti kẹ́ díẹ̀ pé bóyá ó máa ṣẹlẹ̀ lówó tàbí ìdájí tàbí àárọ̀ ṣá.
0: Ẹ máa wọlé mo ti yé mi ẹ máa bá àwọn àgbọ̀ dàyín lóhùn láìpẹ́ ti gbọ́. Ta ló wà ń bẹ̀ yẹ káàárọ̀.
3: Ilé káàárọ̀ ẹ̀kọ́ ṣe ọ̀gá rẹ̀ pàtàkì ẹ̀kọ́ látàrí
0: pé ìrẹ̀ yìí. Mo dúpẹ́ Elédùmarè ló ṣeun lọ́láàkì. Àmì Elédùmarè ẹ̀ ṣeun gan.
3: Obìnrin náà ní ìgbẹ́jọ́ àwọn àgbàgbọ́ ráyè dá mi lóhùn.
0: Àníjó pọ̀ láàárọ̀ yìí.
3: Nǹkan tí a ní máa ń mú yẹn tó jẹ́ pé kò gbọdọ̀ pàdé.
0: Wọ́n ti fún yín ní ẹ̀gbọ́n ni tí wọ́n tẹ ní kò gbọdọ̀ pàdé. Àbí? Wọ́n sọ. Èmi gan láti pọ́n sọ.
3: Ọ̀gá wa ni mo dé náà pé wọ́n á dé
0: bẹ́ẹ̀.
3: Mo máa ń ká ìlú bẹ́ẹ̀ gan.
0: Bóyá
3: mo rò
0: bẹ́ẹ̀ ni. Bóyá mo rò bẹ́ẹ̀ ni. Okay. Ẹmọ tó ṣẹlẹ̀ ẹ má bínú. Wọn ò sọ ọ́ lóòótọ́ bá mú nọ́mbà wọn sílẹ̀. Wọn ò sọ ọ́ lóòótọ́ gbọ́ àwọn yẹn ti pè mí lábẹ́ aṣọ àwọn tó fẹ́ fún yín nìkan tẹ́ fẹ́ lò sí. Bẹ́ẹ̀ni. Ó ti kọ́ tàbí? Hello? Mú nọ́mbà wọn o. Ò rí mú.

0: pẹ̀lú ògo lọ́wọ́ ọlọ́run gbogbo nǹkan tó sì le ọlọ́run ló ń sábà bí.
1: Yóò sì dẹ̀ ẹ́ kábíyèsí. Tọ́ o dúpẹ́
0: o. Ọlọ́run ò ní fi wálẹ̀ ṣé wàá rí nípa ti ṣúgà. Bí wọ́n ń sọ̀rọ̀ nípa rẹ̀ yẹn. Ẹ gbìyànjú àti lọ wá ewé làálì àtẹ̀gbò làálì. Ilé ààrẹ fi ṣe bọ́nọ́ọ̀sì ni o.
1: Ẹ máa ṣeun.
0: Àtòrí kìíní ti ń já rìnrìn pọ̀ àgbẹ̀ rádúmọ̀ tún mi sọ. Àtúkásí tó lórí ìta tí tó ti.
1: Ẹja ṣe yọ ọlọ́run náà wáyé tẹ̀síwájú kò ṣe nǹkan kan.
0: Ewé làálì. Egbò làálì. Ẹ wàá fi kan ohun bí lálà kan díẹ̀. Ẹ wàá bomi ṣe ẹsẹ̀ tí ó jìnà dáadáa. Kí wọ́n máa mú. Pẹ̀lú ògbólọ́wọ́ ọlọ́run yóò já wálẹ̀. Mo ti ṣúgà tó háì ní o.
1: Ṣúgà tó gbẹnu ókè ẹ ṣeun.
0: Níta wá ń lò tẹ́lẹ̀. Tọ́lọ́run ọba ò tí ì jẹ́ kí eléyìí ti àbúrò ló jẹ́ sí i. Ìtàfílẹ̀ ni ìbò ti tẹ́lẹ̀.
1: Tẹ̀gbọ́n.
0: O lè wé ọparun.
1: Ewé ìjìnrìn.
0: Ewé ewúro àti ìjìnrìn ajá.
1: Ó jẹ mẹ́ta.
0: Ẹsì lágbo kan bí ara yìí náà lè wà ń bẹ̀. Pẹ̀lú ògo lọ́wọ́ ọlọ́run eléyìí ti ṣiṣẹ́ tààrà.
1: Ṣeun. Mo mo dúpẹ́ o.
0: Ìwà
1: yín tí bàbá yín ṣe bàbá mi.
2: Hello.
3: Ẹ̀yàjọ̀dá.
1: Olúwa lóye o, Alhaji Rahman Ọlọ́run ṣògo.
3: Akọ àìsàn.
1: Ǹlẹ́ bàbá mi ẹ káàbọ̀ àìsàn rèé o. Mo dúpẹ́ lónìí o. Ẹ ṣeun.
3: Àwọn tí wọ́n sọ wípé ọ̀rọ̀ connection yẹn. Tí yóò bá sí ẹsẹ̀ ẹsẹ̀ ìṣẹ̀ lásán.
1: Kì í ṣàdédé iṣẹ́.
3: Níbi iṣẹ́ tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ náà ni ẹ̀tọ́ akó tó di pé wọ́n sì tún máa ń wá connection kiri. Ṣùgbọ́n iṣẹ́ kékeré gẹ́gẹ́ bí ti ọ̀gá mi tó sọ̀rọ̀ ní ìsìn sọ. Ẹ jẹ́ kí n fi iṣẹ́ kékeré kan lẹ̀ fún mi. Àtòníṣe ọwọ́ ni o, àtòníṣòwò ni o, àti tí iṣẹ́ ìjọba wúlò fún. Wọ́n lọ bá wọn ìwé ìdágunró.
1: Ìwé ìdágunró.
3: Ìdágunró máa fà lẹ́lẹ̀ tá a fi máa ṣẹ̀ṣọ́ yín ọmọ. Wọ́n wọ ipò ọ̀bọ̀ díẹ̀.
1: Òdì méjì.
3: Tó bá sọkùnrin ẹ̀rọ alamọ mẹ́sàn. Tó bá sobìnrin ẹ̀rọ alamọ méje.
1: Oye o.
3: Wọ́n á lọ wá ilé ọdẹ. Wọ́n fi ilé ọdẹ bí ẹ̀kún.
1: Kí ló kọ̀ mí tẹ́ ń pe ilé ọdẹ torí àwa ta àdá kan mọ̀.
3: Ilé
1: agbọ́n.
3: Ilé agbọ́n tí wọ́n so sára léwu.
1: Ẹ tẹ̀síwájú bàbá mi ẹ ṣeun.
3: Tán bá ti wá gùn pọ̀ tán. Tọ́ bá sobìnrin ọjọ́ méje ni ó fi wẹ̀. Tọ́ bá sọkùnrin ọjọ́ mẹ́sàn-án ni ó fi wẹ̀.
1: Lọ́ba tán.
3: Tán bá jọ wọn bá ti bẹ̀rẹ̀ sí ní ìwẹ̀ tọ́ bá máa rí ijọ́ kẹta àbí ijọ́ kẹrin wọn ó ti máa pè ní wọn pé.
1: Iṣẹ́ rè
3: ìyàtọ̀ ti dé.
1: Tiyín ò ní bàjẹ́. Mo dúpẹ́ ẹ ṣeun. Mo dúpẹ́ o. Ẹ ṣeun mo dúpẹ́ o. Kú dìde o. Àṣìláṣí kò bí ìṣẹ́jú bíi márùn-ún sí. Àwọn àgbà tó bá fẹ́ pè wọ́n láti dáhùn àwọn ìbéèrè tó kúnlẹ̀.
2: Ẹni tí ó máa ń rẹ̀ tó bá ti parí
1: ìbára. Ẹ dákun àgbà tí ó bàbá wa dá síyún ẹni tó bá oníṣẹ́ kan tó ń rẹ̀ wọ́n. Ó sì yẹ bàbá ó fàyà lásìkò tá a wà yìí kí ló burú ń bẹ̀ ọ jàre. Ẹ ló. Ẹ dákun ẹ fi láì mi yẹn lẹ̀ fáwọn àgbà nítorí ọlọ́run ẹ̀ṣẹ̀ àánú mi. Àtàwọn láyé àwọn àgbà náà wà ńlẹ̀ à. Àwọn ọ̀rọ̀ kan bẹ tá àtìyànjú ẹ má tún dákun èyí tó ń bẹ́lẹ̀ yìí. Àlẹ́ ni tó ń ṣe ẹ̀kan tó ń rẹ̀ ẹ́. Àbá gbé wọ́n bá wá ni. Ó ṣe ẹ̀kan ó ṣe wá rẹ̀ lẹ́ẹ̀kan. Hello.
4: Hello, ẹ káàárọ̀.
1: Olóyè Ezekiel Ajiboye kọ́ yìí.
4: Olóyè Ezekiel Ajiboye
1: ni. Tiyín ò ní bàjẹ́ bàbá mi dáadáa. Ọ̀yá àgbà òye ìlẹ̀ Ìbàdàn. Ọ̀rọ̀ nù.
4: Kí wọ́n lọ wá ìyèrè.
1: Ìyèrè. Wọ́n ní yóò rẹ àwọn wá ní gbogbo ṣara ní ó rẹ̀ wá torí wọ́n ṣe yọkan. Yọkan àti ajé nù ìtàn sọ yìí.
4: Kí wọ́n lọ wá ìyèrè.
1: Ìyèrè.
4: Kí wọ́n wá lọ kó di powder kó kún ní dáadáa.
1: Iye.
4: Kí wọ́n mọ fí mu òògì gbígbóná. Òògùn bẹ́ẹ̀ lọ.
1: Ìyèrè kọ́ lọ kó di powder.
4: Kó di powder.
1: Kọ́ mọ
4: fí mu òògì gbígbóná. Tọ́ba ti lè rí ṣe láàrin ọ̀la ìgbà tí ó bá dijọ́ mẹ́jọ òun ó dùn bí ayọ̀.
1: Pé àwọn òṣè ọkàn kọ́ wo àwọn tí ń ṣe méjì mẹ́ta o.
2: Bẹ́ẹ̀ ni
4: kí wọ́n lọ ṣá rẹ̀.
1: Tí yóò ní ìbàjẹ́. Mo dúpẹ́.
4: Ẹlẹ́ẹ̀kejì. Fẹ́ rí àwọn ìyẹn wa. Bóyá kí n sọ pé ojú kòkòrò mo ti gbọ́sẹ̀ lẹ́nu àfáàríyọ̀ mo ti gbọ́sẹ̀ lẹ́nu ọmọọba Musa. Ṣèyí jẹ́ kí oògùn wọn fẹ́ jẹ́ lọ́dọ̀ òun ìwà fẹ́ mọ̀ èyí tí wọ́n sì mọ. Tí wọ́n bá mú ẹyọ kan tí wọ́n bá gbọ́lù tí ò bá kì í rí bẹ́ẹ̀ kí wọ́n tún tún mí mú. Kí dókítà gan bá ń tọ́jú èèyàn lọ́wọ́ tó bá fún yẹn ní injection kan tó bá rí pé kò sí yóò padà fún yẹn lómi. N ò ní fẹ́ lò kankan tó mọ sáré mi ohun tí ń da ọ̀pọ̀lọpọ̀ láàmú iṣẹ́ tá a ti dálẹ̀ bí yóò kéré. Ọlọ́run láàánú jùlọ ni ó lóun sábàbí fún wa.
1: Mo dúpẹ́ ẹ ṣeun ẹ kú òun. Olóyè Síkírù Àjíwòye ṣe o. Hello. Ta lẹ́yìn yìí ò ní já ṣe mọ́. Hello, ta ló wà lójú òpó yìí? Èwo ló tún kọ́
2: àti. Ẹni tí ọ̀nà fún máa ń yún.
1: Ẹni tí ọ̀nà fún máa ń yún ẹ dákun. Ó máa ha kẹlẹ̀bẹ̀ káàkiri. Lójú orun ká ha kẹlẹ̀bẹ̀ lójú ayé kí ló dé. Ẹyin àgbà tó kúnlẹ̀ ọ̀yà ọ̀yà ọ̀yà. Mo sì níṣẹ́jú mẹ́ta sí. Olúwa ò ṣe é. Pépè ti ń já ìpè nǹkan ṣe san fúnra wọn lẹ́fàsẹ̀. Hello. Hello. Ah, kí ló dé? Ah, kí ló dé má dagun eléyìí lẹ̀ abátẹ̀ tún rọ́gbọ́n dá sí. Àbá tún sún síwájú díẹ̀ níwọ̀nba. Ta ló wà ń bẹ̀? Dúpẹ́. Ẹ ṣeun bàmí.
4: Ànàbí ọjọ́ náà.
1: Ẹ ṣeun bàbá.
4: Kí ọ̀nà fún dàlà mu.
1: Ẹyin.
4: Ẹ kú lọ ra. Clove. Kàlàfùrù. Ẹ̀hẹ̀. Wọ́n lọ sí powder. Wọ́n máa tà sẹ́nu. Ká máa fi omi tó lọ wọ́ọ́rọ́ lò.
1: Kọ́ máa fi lò ó.
4: Wọ́n máa mú àlùbọ́ sá ayù.
1: Ẹ̀hẹ̀.
4: Wọ́n máa sọ àpọ́n sẹ́nu.
1: Ẹ̀hẹ̀.
4: Láàárọ̀
1: àti. Ẹ̀kú làákà.
4: Wọ́n máa jẹ́ ká mú omi tó lọ wọ́ọ́rọ́ lè lórí.
1: Ẹ ṣeun.
4: Ẹ wá tẹ́lẹ̀ kejì bẹ̀. Ẹni tó lọ nǹkan sí lòun bá gbọ̀nsẹ̀ wọn á jù ta lè. Tó sún máa ń bẹ̀. Wọ́n lọ wá ewé tìpọ́n ọlá.
1: Tìpọ́n ọlá, ẹ ṣeun.
4: Tìpọ́n ọlá tó wá gbó inú omi. Lẹ́yìn ìgbà tí wọ́n bá fi omi yẹn fún gbogbo ilẹ̀ fún gbogbo ibi tí wọ́n ya rẹ̀ àdá sí. Sọ wọ́n ṣe kò kú mẹ́. Ṣé wọ́n á rẹ́ni tó bá wá kẹ́ fi wí pé wọ́n dún oògùn lẹ̀ ń bì. Wọ́n da oògùn lẹ̀ ń bì ni. Bóyá nǹkan wọ́n ti wá da nǹkan sí ṣọ́ọ̀bù. Nìkò wá tó dáadáa wọn fẹ dá ti dá sí i kódà bẹ́ẹ̀ pé iṣẹ́ tó ti dàrú mọ́ èèyàn lọ́wọ́. Bẹ́ẹ̀ tí wọ́n ti dà nǹkan lẹ̀ sọ́ọ̀bù tẹ́ pé àìyìn kò lọ rárá. Tí wọ́n mú ewé òtí fún ọlá ìbákan náà. Tí wọ́n gbọ́ omi tó fi fọrú ṣọ́ọ̀bù yẹn jáde. Wọ́n fi wọ́n gbọ́ àyíká. Pẹ̀lú ìyọ̀ǹda tó lọ́hùn atẹ́gùn àlàáfíà ó sì máa fẹ́ táyé.
1: Kábíyèsí Elédùmarè. Mo dúpẹ́. Káre bà mí. Hello. Ta ló wà ń bẹ̀rí? Hello.
2: Hello.
1: Ẹ sà.
4: Ẹja tí wọ́n ṣe kún parí sí wáyé.
1: Ọ̀ya.
4: Ó fi àwọn ọ̀dọ́ ìgbọ̀n pápápá. Ẹ tó ní mo dúpẹ́ lọ́wọ́ ọmọba.
1: Ọba Musa.
4: Musa. Ọ̀nà ọ̀fun tí ń ní kí wọ́n tàbí ń dùn wọ́n rẹ̀ láti bẹ̀rẹ̀ ẹlẹ́rìí. Àní wọ́n lọ wá ìyèrí. Atari.
1: Ó di méjì.
4: Atalẹ̀.
1: Ó di mẹ́ta.
4: Àti ata yìí, ata àtàǹbá yìí.
1: Ata àtàǹbá yìí. Oúnjẹ mẹ́rin.
4: Oúnjẹ
1: mẹ́rin.
4: Wọ́n wà powder mẹ́rin rẹ̀, lọ́tọ̀ tó wọ́n powder rẹ̀. Ṣùgbọ́n sùn ọ̀kan náà wọ́n lò. Òṣùpá bá ti wọ́n atalẹ̀ lóògùn atari. Kápá mẹ́tẹ̀ẹ̀ta rẹ̀ pọ̀, ọ̀mẹ́rẹ̀ rí yẹ pọ̀. Atari. Atalẹ̀ ìyìnrí. Àti ata àtàǹbá yìí. Ata olúwẹ̀ rẹ̀. Ata àtàǹbá yìí ta ṣì ti ń jọ sí.
1: Bẹ́ẹ̀ni.
4: Kápá mẹ́rin rẹ̀ pa pọ̀. Oṣù ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n oṣù ọ̀tọ̀ọ̀tọ̀ oṣù ọ̀kan náà wọ́n tún
1: wọ́n fún wọn mẹ́rin rí.
4: Ká wá dà sínú omi ayé tó ń pè ní nǹkan mú nígun mẹ́rin tàbí ẹni ọ̀tá ẹ̀mọ́dínú. Ká dà sí gbogbo ajẹmọ́nà ọ̀fun pátá. Ọ̀nà
1: fún
4: ndòmí ni, ọ̀nà fún yúmi ni. Dókítà, owó
1: dúpẹ́. Ọjọ́ ti lọ. Ata àjọsìn lẹ́ ń pè ní ata àṣẹ̀ǹbáyé àbí?
4: Ata àjọsìn.
1: Tìyìn ò ní bàjẹ́. O ṣeun bàbá mi. Mo dúpẹ́. Mo dúpẹ́ bàbá mi ẹ ṣeun. Tó gbogbo ẹyá tó bá padán mọ̀ níwọ̀n gbogbo eégún tó bá padán mọ̀ níwọ̀n ní padán pẹ́. Mo dúpẹ́ Elédùmarè fún àṣeyọrí tòní. A ti ṣe tòní adániwáyédè ti sáyẹ̀nsì. Èyí ò ní jáṣe mọ́nú ayé. Gbogbo àwọn tó gbọ́ ohun kan àbó míì láàárọ̀ yìí. Inú àwọn tá a jọ ṣẹ̀sùn látàlẹ́ ànádàsìkò tí mo wà yìí. Ìjẹ́ Elédùmarè gbogbo èyíkéyìí tó bá mú lò nínú rẹ̀ bá wa fàṣẹ yín sí. Tí yóò bá fi dijọ́ mẹ́jọ ká tún lẹnu ọ̀pẹ rẹpẹtẹ. Àyè yìí ni wọ́n ti gbé bọ́ọ̀dì fáínálì. Wọ́n ti tààrọ̀ yìí. Olúwa mo dúpẹ́ o. ọjọ́ kejìdínlógún nínú oṣù kẹsàn ọdún 2026 a ṣe ti wà láàárọ̀ àdániwáyé fàṣẹ rẹ̀ lé lórí lórúkọ gbogbo àwọn ikọ̀ tá a jọ wá lọ́lápàá akíndàpọ̀ la mojú ẹ̀rọ tó bá gbé sókè gbé sílẹ̀ àwọn tó wà ní social media lọ́hùn abdulsamad wà mẹ́ẹ̀ bákan náà ayọ̀mídé lọ́sìn àwọn ni wọ́n jẹ́ kẹ́ máa ríwàwò lórí facebook ẹ̀rí pọ̀ lágbára nẹ́tíwọ̀kì ń dà gẹ̀mọ́ àwọn náà gbọ́ kò sí tọ́jọ́ ọ̀sẹ̀ tó lọ lọ́hùn ọba ṣẹ́jẹ́ láàrin aago méjìlá kọjá lọ jádàrú ọ̀sẹ̀ bíi jẹ́ ẹ̀ẹ́dógún lọ́hùn láàrin aago mọ́kànlá àbọ̀ lọ́sà lọ lónìí àjọ mú nǹkan lé ọlọ́run sì ràn wọ́n lọ́wọ́ nẹ́tíwọ̀kì ń fa àwọn náà ń fa wọ́n ti gúnlẹ̀ ayọ̀ báyìí wà sí orílẹ̀ máa ṣe lágbára ìlédùmarè nígbà náà mo ti jà á ní mo gbéra tán fáínàlì fún tòní kí àwọn ara lé.
2: Tọ́ títí ọjọ́ mẹ́rin tá a máa pàdé ara wa ẹ̀yin náà bá àwọn alámọ̀ wa àndóòlẹ̀ ara mo tọ́jú àwọn lọ́kọ tẹ́mi ìjọba sílùkọ bàmí tẹ́mi sálì mádání wọ́n ní àbùkù nídìí òkú tó lè kàn yàn bẹ́ẹ̀ ni òdíje yín kó tó lè jẹ yàn àtẹ̀yìn àtàwá àníkàbùkù àbùkù níkan wà níjìyà ìyàn níjẹwà.
1: fi nọmba rẹ síta fáwọn tó wá fẹ́ rà wé.
2: 0913 321 3057
1: fẹ́ni tó bá fẹ́ rà wé ẹ pé àwọn nọ́mbà yìí 0805418-7981 0805418-7981 tàbí 0805-5547-1669 0805-5547-1669 ìsìlè wá síwájú iléeṣẹ́ wa tààrà iléeṣẹ́ lágelú ní pẹ́lẹ́lẹ̀ ńbàdàn ní white house tó tẹ̀tẹ̀ bá ti dé bọ̀ láti ra àwọn security àwọn ojú ibẹ̀ ṣe rí wéra ẹ wá pé lukman ọmọtìjà ní ti kalára rẹ̀ tọrọ bá wà tẹ̀ fẹ́ bá mi sọ ẹ bàbá ẹjọ́ tóbi aago méjìlá lọ́sàn ọ̀la o tí ó bá sì pé tá aago mẹ́fà rọ̀lẹ́ bá ti pẹ́ ẹ̀dákun ẹ̀sọ́ yókùn díjọ́ kejì ẹ̀dákun torí ọlọ́run inú ọ̀rọ̀ ẹlòmíì tẹ́ bá gọbẹ́ lèyìn ó fi róorun sùn ẹ̀dákun torí ọlọ́run mọ̀tẹ́ bá kẹ̀mí láti bí aago méjìlá dá aago mẹ́fà ẹ̀sìn yóò àsìkò jí máa lẹ̀ mú lọ kírun o nọ́mbà mi rè 08027952348 tẹ bá sì pè mí tí mi ò gbé àjẹ́ pé mò ń gbé ìpè kan lọ́wọ́ ni ẹ send the message ní whatsapp àbí sms inú wa wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan ó tún fi ìjọ mẹ́jọ tá a pàdé ayọ̀ àti inú kó máa fi lé ẹnìkọ̀ọ̀kan wá gbéṣẹ́ àláfíà ara wa kó máa di fìyàfìyà tá a bá pàdé ìjọ mẹ́jọ báyìí kẹ́rì ìwọ́ tún ti lékún ìbànújẹ́ ayé tí kò ti kúrò ìtèmi náà ò ti kúrò o káyọ̀ ò ti tẹ̀ wá lọ́wọ́ káwa náà ò ti dajú gbare bẹ́ẹ̀ ni ó ìlàgbàre ìlédùmarè títí ọjọ́ mẹ́jọ ò dìgbà.

Masha Allah. Ètò àlàyé ẹ̀sìn Islam fún ẹ̀yin tó jẹ́ pé àjọ máa ń ṣe lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ ni. Ẹ ti mọ̀ wípé abala mẹ́ta náà ni máa ń pín sí. Abala àkọ́kọ́ níbi tá a gbé máa ń bára wa sọ̀rọ̀ Ọlọ́run, tá a máa ń ṣera wa létí, ranra wa létí, àwọn ọ̀rọ̀ eléyìí tó já sí pé Olúwa ọba Àlékíọlá tó dá wa, òun náà ni ló ti ṣe bẹ́ẹ̀ tó ti sọ fún wa, yálà láti inú Àlùkùránì ni àbí láti inú tera eléyìí táwọn olùmọ̀ èyí tí wọ́n ti ṣe kíni tí wọ́n ti ṣe gbìyànjú láti fi bá wa sọ̀rọ̀ Ọlọ́run ọba Àlékíọlá níbẹ̀. Nígbà bá fulẹ̀ ń bẹ̀ un là á mọ bọ́ sórí abala ẹlẹ́ẹ̀kejì tá a pè ní abala ọ̀rọ̀ ànẹ́bì ẹ̀yọ al-hadith. Nígbà òkú jẹ́ pé n ti ń jẹ́ àlàyé ẹ̀sìn Islam ẹ̀yìn ọ̀nà méjì náà ni wọ́n ní á wá sí ní ti ojúlówó. Ẹ̀yin ò ní ká wá sínú Àlùkùránì ọ̀rọ̀ Ọlọ́run, ká wá sínú hadith ọ̀rọ̀ ànẹ́bì. Bó bá wá já sí pé àwárí ń bẹ̀ un, wọ́n ní á tún wò ó sọ́nà bí àpanupọ̀ àwọn àlùfáà. Kí làwọn olùmọ̀ sọ? Bó wá já sí pọ̀rọ̀ tí à ń sọ yìí, bóyá nú àwọn ọ̀rọ̀ tuntun tó ṣẹlẹ̀ lẹ́yìn tí aṣíwájú ẹ̀dá bàbá Fátímà tí wọ́n kú lórí èpẹ̀ ni. Kí wá làwọn àáfáà sọ pé bí ó bá rí báyìí, bó là á ṣe? Ẹ rí àwọn ibi tá a máa ń wá àlàyé ẹ̀sìn Islam sí nínú ẹ̀sìn Islam wa nù. Ṣé Yorùbá bọ̀ wọ́n nímọ̀ ló làdínì, ọgbọ́n ògbe, ìmọ̀ láàfi ṣẹ̀sìn. Ẹni ọba fẹ́ ṣe Islam yìí, túláàsì ni kó ṣe kíni, kó máa gbọ́wọ́ àwọn ètò báyìí láti bá a máa lékún nípa ẹ̀kọ́ àti àlàyé ẹ̀sìn rẹ̀. Bó ṣe rí nù, bàbá wa kú lábala hadith tán, ó là á máa bọ́ sí abala ibi tá a ti jọ máa ń lo àǹfààní àkókò tá a wà yìí, tó jẹ́ pé àkókò ńlá ni, àkókò gbígbà àdúà ni. Níbẹ̀ là á ti gbéjọ máa ń bi ọba tó ni wá, tá a tọrọ ń ta fẹ́ lọ́dọ̀ rẹ̀, tó sì já sí pé mi a máa sọ pé àsìkò yẹn n tá a máa ṣe ń bẹ̀ eré kọ́ ọba àṣebá ń bi Ọlọ́run lórí ètò yìí. Ọlọ́run wa máa gbà á, ìmọ̀ ń gbà á, wọn a máa pè kínní kan nílé, kí wọn a máa pè ní wà kín. N ti ń ṣẹlẹ̀ gangan tí èsè bóyọ́rọ̀ ẹnu ọ̀pọ̀lọpọ̀ ọgbà làwa ti la ti rí gbígbà àdúà láàrin bí ìṣẹ́jú márùn mẹ́wàá tá a fi máa bi Ọlọ́run lórí ètò yìí. Insha Allah, ẹja tún parapọ̀ ká tún jọ bí ọba tó ni wá ń bẹ̀. Gbogbo n tá a bá bẹ̀ ẹ́, mo mọ̀ pé Ọlọ́run ó tún fún wa fún tòní. Insha Allah rahman, ẹ̀yin o, ẹja àjọ máa bétò bọ̀ ní wẹ́rẹ́ de wẹ́rẹ́. Insha Allah.

Masha Allah. Abala wa si oro Olorun o na ni a wa yi. Ah ni bi ta gbe ti ma nbara wa soro Oluwa Oba Aleke Ola. To si ja si pe I ma gboro Olorun yi. Aha tula si ni ninu semi muslimi to ba fe mesin dele. E ranti pe ko si tutun kankan mo labe orun. Ko si nkan kan ta nso labala oro Olorun yi na to je si pe a ti gbori. Sugbon sibe sibe a gbodo mama so sibe sibe a gbodo mama gbo koda wa ta nso yi na ba se nso fun yin la nso fun ra wa ba ba gbo ita jo nso fun ra wa itan awa no gbodo tun mama teti gbo ta won elomiin nitori pe ase Oluwa Oba Aleke Ola ni alakoko idi ta fi gbodo jo ma se be ni pe oba to da wa oruko to pe wa suna to so gbogbo wa lapapo oruko nla ni wa ma ni Olorun pe wa ni al-insu au al-insanu awa eyan won ni tumo pe gbolohun o wa lati bi gbolohun ni siya ni igbagbe wi pe eda onigbagbe ni wa eda to ja si pe yo mo mo nkan ni sin o tun se se ko tun so po won mo mo bo baya ti e si se pe boya nkan kan se sugbon to ba ti re ni ran leti pe nkan bayi to mo bayi mo lo se ri to je pe yo tun tagiri yo tun se n to ye ko se won ni bolon se da wa nu ina lo ba to da wa na se wa pa lase ase lo pa oko da laba ninu alquran wi pe father kir inna dhikra tanfa'u lil mu'minin olon leyin eru sin mi yi te fe sin mi oba ti mo da yin lasin la lasin jere lasin mori dele eyin be ba ti ba gbese aye yin lo 13 sesin lo e ma gbagbe awon kankan o awon ase koda bo la ase se ni bi o ti pile gan ni pe nigba ta nbo latoke samo lohun lati odo oba to ni wa lohun siwaju ka to wa di pe olohun seto wa sinu awon iya to bi wa ta wa pada wa bara wa lori ile aye awon semi kan wa ta ti lo ninu semi yen eto kan be to ti waye laarin awo atoba deda to da wa kina le ton ni pe ati ba oba yi damoje mu kan ati gbe adehun kan pelu re wi pe Oluwa Oba wa o baba dele aye ire ni kan laamo lo mo sin awo tun je fori pale fun kan mi leyin re oba la ta ko le nbe to ba lo si ni eleri lori wa pelu sugbon gba dele aye tan se gbogbo wa la nsin Oluwa Oba oba mo rara ateni tin bogi ateni tin bo ope ateni tin siyan tin nu sin Olorun gbogbo wa la si ti gbe adehun ni waju oba na lati ohun wa ilo fi wa ja si pe agbodo mo ra won ti o mo si wa leti baba ti wa si wa leti Olorun ni isiti yi yo mo sanfani fa won to ba je onigbagbo nipa di eleyi iya Olorun ba tun ni ka tun ri bara wa so loni ka se kini ka ri gege bi iranti latodo oba to ni wa ka gbo ka si fi se anfani tori fi si sise ton ta ba gbo ninu wa si on gange ni je pe yan gbo wa si ke se pe ka kan gbo lagbo gbo tinu en yo ita wa ma fi bara wa soro loni inu alquran iwe afini mana iwe ododo iwe ofin iwe to ja si pe la ya ti ulibatin min bayni yadayhi wa la min khalfihi tanzilu min hakimin hamid owo baje ko te koko ba qur'ani loju aya nabi to ba to ni firan olon tun wa ni kodari anabi bo ba tun lo tan ibaje kan ba yo ni ba ko ni kan qur'ani ba yo wu kan won eni bi awon ota kan mo gbianju ati se be to Olorun lo won o dabo balu Qur'an nitori pe latodo won oba Aleke Ola oba ojogbon oba to ja si pe kini o lagbara ju na ni Qur'an ti wa ohun oni je ki baje kan iwe yi ninu re la lo toni ibi ta wa lo ibi to je to si ile ni gbogbo wa lajo mo be ko de yan ba mo dele keuri abi ta won yoye ibi a fe bi ewo ninu Qur'ani loni ibi ti gbogbo wa ti ki sajoji si wa ni
ṣùgbọ́n kí wá ló ẹ máa rò pé kí wá la tún fẹ́ sọ nípa nígbà tí mọ̀ pa àmọ́ tí ẹ ṣàjòjì wa ẹyọ ọ̀rọ̀ àkọ́kọ́ náà ní ká rántí pé ànísí ọlọ́run ni ká mọ̀ sọ pé a ti mọ̀ àti ó ti yé wa ká tún mọ̀ tún ṣe kí ni o ká mọ̀ tún gbé yẹ̀wò ká mọ̀ gbé yẹ̀wò nígbò jẹ́ sí pé àṣíwájú ẹ̀dá nábì wa muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n mọ̀ sọ dídí kùránì kalẹ̀ fún ànábì gan kì í sọ pé ẹ ṣe bẹ́mi wọ́n sọ kalẹ̀ fún gbogbo ẹ mo ti mọ̀ rárá ànábì àtúmọ̀ fúnrara rẹ̀ wáwọn àsìkò yóò wá jókòó yóò wá pè nú àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ tí ń kọ́ ní kùránì pé á lágbájá ọmọ lágbájá wá ké kùránì sí mi létí allahu akbar wọ́n máa ké kùránì sànábì létí ànábì ó sì máa damijé lójú ànábì ó mọ wa ikún mu báyìí fún ìpayà ọlọ́run pé ṣé ọlọ́run kùránì ọlọ́run ló ń sọ adúrò ọ̀rọ̀ tó tó báyìí ṣé tèmi náà ké fún yín rèé ní tànábì mọ̀ ṣùgbọ́n ó rí i pé òwe jànábì ọlọ́run tòun náà kò débi pé kóun náà mọ̀ tún ṣe kí ni o kó mọ̀ tún mọ̀ gbọ́rọ̀ ọlọ́run ọba àlékè ọlá ànábì tá à ń sọ yìí nípa alukùránì yìí nígbà ọba bó bá ànábì bá ṣe bá ń tán bó bá tún wá dinú ṣahrù ramadan oṣù àlùbáríkà yẹn tó jẹ́ pé nígbà bá rí bí oṣù mélòó kan bá tún ti mọ̀ a ti ń retí ẹ̀ gan báyìí báyìí àwọn ènìyàn ọlọ́run wọ́n ti ń retí ramadan báyìí ẹ̀yọ bó bá tún dinú oṣù ramadan sátì ọlálátòkè sánmọ̀ ọba tó ni kùránì fúnra rẹ̀ yóò tún wá rán olùkọ́ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àáfàá rẹ̀ tó jẹ́ sí pé òun lọ́lọ́run máa ń fi kùránì rán sí mọ́làkù jòbìrìl ọba àwọn màláíkà ni yóò tún wá rán pé nínú oṣù ramadan wọn kì í mú ìmí sí wá fún ànábì wọn kì í mú ìmí sí wá fún yín pé ẹ tún lọ sọ fún báyìí pé àyà kùránì tuntun rèé wọn kì í mú wá wọ́n máa ń fi àsìkò oṣù ọgbọ̀n ọjọ́ ramadan ni àbí mọ́kàndínlọ́gbọ̀n wọ́n máa ń fi ní kànábì òfin sinmi torí ìmísí láti sánmọ̀ tí mo ń wá fànábì nǹkan ńlá ni o iṣẹ́ ńlá ni wọn kì í wá fẹ́ títí sì máa ń wá pẹ̀lú ìnira ẹyọ wọn èyí wá fẹ́ kìnira kí kó wá fọ́n sí ọlọ́run lẹ́ni tí nígbà tí bá ń bẹ lẹ́ni tí ń gbàwẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà ọba àlékè ọláwọ àárán mọ́làkù jòbìrìl wá ní pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti wá ṣe kíni láti wá máa ṣe mọ̀rọ́jà àgbéyẹ̀wò àwọn èyí tó ti wá fún sí ọlọ́run látẹ̀yìn wá láàrin ramadan tó lọ síwájú tẹ́lẹ̀ yìí gbogbo tó ti mú wá fún yóò wá máa gbé yẹ̀wò pẹ̀lú rẹ̀ bóyá eléyìí báyìí túkà jẹ́ ń gbọ́ bóyá bí a bá ṣe sọ kalẹ̀ fún ọ náà níwọ náà ṣe ló ṣe tọ́ fáwọn àlùmọ́ rẹ bó ṣe já sí pé wọ́n mọ̀ pé olódodo lànábì kò ní fi igbá kan bọ̀ kan nínú wọ́n wàá mọ̀ wá ṣe àgbéyẹ̀wò yẹn pẹ̀lú ó ń ṣe ọlọ́run sọ̀rọ̀láhùn àléyìí ó ṣẹlẹ̀m alukùránì nu o ọba tó ní láti sánmọ̀ ní ń ṣe báwọn fún mọ̀láíkà rẹ̀ alápọ́nlé ni wọ́n tún rán pé ṣe bẹ́ẹ̀ o ànábì rẹ̀ ẹni ìkẹ́ ẹni ìkẹ́ olódodo tí ò ní parọ́ tí ò ní fi dúdú kó fi bọ funfun nú o ni wọ́n ń ṣe báwọn fún o sọ̀lọ̀láhùn àléyìí ó ṣẹlẹ̀m kí wàá ní ká ti pe tiwa táwa ni ẹ̀ ń súrà yẹn àwa ti mọ̀ náà ọ́ kò tún ní ìdí ká tún mọ́ tún gbọ̀n kankan pa ìmọ̀ ẹ̀yọ́ eléyìí ni ó mú wa máa lọ sínú ọgbà ọ̀rọ̀ kan nínú alukùránì tá a mọ̀ sí súrọ̀tù-lẹ̀-káwùfẹ̀r ibà gbogbo àná láàrí pé súrà tá a mọ̀ dáadáa ni àmọ́ tó kọ tó kọ àmọ́ tókì tókì kódà bó bá débi pé káké a mùsùlùmí tí ò ní fẹ́ lè ké súrọ̀tù lẹ̀káwùfẹ̀r yóò fẹ́ ṣe díẹ̀ àkàṣe ó lè mọ àárí ké bó ṣe yẹ ó lè kìrá lè rí bákan bákan ṣùgbọ́n wọ́n ṣáàkè súrọ̀tù lẹ̀káwùfẹ̀r nínú àwọn súrà alukùránì ni gbogbo súrà tí ń bẹnu kùránì ẹ̀jẹ̀ kámọ̀ di àwọn tí ó mọ̀ wọlé ó ṣeéṣe kí ìbéèrè ó jáde lórí wọn gbogbo wọn jẹ́ ọgọ́rùn-ún àti mẹ́rìnlá gbogbo súrà alukùránì pátápátá ọgọ́rùn-ún àti mẹ́rìnlá ni wọ́n odidi kan nínú wọn wà ní súrọ̀tù lẹ̀káwùfẹ̀r yìí òun ló jẹ́ nínú àwọn súrà yìí àárín yìí tó já sí pé àyà àánú rẹ̀ ó lé nígbà ibà èyí tó lé nígbà ń bẹ àárín yìí tó jẹ́ pé ìgbà gẹ́rẹ́gẹ́ 200 verses òun ni ó ń bẹ́nu tiẹ̀ báun báun báun lọ́ba àlékè ọlá ṣe ṣètò wọn
ṣùgbọ́n ṣe wá rí sọ́tù lè káwọ́fàrù tá à ń sọ yìí allahu akbar gbogbo àyà tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí fi ń jẹ́ súra àánú alukur'an kò ju mẹ́ta péré lọ àyà mẹ́ta ẹsẹ̀ mẹ́ta péré òní sọ́tù lè káwọ́fàrù ní bó ṣe wá jẹ́ báyìí òun ló wá sọ di pé òun náà ló jẹ́ súra tó kéré tí tó kéré jù nínú alukur'an ìgbà bó ṣe kéré tó yìí ẹ̀kọ́ ńlá ní bẹ níbẹ̀ odidi ẹ̀kọ́ ni mashallah òun náà ló dẹ̀ jẹ́ aya súra ẹlẹ́ ọgọ́rùn-ún àti méjìdínní mẹ́wàá àbí ká ní súra ẹlẹ́ẹ̀kẹjọ lé ní ọgọ́rùn-ún chapter 108 nínú alukur'an kódà kí wá ní ìtumọ̀ lára ń tá a fẹ́ gbé yẹ̀wò ń bẹ̀nu ṣé gbogbo ẹni tí ń ké sọ́tù lè káwọ́fàrù yìí ni wọ́n mọ̀ túmọ̀ tí wọ́n ń ké ìyún dájú pé bẹ́ẹ̀ kọ́ lára ń tí sì ń bẹ pẹ̀lú alukur'an ni wípé wọ́n fẹ́ ká bàbá mọ̀ ké ká tún mọ̀ túmọ̀ rẹ̀ náà ìtumọ̀ ni yóò já mọ̀ mọ̀ pé iṣẹ́ tọ́lọ́run fẹ́ ká gbọ́ yé lára rẹ̀ rèé àlàyé tọ́lọ́run fẹ́ ká mọ̀ nípa rẹ̀ rèé tí ó fi mọ́ jẹ́ sí pé à ń gbọ́ àlàyé ẹ̀sìn islam naam kí wá ní ìtumọ̀ sọ́rọ́tù lè káwọ́fàrù kínní kan tún bẹ nínú kéwú nínú ẹ̀kọ́ alukur'an wa máa pè ní sábàbí nozol ìdí tọba àlékè ọlá fi sọ àwọn súra ńkalẹ̀ ìkọ̀ọ̀kan wọn ló nídìí tọ́lọ́run fi sọ wọn kalẹ̀ fásíwájú ẹ̀dá nabi wa muhammad sallallahu alayhi wa sallam láwọn ìgbà tí wọ́n sọ wọn kalẹ̀ hùn kí ni ìdí tán fi sọ súrọ́tù lè káwọ́fàrù kalẹ̀ kí ni tó ṣẹlẹ̀ lásìkò kí ni àǹfààní tọba àlékè ọlá fẹ́ kárí níbẹ̀ ẹ̀yin gbogbo àwọn eléyìí láàmẹnubà bí ọlọ́run bá ṣe fún wa ní àkókò mọ́ alákọ̀ọ́kọ́ ẹ jẹ́ kí n ké sọ́tù lè káwọ́fàrù tọ́rẹ́ lómi sì ń wò pé sọ́tù lè káwọ́fàrù ẹ̀hún súra òní àti ń jẹ́ báwọn ẹ̀yọ́ torí ẹlòmíì àwọn ọ̀rọ̀ tó máa ń bẹ̀rẹ̀ àwọn súra ló máa ń fi mọ àwọn súra kì í mọ̀ pé wọ́n tún ló kọ́ lọ́tọ̀ sọ́tù lè káwọ́fàrù òní súra tí gbólóhùn iná àtọ̀ iná ká tó bẹ̀rẹ̀ rẹ̀ nta mọ pe nu sura alumi ani sura ina te ina ina te ina ayo on la nso bo si lo re o a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim inna a'tainakal kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwa al-abtar sadaqallahu al-azim ati ki odi sura kan tanu al-qur'ani baun ko juban lo meta pere aya meta ni inna a'tainaka al-kawthar aya kokonu fa salli li rabbika wanhar aya odi meji baun inna shani'aka huwa al-abtar aya ketanu sura kan to tun fe se bi eni pe ohun na tun kuru baun bi ninu al-qur'an to ohun na ni aya meta sugbon ohun tun gun die ju suratul kawthar lo aya meta lo na ni sugbon awon oro be o tun se die poju teleyi lo ohun na ni suratul al-asri suratul asri aya meta lo huna sugbon oro be po yin kini ju eleyi lo idan inna a'tainaka likawthar aya koko yi iroyin lolon oba aleke ola lo fi se fun anabi wa muhammad won fi se iroyin fun ni lori nkan kan ti anabi oma ati lori isele kan to sele si anabi wa muhammad sallallahu alayhi wa sallam ni akoko yi ojo ti sura yi sokale o se deede ojo ti anabi wa muhammad ti awon al-umma ra muslimi
ti won se odun idul adha ta wa mo npe lodun leyaun ojo odun oro kutukutu ojo in sura iso kale fa nabi wa muhammad sallallahu alaihi wasallam olon wa so pe na atoina kalika ufar ire anabi wa muhammad ojise ta fi se ran ayan fe wa ore oba allah daju emi oba ti mo do mo ti fun o ni kini kan ti nje alika ufar mo ti fun o ni nkan kan ore ni latode mi olohun oruko re asi ma je alika ufar won ani kini nje alika ufar ni ituma ede won ni a ma je opo ore ore ti o lo nka to je pe yo kan sa po ya mura teni ti won se fun go le so pe ona kan pato ti o ba wa ri pe ore ti o sa ma wa ore lori ore ituma ede onu won wa ni ituma talaye won ni ore yen looto opo ore ni sugban ke sa aye nbi ni o ti ke sori aye nbi ori alkiyama ni on na si ni abata kan ninu aljanna aye kan ni to da to rewa ninu aljanna to je si pe oba aleki ola yo ma fi ji anabi wa muhammad sallallahu alaihi wasallam to je pe ti en kan ni won reserve fun nikan afenta nabi ba to fe ko tu pelu ohun be ni yo ba ni yo tun de be won ni itinja le ka ofara nu e wa gbo ta ninu wa ni yo gbo pe ti gomina pinle wa yi ti o pe npe wo lagbaja omo lagbaja boya latara isele kan abi nkan kan to sele si o yala to je pe latodo ijoba ni abi latodo ara ilu kan afe compensate afe mu oni ni dun ati wa se aye kan nkan kan to yato ile kan to tobi nkan ogba kan to rewa yato to je pe woni kan lo mo wa nbe afe n to ba tun fe ko bo wa nbe ni o bo wa nbe egbona ta ni won pe ni ru re gomina ipinle la nso yi o a ti so are orilede o a ti so awon are ti orilede ile okere o ti won lawon lawon sakoso agbaye o ka to wa so pe oluwa oba to da gbogbo aye o wa so pe oun se ru eto be fun eda kanu awon eda re edakun ki lo tun le to leyun lore eyo olohun oun se leyi fun anabi wa muhammad sallallahu alaihi wasallam olohun fun ni royin re ni jona olohun e wa je ki n gba be na wonu sababu nuzul in to bisu isokale sura yi eleyun oni tan ranpenu kini to bi ti won fi fun anabi wa muhammad sallallahu alaihi wasallam in to to bayi se tori pe won o ja anabi olorun ni rara ke se tori eyun nikan sugbon nitori pe olorun oba aleki ola na ti gba nkan kan to tobi to jo ana to tobi lowo anabi to je pe bi n ba ti so yin o ri pe nkan nla ni olorun gba lowo re mojumo ojohun ibi nkan se wa tobi to anabi ku nigbagbo mopo ba to in ta si n so yin olorun na lo ki ko si nkan kan ti o wa lowo eda lori ti o ni je si pe olorun na lo ti fun yan tele bo ba wa gba gege bi igbagbo awa muslimi in ta wi na ni pe inna lillahi wa inna ilaihi raji'un atawa atinta ni atinta ni tolon ni wa o si pe o ya odo e na la pada si loko kan anabi wa muhammad sallallahu alaihi wasallam won ma be won si se be won gba be ama nkan kan wa sele to je pe isele yi ati gbigba bi anabi yi o wa fe ko in to jo bi ere fo bi aye bi oko kan bi abuku o fe ko ba islam esin oba allah eleyun lo wa nba anabi ninu je pe bo wa ni in to sele se mi o se wa ma wa je nti won mo fi mo fe mo fi yepere esin olohun awon oto olohun ti fi n ko esin lorun
gẹ́gẹ́ bọ́n se máa ń se lásìkò ti wà yìí náà. Kí ni nǹkan ni wípé nínú àwọn ọmọ tọ́ba Àlékíọlá fi dun Ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam nínú tọ́ba Àlékíọlá jogún fún látara ìyá wa Khadija ìyá àlùbáríkà ni obìnrin dáadáa ni nínú àwọn ọmọ méje sí bí mẹ́fà ni tọ́lọ́run fi dun Ànábì nínú látara ìyá yẹn ọba Àlékíọlá gba ọ̀kan níbẹ̀ mọ́júmọ́ ọjọ́ iléyà ọ̀hún ṣe rí pé nǹkan ńlá lọ́lọ́run gbà lọ́wọ́ Ànábì Allahu Akbar ṣàkúkú mọ̀ pé nínú Allahu Akbar nínú ọ̀gálà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀gálà Ànábì idan ọlọ́run gba ọmọ lọ́wọ́ Ànábì mọ́júmọ́ ọjọ́ ọ̀hún orúkọ ọmọ náà máa jẹ́ Kọ́símù bàbá Kọ́símù tí wọ́n máa ń pa Ànábì yẹn ó ní wọ́n gbà lọ́wọ́ rẹ̀ mọ́júmọ́ ọjọ́ ọ̀hún Ànábì ò sì bara jẹ́ ó kúkú mọ̀ pé ọba tó fóun náà lè ṣe kí ni ló gbà á ṣùgbọ́n àwọn kèfèrí ti wá ń lò ó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ láti fi ṣàtakù wọ́n ti fi ń bú Ànábì wọ́n ti fi ń bú àwọn ọmọlẹ́yìn Ànábì wípé ọ̀tàn yín àbí ọ̀tàn yín ṣe bẹ́ẹ̀ yẹn ń pariwo pé aláwù aláwù gẹ́gẹ́ bá ṣe máa ń sọ náà lónìí ṣé bó bá já sí pé aláwù yẹn ni olúwa tó yẹ kí gbogbo yín ó máa sìn kí gbogbo wa máa sìn só tún yẹ kó máa pọ ọmọ Ànábì yín lọ́jọ́ ọdún yín lọ́jọ́ tínú yín ń dùn tó yẹ kẹ́nu yín máa dùn só yẹ kán pọ ọmọ Ànábì yín sẹ́nu yín ó dùn báhun ìwọ ọdún wo lẹ́ máa ṣe báhun wọ́n wá ń sọ báhun débi pé ó ti fẹ́ máa nítumọ̀ sáwọn kanú àwọn mùsùlùmí pé òótọ́ mọ̀ ni ó ṣe ajẹ́rú òní lọ́lọ́run wá dá ṣé bó bá dáadáa ni ó ti ń rí bákan lára àwọn èèyàn ìgbà tí ròyìn wá dé tìgbọ́ Ànábì wa Muhammad Ànábì wa ń wò pé yín tọ́lọ́run ṣe fún mi èmi lọ́lọ́run ṣe fún kò ní í ṣe pẹ̀lú ẹ̀sìn yìí kò ní í ṣe pẹ̀lú àwọn mùsùlùmí Ànábì wa ti ń ṣe kí ni o

0: اللهم آمين نورك يا تبي تيمك وا آمين يا الله لا تي ماش لا تي جامدي ما شاء الله أي إبا واكي سورة الكوثر ما شاء الله ما شاء الله الحمد لله Olorun si ma ngba awon kan te ba se ni be abi Olorun tun bo ma gba e wa gbo kewu yen na ko si pe mi o kewu o eyin dagba kewu o musulmi e gbodo lo bolon lai ma ale kal qurani e gbianju ke pe bi ni won ba bo se ma bi obdu al qurani nikan lo Olorun o se ni rorun inshallah a de abala dua yen na inshallah hello ah ati gbe call yi Hello, orúkọ yín àti ibi ẹ ti ń pè o. Allahu akbar. Bóyá kẹ́ ẹ pè sí nọ́mbà kejì yẹn. Tí wọlé o. Hello. Assalamualaikum.
1: Waalaikum salaam wa rahmatullahi wa barakatuh.
0: Ẹ ṣeun, orúkọ yín àti ibi tẹ ti ń pè. Hello. Láti ìlú Èjìgbò, Masha Allah, nípínlẹ̀ Ọ̀sun kọ́nù.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣeun. Ẹ̀yin ẹ̀ bá wa ké Súrọ́tù Al-Kawthar.
1: Bismillahir Rahmanir Rahim. Inna ataina kalaka al-kawthara. Fastaghfir rabbika wa ni'ma innaka al-awwal abtar.
0: Masha Allah. Allahu Akbar. Ẹ ṣeun. Ọlọ́run ó gbani jọ̀sí fún wa. Bó lẹ ṣe rétò àlàyé ẹ̀sìn Islam yìí sí? I don't know. Ó dáa ìkọlù tó ń wọlé ẹjẹ́ ni tó ń pè sórí 00014 yìí ẹ gbìyànjú kẹ́ ẹ pè sórí 00069493000 àárín gbé níbi ìtẹ́ ń pèsè ẹjẹ́ ń gbélé yìí náà hello salaamaleykum. Waaleykum
1: salaam wa rahmatulahi wa barakatuh.
0: Masha Allah orúkọ yín àti ibi tẹ ti ń pè wá bàbá.
1: Láti
0: ìlú wo Logun State?
1: Ìdá
0: Logun State. Masha Allah. Ẹ ṣeun ẹ kú ìdarapọ̀ mọ́ wa. Allahumma amin. Ṣé inú bá wa ké Súrọ́tù Al-Kawthar? Masha Allah. Fadlan ya Sheikh.
1: A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Inna ataina al-kawthar. Fasalli li rabbika wa ni'ar.
0: Ma sha Allah. Allahu Akbar. Ma sha Allah. Ẹ ṣeun. Ọlọ́run bá wa sọ yín lẹ́sàn-án lóore.
1: Ètò tẹ́ gbé wa yóò kọ́yàn lẹ́kọ̀ọ́ púpọ̀.
0: Alhamdulillah.
1: Ẹni tó bá jẹ́ ìgbàgbọ́ gẹ́gẹ́ bí ẹ ṣe sọ̀rọ̀ anágbá
0: máa. Sallallahu alayhi wa sallam.
1: Ọ̀nà kò tí ì sí onígbàgbọ́ nínú yín. Àyàfẹ́ tí ń bá fi àdánwò kan tó sì gbà mọ́ra.
0: Ma sha Allah.
1: Irú àwọn nǹkan tó ṣe ànábì yẹn. Ẹlòmí ò tún bẹ́ẹ̀ rárá tó tún ti yà síbò mi.
0: Allahu Akbar.
1: Ilé ikọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ láàárọ̀ yìí. Ẹlòmí bóyá ẹ̀gún lásán ló gun lẹ́sẹ̀. Ibi tí ò ti ní yà sí
0: oríṣiríṣi lásán. Ma sha Allah.
1: Ó ti gbàgbé pé ewé kan ní kó lára di ikú ṣe yan báyìí.
0: Allahu Akbar.
1: Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n á sọ ìgbàgbọ́ nù lọ́pọ̀lọpọ̀.
0: Allahu Akbar.
1: Ká jó ọtọ lọ́hún tá a bá ti jó ọtọ lọ́hún. Ọba tó fi nǹkan yìí kàn wá kò gbàgbé èmi àtiwọ́.
0: Ma sha Allah. Masha Allah. ipe mi tun wole eje ngbele ina eyo assalamu alaikum assalamu alaikum ati gbe ipe yin o e ti wa lori afife o ma sha allah o ko yin ati bi e tin pe wa lati olodo e ka bo sori eto ya wa allahumma amin Allahumma amin. Eshun. Ama se ina le che ba wa ki ina te ina. Oya e ba ni bi anjo e. Eh, o repete, masha Allah. Masha Allah, barakallahu fihi wa fina.

mashallah bi ti a fi ta ri mo labala ti wa si oro lonu laarin iseju ranpe a bo si abala elekeje le ta mo si abala oro anabi sallallahu alaihi wasallam oro anabi al hadith ita gbe ye wo loni eyoko pere na ni ona ni ele ti anabi wa muhammad sallallahu alaihi wasallam to si so pe inna allaha la yugajir inna allaha la yugaru wa ghayratullahi inna allaha yugaru wa ghayratullahi an yakti alimuminu maharram allah katun bole kan si anabi wa muhammad sallallahu alaihi wasallam so pe inna allaha yugaru wa ghayratullahi an yakti alimuminu maharram allah kini tuma eleyi a ri pe ibi ta lo ni abala wa si oro olohun o ni se pelu igbesi aye anabi wa muhammad ati igbesi aye olugbagbo ododo na o si ni se pelu abala oro igbagbo ke ban baba wa tan pe wole na se so igbagbo ehe anabi na wa so nu oro re wi pe eri olohun ba le ki olohun ba to da wa yi oba jowu ni owu gbogbo alamo tin je be kenyan mama fe kin kankan to je ti e ko mo bosona bo mi ololohun na ma se seri pe baba ra won iya wa tan ma se baba won okunrin na tan se be lori awon iyawo won seri pe oya bu won po won lo ba to da wa yi na ma jowu sugbon ki wa lowu to olohun a mo pe sugbon olohun o ni yawo ko lomo ki wa ni ki olohun jowu le won lowu to olohun oba o na ni wi pe ki fe ki elugbagbo ododo to ti gba fun to ti nsin lohun tele ki fe ko tun wa ri ru eni be ni bebe nto won olohun ba ti se lewo eni o ti gba fo lohun ti ti nsin lohun ko lohun tu wa ma ri o ko tun ma rin ni bebe nto lohun ti se lewo to mo o ti mumu o ti mo pe wo ni imu tele o tun wa lo tun o tun lo njiri re wo o tun lo darapo ma won ti mu ọlọ́lọ́run ó jowú ẹ sì mọ̀ pé nǹkan kan a máa bá owú jíjẹ rìn kí ni nǹkan òun náà ni ìbínú àwọn tí wọ́n bá máa ń jowú ìbínú náà fi máa ń mọ̀ pé kí ló tó owú lójú ìbínú tó yìí ó túmọ̀ sí pé ẹni ó bá ti ń ṣe bẹ́ẹ̀ ni ọlọ́run náà ó máa bínú sí i tẹ́tẹ́ títa ó ti mọ̀ pé ìwọ ni ìwọ tó ti ń sin lọ́hùn báwọn kan bá ń ṣe ṣe bí ká ní bóyá wọn ìmọ̀ ń tiwọn ni wọn ìgbọ́ ọlọ́run gbọ́ débẹ̀ ni ìwọ tó sì ti gbọ́ ọlọ́run gbọ́ tó ti ń kírun kí ló tún wà díẹ̀ àti gbogbo àwọn ìbàjẹ́ tó bá àlékè ọlá ṣe léèwọ̀ wọn ni ọlọ́run a mọ́ jowú bó bá rí olùgbàgbọ́ kan titun wá ń rìn ní bèbí àwọn nǹkan tí ọlọ́run bá ṣe léèwọ̀ eléyìí náà kọ wa pé gbogbo wa ká jìnà sí gbogbo ohun tá a bá ti mọ̀ pọ́ ọlọ́run ṣe léèwọ̀ ká jìnà sí torí kò sí ti ń bẹ ní díẹ̀ tó ju ìpinnu ọlọ́run lọ àbẹ̀ ọlọ́run bá àlékè ọlá kó mọ̀ bínú sí ẹnì kọ̀ọ̀kan wa wàlẹ̀ wọlé wọlé àkúwọ̀ta ìlà àbìlà.

tán yè láàrin ìṣẹ́jú márùn-ún náà a tún máa mú abala kẹta náà tí ń ṣabala àti máa ń bi ọba tó ni wá òun náà láti wà yìí bó ṣe jẹ́ pé bàbá wa tí wọ́n pè tán yìí wọ́n ti léwájú wa níbi ìbẹ́ ọlọ́run wọ́n ti bi ọlọ́run fún wa wọ́n bi ọlọ́run fúnra wọn náà a sì ti fi iná àti iná tá a fi bára wa àti fi lé a rí i pé àwọn bàbá wa àlùfáà náà máa ṣe bẹ́ẹ̀ nílé bọ́n máa ń ṣàdúà súrà nu súrà tó pàtàkì jù tó máa ń fi ládùà onísúrà tó lè káwùfẹ́r nítorí pé súrà ìdùnnú ni ọba àlékẹ́ọ́lá fi dùn ànábìwà muhammed sọlá àlùsọ́lá nínú ni ọlọ́run wò gbogbo tí ń bẹ nìkọ̀ọ̀kan wa náà nú jẹ́ lónìí tá a ti mọ̀ tẹ́lẹ̀ àbí tí ọlọ́run tiẹ̀ ń ṣètò ẹ̀ lọ́wọ́ táwa gan ò mọ̀ ọlọ́run wò ìdùnnú tí ó ju ìbànújẹ́ lọ ọlọ́run mọ́sálá ìṣe fún wa ìdùnnú tí máa ń mú yẹn gbàgbé ìbànújẹ́ ọlọ́run mọ́sálá ìṣe fún wa lónìí ọlọ́run mọ́sálá ìṣe fún wa yálà lórí ara wa ni yálà lórí ọmọ ni ọkọ ni ẹbí ni ara ni ọlọ́run gbogbo tí ń bà wá nínú jẹ́ ọlọ́run mọ́sá ìfi ìdùnnú mọ́sá ìfi rọ́pò fún wa ọlọ́run dùn wá nínú ká mọ̀ pé inú wa dùn ọlọ́run dùn wá nínú kára ayé ó mọ̀ pé inú wa dùn ọlọ́run àkóso àti àníkù lárẹ̀ ọba allah bá ṣe máa ń tó àdúrà yẹn ẹ̀jẹ̀ á rántí bẹ́ẹ̀ náà ká tó gbogbo àwọn tí ọlọ́run ọba tí a tara wọn jáde lóǹbí lólùkọ́ lọ́gàá ọlọ́run kó bá ní ṣe dáadáa fún gbogbo wọn àwọn tán ń bẹ láyé orí ayé ọlọ́run bá ní ṣe fún wọn àwọn tán ti papòdà oore sàárì ọlọ́run bá ní ṣe fún wọn ọlọ́run kò so àtẹ níkù lálẹ́rì ọlọ́run àwa náà wàá rí ọlọ́run wò wọ́n jẹ́ a máa wà bí aláìsí wíwà láyé wọ ọlọ́run jẹ́ ó máa nítumọ̀ jẹ́ a máa wà láyé lórí dáadáa jẹ́ a máa wà láyé pẹ̀lú ìdùnnú jẹ́ a máa wà láyé pẹ̀lú àlàáfíà gbogbo tá a fi máa sin ọlọ́run ọba tá yóò fi máa wù wá gbé ọlọ́run dákun ni ó máa ṣe fún wa gbogbo tó ṣe fún wa tí a fi máa wá sọ pé ọlọ́run irú ayé kí mo wá yìí ọlọ́run wò làwa níbẹ̀ ọlọ́run làwa níbẹ̀ àwa ò lára tá a gbàdánwò sí gẹ́gẹ́ bí ànábì rẹ yìí bó o bá sì bí bó o bá má dánwò dé àwa ò láǹfààní tá a fi rí wá yìí gbà lọ́dọ̀ rẹ ọlọ́run pé mo ti ṣe nǹkan báyìí fún inú àlùkè ní lálùjẹ́nà ọlọ́run dákun gbogbo tó ṣe fún wa tó fi ládánwò tó jẹ́ pé o fẹ́ fi gbé wa ga ọlọ́run mọ́ jẹ́ ó jẹ́ tí ó kọjá agbára wa mọ́ ṣàdánwò tí ó kọjá àgbàgbọ́ wa mọ́ fi dán wa wọ ọlọ́run ọlá tító bìrì ọlọ́run ọlọ́run kan sọ àdáníkú lálẹ́rí àlá gbogbo tá a fẹ́ láyé méjì ládùà ìn tá a fẹ́ pátápátá ọlọ́run wò mọ́ṣáláì bá wa fẹ́ èyí tó yẹ pé bó o bá tún ṣe fún wa wá gò sí ẹ mọ̀ pé oore ni ṣùgbọ́n ọlọ́run bá mọ̀ pé oore ni fún wa ó lè ṣe fún wa ọlọ́run mọ́ṣáláì ṣe fún wa gbogbo tẹ́mi wá kọ̀ níbàjẹ́ pátápátá tá a mọ̀ tá a ń bẹ̀rẹ̀ ọlọ́run sí pé ọlọ́run ìfẹ́ ilé yìí yálà ó ti ṣe à ń bẹ̀ ọ́ kó mú kúrò yálà ó tí ì mú wá láburú à ń bẹ̀ ọ́ pé ọlọ́run àfẹ́ kó sí ẹ̀dọ́dọ̀ wa pàápàá ọlọ́run mọ̀jẹ́ kó kàn wá ọlọ́run mọ̀jẹ́ ó kàn wá ọlọ́run àti tóbi rẹ ọlọ́run kò sọ àdáníkú lálàrí àlá ọlọ́run wò gbogbo kìràkìta wa lọ́sàn-án lóru yìí ọlọ́run wọ́n mọ̀ jẹ́ ó já sàn wọ́n ní wọn ò fẹ́ ṣàgbàmọ bọn ọlọ́run yìí tá a ṣe tí wọ ọlọ́run ó lò ó fẹ́ ọlọ́run làwa ń bẹ̀ gbogbo yìí tá a bá ṣe wọ́n ṣe ìbánigbà mọ̀ bá ní fòǹtẹ̀lú ọlọ́run àti tóbi rẹ ọlọ́run dákun jẹ́ àárí ìyọnu rẹ láyè bó bá dinú bàbá dénú sáré ọlọ́run yọnu sí wa bó bá dọjọ́ àlùkìyámọ̀ ọlọ́run fi wá ṣe kòǹgá ìyọnu rẹ ọlọ́lá ilà ilọ́lá ọlá muhammadu rasulillahi sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam allahumma taqabbal minna innaka antas samiul alim wa tub alayna ya mawlana innaka antat tawwabur rahim واغفر لنا ذنوبنا انك انت الغفور الرحيم وارحمنا يا مولانا انك انت ارحم الراحمين اللهم لا تدع لنا ذنبا الا غفرته ولا هم الا فرجته ولا دين الا قضيته ولا مريض الا شفيته ولا حاجه من حوائج الدنيا والاخره هي لك الرضا الا قضيتها يا ارحم الراحمين اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار وقنا عذاب النار وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين

plus syrup. Àdìdì ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC bòǹtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: láti ṣe bí ọba kì í ṣọ̀rọ̀ ẹnu lásọ̀ ìgbésẹ̀ nínú ẹ̀mí ni èrè díẹ̀ ni tí olúwa ọlọ́run tún ṣe pàṣẹ fún ìránṣẹ́ ayé rẹ̀ apostle dr sm mustapha jp bàbá ṣe bí ọba pẹ̀lú pastor mrs eunice mustapha màmá ṣe bí ọba nínú ìrìn àjò ẹ̀mí alágbára ńlá lọ sórílẹ̀-èdè israel àti jordan pẹ̀lú ìpàdé àdúrà
1: gbàrà mi fún mi
0: special mega crusade ọjọ́ kejìlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2026 nínú àjò ẹ̀mí yìí máa wáyé o pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba lọ sórílẹ̀-èdè israel àti jordan lẹ́yìn tí yóò mú kí olúkálùkù sílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa ẹ ti lọ forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka ilé-iṣẹ́ ìránṣẹ́ seed of christ bàbá ṣe bí ọba tàbí lẹ́yìn kí ọ́fíìsì you fit fly tó bá súnmọ́ ẹ mọ̀ pé you fit fly lọ̀gá àgbà fún hotel reservations hotel booking tó fi mọ́ airport transfer fún àlàyé ẹ máa pe 09078680206 tàbí 08025249280 ìrìn àjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè israel àti jordan
1: tá a pè ní gbàrà mi fún mi
0: pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba ìrètí ẹ náà yóò tù ọ lọ́wọ́ má gbẹ̀yìn o

0: ne ba mo gbo hun ye only want to buy your Sunday o ma je ojo idupe ki awon obere ko mu gele won to dara ki awon okore ka mu fila won to dara gbogbo awon to fe saye fomo gbogbo awon odo be odo kunrin ti won ti di fayeye ti won je kan sayeye eyin ti won je kan lojo ayeye eyin ti won je ki ayo yin o kun o lo wi pe gbogbo awon eyan won ni na o wa ni waju oluwa ni ojo isinmi awo bere ti ma dupe eni kan ri mi gbo ase ati agbara olorun ko sile ko ri fun o le ko ri re si
1: amen
0: oya ma si
1: amen
0: oya ma si
1: amen
0: oya ma si
1: amen
0: ma si ma si ma si ma si ma si ma si ma si in the name of Jesus aye radide
1: amen
0: gbo eyan olorun te wa ni wori te wa ni ugele te wa ni bini e ma mura sile woli n bo wa se bewo loruko Jesus wa ra anuba
1: amen
0: adura won ile won eyan gba atawon igbese tu won de ni testimony ogoro eri farabale to ba tin gbo eri yen mo grappe to ba se ti e mo grappe mo grappe mo grappe ko de mo tap ami tori pe iwo le ri kan
2: oruko mi Margaret Adeola mo wa lati Brans Oko Afo baba se bi oba ninu osu kejo mo ri ifagba mo ra mo sa ore 8000 6000 yani asa sugba 8000 ni mo san sugba awon omo mo mi ranti mi si rere won fun mi ni 9000 awon omo mi mo to to jomo ti mo bi gan won to ra nkan risirisi won to ra fun mi
3: mo ni ati lori ayo mo ti lori o mo ti lori o se mo gbe o baba mi se bi oba o mi mo jo lori afefe mi o ko mi ni Yetunde lati Delta State mo ti soro mo dupe mo lori o ni ojo wene Thursday ojo Thursday gbadura ale ka mo gba ni 2 o'clock tan omi ti agbadura agbadura si fun wa lojo si ti a fi okuta mesan omi ta fukuta mesan si mo wa fi san mo sun igba ti mo sun o di ni oru mo lala pe gbogbo awa a lo bi kan iro po ni bibe biyan se wa po o ma ni mima kan ni wa obi o fe bimo gbogbo wa san se kini re pe kae pure bi omo se mu emi nanu mo de ti gba dagba mi akobi mi gan ti le ni 20 something years se bi omi se n da lara mi ni mo ba sun kopa laisi pe mo loyun se mo sun mokunrin mi debi ti n tele n debi ti omo mo mu mi nigba to ya eje naa ba tele peje se tele mo ba togbon yin fe kawon eyan mo mo ba dogbon joko mo wa ya idi sile ile ti mo si mo ro so bale so mo wa ya idi pe kawon eyan mo fi mo nkan ti n se ni igba ti fowo kojú ara mi mo ba ri bi ori omo ni mo dara bi mo se bi kini yen niyen o wa je ni atubi ori debi jodo iyen koko jade ikeji jade lati bi jodo debi ese iyen naa jade igba to dele lebo se didi si gidi mi mo ba n sunkun pe ha iru kini mo ri bi se n gbadura to olorun se bi oba ki lo de ta ni mo se kini mo bi kaluku ba n sọ fun mi pe ha ode dupe arabirin o si dupe nkan ti n be ninu ara re ti won gbin si o lara iyen lo jade o ko mo dupe ni iyen ba se oluwaso titi ti mo fi ja saye idi ope mi re omi okuta mesan yen o sise fun mi mo dupe mo mo lori baba se bi oba o eni sise si o eni atwa eni sadura gba o
4: elo e kan baba o e kan mi mo ti leri o mo ti leri emi ni Mrs. Adogunde omo ijo yin lori afefe mo ti leri eri mi po amo mita ni mo san o ye ki ti san ti pe amo gba ti mi mo ba se se WhatsApp isi ni mo se rani to mo ba mi se ohun mo pe eri mi ni e je ki n so eri mita ni oju mita na amo mita ni mo so eri akoko eni ka san oro majemu mo ba san oro majemu bi aburo mi se pe mi ni mi pe anti mi se be ti e so pe e fe shop o te ba ti ri shop e ma tankun lo ba di mo ba se so fun pe e be mi ni be mi mo so bo de se dijo keji niyen mo ba ri awon brikila mo ba wa mo ba ni se mi ni egbon eyan baba mo ni be mi ni oni kawon wa ba mi se shop in past ni ibo ni mo fe shop yen se mo ko lowo bi ti mo fe si fun mo ba bere ise boda won bere lati le won ko gbogbo won pin won paint e won fi gate si gate won fi gate si in fact mo gbo ise ni gidi mi mo ko bo si won ru fe iyanu olorun yo lori ore majemi ti mo sun gbogbo oluwa ga lori oro eyi je eri mi akoko eri keji ni o ni aisan kan ti o ti wa lara mi fun odije odun marun aisan mi ti ba joko ija ma n gun mi bi pe o fi pin si a ma n gun mi ti ba wa ni mọto bayii mama yedi mi mo joko pe lalaafia tori di iye ma n gun mi bi pe fa bere abiso si o wa nigba kan eni ka ta woluwa lọrẹ ka sendi 500 sinu akaunti woluwa mo sendi 500 naira sinu akaunti mi mo ṣáà dúpẹ lọwọ ọlọrun kọ tí mo rí ni pé ìjọkùn mo ti gbálẹ mo ti ṣe gbogbo ẹ lẹyìn tí mo sendi 500 yẹn mo ti gbálẹ mo ṣe gbogbo ẹ mo bá dẹ jókòó lórí ṣíà ni mo bá fi ọwọ ọwọ ṣe àpá kí ló lóyún mo bá di ìṣó mo di ọtún mo rí ìṣó kékeré tápì ìṣó tí àwọn ṣúmẹka máa ń lò ní ìṣó tápì mo bá lọ kọkún bẹ mo bá wọ ẹgbẹ kejì mo bá rí méjì tó kù ló jẹ ìṣó tápì mẹta ni ó yọ ní ìdí mi yíyọ mi ò tiẹ̀ ṣí pé kí n tiẹ̀ tètè dúpẹ́ ìgbà tí mo wá gbẹ́rì ìyá tí bíléèdì yọ ní ìdí ẹ̀ lọkàn mi ò wá dá mi padà pé nǹkan bẹ́ẹ̀ báyìí tó máa ń ṣe ìdí tó máa ń gun ọ̀nà láti bá ṣẹ́gun kò máa gbọ́n mọ́ infact ìṣó mẹ́ta tí mo kó níbẹ̀ ṣá òun ni mo rí o lẹ́yìn ìgbà yẹn mo gbúrò ìdí mi mọ́ kò dùn mo jókòó láyọ̀ àtàlàáfíà ni mo bí olúwa ga o ẹ̀rí mi kẹta òun ni lórí ọmọ ọmọ mi tó bá ti ń sùn báyìí a máa ké ni bí pé wọn lọ infact ó máa pariwo wá látọjú orin bí pé wọn lọ ni àmì nǹkan tó dé àgbo kò ní dáhùn a máa ké gbé ìyẹn ni ṣá wá látọjú orin tá a bá gbé bẹẹ kò ní dára lò a máa làágùn ó máa làágùn máa ṣàgbéyẹ àwọn ọmọ olómi náà lójú orin ọmọ olómi náà lójú orin wọn ṣàpèyẹ mo sọ fún ìyẹn pé kó máa gbé omi sí ìrìn òwúrò òwúrò bàbá ṣe bí ọba kó máa fi pálára ìyẹn ọdẹ ìṣe bẹẹ yẹn ni ká rí ayọ àtàlàáfíà ló ń sùn bá ìsìn ìwọ kò kè ní látọjú orí o kò sí pé bóyá ìwọ kọkún mọ ní látọjú orí náà ti fún ní ìṣẹgun agbó olúwa ga o ẹ ṣẹgun o bàbá ẹ ní fọmọ ṣiṣẹ ìránṣẹ o.
0: Ha! Di orí ẹ̀ wọ́n bá fọwọ́ méjèèjì tó pé olúwa.
1: Olúwa!
0: Ọlọ́run
1: mi.
0: Ẹsílẹ̀kọ̀ ẹ̀rí fún mi.
1: Ẹsílẹ̀kọ̀
0: ẹ̀rí fún mi.
1: Ẹsílẹ̀kọ̀ ẹ̀rí mi.
0: Mo ya àdúrà.
1: Ọkọ̀ Jésù. Ẹ̀rí ni mo.
0: Bálá bí káàbù bí bàbá àyà. Olúwa ṣílẹ̀kọ̀ ẹ̀rí mi. Ẹsílẹ̀kọ̀ ẹ̀rí mi. Ẹsílẹ̀kọ̀ ẹ̀rí mi. Ẹsílẹ̀kọ̀ ẹ̀rí mi. Ẹ̀ẹ́dẹ̀dẹ̀ mo fi sọ àbí kò lẹ́rìí o.
1: Amen.
0: Wà lẹ́rìí.
1: Amen.
0: Ọ̀rọ̀ ẹ̀yẹ máa jásẹ̀ rì.
1: Amen.
0: Ó máa jásọpẹ́.
1: Amen.
0: Ọ̀rọ̀ ọmọ ẹ̀ máa jásẹ̀ rì.
1: Amen.
0: Ó máa jásọpẹ́.
1: Amen.
0: Ọ̀rọ̀ ìyàwó ẹ̀ máa jásẹ̀ rì.
1: Amen.
0: Ó máa jásọpẹ́.
1: Amen.
0: Ọ̀rọ̀ ọkọ rẹ̀ máa jásẹ̀ rì.
1: Amen.
0: Ó máa jásọpẹ́.
1: Amen.
0: Ọ̀rọ̀ ṣẹ́ ẹ̀ máa jásẹ̀ rì.
1: Amen.
0: Ó máa jásọpẹ́.
1: Amen.
0: Ọ̀rọ̀ owó ìgbẹ́rù ẹ̀ ó máa jásẹ̀ rì.
1: Amen.
0: Ó máa jásọpẹ́. Ọ̀rọ̀ fisa ẹ̀ máa jásẹ̀ rì.
1: Amen.
0: Ó máa jásọpẹ́.
1: Amen.
0: Wàá finú soyún.
1: Amen.
0: Wàá fẹ̀yìn gbọ́mọ pọ̀.
1: Amen.
0: Àánú adé.
1: Amen.
0: Ìrànlọ́wọ́ adé.
1: Amen.
0: Wàdẹ̀ ṣe bí ọba.
1: Amen.
0: Jésù olúwa wa.
1: Amen.
0: Lórúkọ wàrà ànúgbà.
1: Amen.
0: Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tá a jọ lọ sí Jerusalem on the 22 lágbára ọlọ́run lọ́sẹ̀ tó ń bọ̀ a pàdé ní Ìbàdàn ẹ̀yin tẹ́ ẹ wà lẹ́kọ̀ọ́ a pàdé lẹ́kọ̀ọ́ ní on the 23 lágbára ọlọ́run méjèèjì ní ọ́fíìsì yìí fit fly lórúkọ Jésù wà rí ànúgbà.
1: Amen.
0: Wà dẹ̀ sí bí ọba.
1: Amen.
0: Àwọn kan bèrè pé dádì ṣé a lè san ọrẹ tá a ti tẹ̀sán lánà the 17 ẹlòmíì lóhùn gbọ́ yes ẹ̀sán ọ̀pọ̀lọpọ̀ mẹ́sẹ̀jì ni mo rí lóru ẹ̀sán gbàgbọ́ ẹ ni kò sọ fún ẹ pé ìwọ náà jẹ́ akópa ó jẹ́ akópa nínú ẹ bẹ́ẹ̀ ni mo kọrúkọ àwọn tí mo rí àláàtì wọn
5: ti won san 170 year yes mo ko ruko won be ni mo ma to ko le ni na o ma ko lagbara olorun a gbogbo awon to para para pata pata ni mo bless ruko won pata pata pata pata but awon to se 170 o bo se mejo full foundation la ti a fe se gbogbo drua boluwa ti be ti e me wa ni waju olorun ti mi drua aye ra dede
1: amen
5: in the name of Jesus wa de se bi oba kon ka dan gba sile 3032670285 Mustafa Solomon Moses Oni lo ma gbe jade ni First Bank loruko Jesus wa ra anugba
1: amen
5: mo re te ni camp do ba na ojo na ja pade loruko Jesus wa ra anugba
1: amen
5: gbo yan lojo bi oni oni wedding anniversary mo bless ojo yin mo bless yi akoko ti won bi yin atojo gbe yawo yin mo anu olorun atoju rere esinu aye yin loruko Jesus e ti ra anu gba
1: amen
5: ko olorun atoju rere ko sokale sori e
1: amen
5: ko de se bi oba
1: amen
5: Jesus oluwa wa
1: amen
5: oruko awon celebrant ti won bi number 1 Iboro Sambo ati Naiko Agnes happy birthday to you
6: eje ti ki Mrs. Grace Ariyo happy birthday to you ma omo yin olufume bolaji na america lo ni ki ki yin olorun ranti be se introduce si yin owuro nigba ti nkan le loruko Jesus e jere omo na
5: loruko Jesus e mari anuba yo de dara fun gbogbo eyan omo lo te ba wa ni program lo ni patapata le ma ni anfani lati gba ororo 33 years of anointing ele ma ti se agbara e jo mo ro yin to ba ti le te olowo e keep e ma lu wa ru wa ru wa e je wa lowo yin be ni fun ise ami ati iyanu loruko Jesus wa ra anuba o bless apere gbagbo mo ri bonu bu eje je
1: o yo gbagbo
5: aye ko di oto ko ra anuba Jesus

0: Vina, oh, oh, oh! Vina, oh, oh,
1: Vito!
0: Oh.
1: Vina. Vito!
2: Which one you don't win again?
0: Baba! Now bet where you want to!
1: Eh?
0: Bonus points, loyalty offers, VIP perks. At the collect points, they convert them to cash. Hi! Ole me!
1: Ah! Ole you!
2: I beg, show me!
0: Enjoy Betway Rewards. Play, end points, and win big.
3: Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
4: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
5: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
6: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
7: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
8: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
4: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
8: 0807-112-4000.
4: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: great food, music, and special appearances from your favorite celebrities. Come make memories, have fun, and taste Indomie your way. In Ibadan on the 26th of September, Ibadan Stadium, Liberty Ring Road at the Masinba. Register now at indomie.ng. Good
1: for you. God sent me because of you. And until you are blessed, heaven will not rest.
2: Ìjẹ́ ìwọ ń retí iṣẹ́ ìyanu Ọlọ́run àbí ò ń gbàdúrà fún ìwòsàn ìtúsílẹ̀? Gbìyànjú kó o wà níbi ìsọjí àgbàyanu ìta gbangba tó máa wáyé nílùú Ìbàdàn pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run alàyè ni
3: Pastor
2: David Ibiyome láti Salvation Ministry Hope of Success. Ìpàdé yìí máa wáyé lọ́jọ́ Etì, ọjọ́ 25 oṣù kẹsàn-án ọdún 2026 ní aago 5 ìrọ̀lẹ́ ní Liberty Stadium tó wà nílùú Ìbàdàn. Máa bọ̀ pẹ̀lú ìgbàgbọ́ rẹ nítorí Ọlọ́run ṣì ṣiṣẹ́ ìyanu. Ó wu àrùnsàn, ó sì yí ayé ènìyàn padà. Bí àwọn ẹbí rẹ, ọ̀rẹ́ rẹ àti gbogbo àwọn olólùfẹ́ rẹ pátá. Ìsọjí àgbàyanu ìta gbangba tó máa wáyé nílùú Ìbàdàn. Àràgbá yamuyamu ìyanu dúró dì ọ́. Jésù l'Olúwa.
1: God will make sure every force in heaven backs the words I've spoken just to bless you in the name of Jesus.
4: I decree from today, all tears will wipe away from your eyes. Your joy shall not be cut off.
1: Into the name of Jesus.
5: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, síbi èdú kan àti iyọ̀.
6: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
5: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
6: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.

0: agogo won lo tun fe ma dun ibi alayo to ba ti yo nla wa ti ba nba won peju
1: be ni
0: nibi le sisi nibi ti won ti nso suna omo
1: ma ri wa ni be yes
0: nibi ayeye eto gbeyawo
1: awa nbe
0: nibi isele iroyin ayo
1: awa nbe o
0: ayeye igbega
1: awa nbe
0: ayeye igbesoke
1: ajengbe ba wa nbe
0: ibi ti won ti nse suna omo
1: olorun a ma n taku si be
0: ni gbeyawo
1: awa li be
0: ati ayeye isinku agba kulu nafsi dai kantali mauti gbogbo emi ni yo to iku disappointed on to march today but one thereafter judgment
1: leyin idajo ni
0: April 927 o se pataki fun omo eniyan lati kule kan leyin eleyi
1: idajo ni
0: ije ka ma se dada
1: ija se rere
0: ese ta fayo yen le gan ijo ma se dada eye tele giragira mo
1: un
0: to ba le se ti o fi se enikeji re lanfani ma se
1: ma se
0: ki se po nse funra re o si to nse funra re lona keji alakoko o nse fo olorun elele keji o nse fun ara re
1: oko re
0: iyawo re ati gbogbo ebi re
1: o na ni o gba
0: ti baba o ba si laye mo ki won ma so nipa awon omo re dakun eje ka fele ise ari kogbon ka fi so wa lafia
1: eja kogbon be
0: ke a ma fi jeun
1: e ma foro yaro
0: olorun lo fun wa lohun ye
1: ise oluwa
0: ibe loyin ti njade
1: ise oluwa
0: ye le mo pe tola ni alade laja ti Mr. Mido
1: ise olorun ko se ni oye
0: ta ba ti ri toro ma gbe microphone yi gbogbo to se wa ti tan
1: ibi
0: si olorun a wa so kale bi ojo latoke
1: so ori ta ba ti ri
0: na la so
1: gbogbon yi
0: ogede agbagba yi
1: ah ni rono mo irori loku
0: yen ni won pe ni inspiration imi si otun eyin emi e fi mi lorun le die
1: ko
0: ara ojo ti igbale dedede aperoro bi eni osun omo ti ajana oro
1: ajana oro
0: ile to ba mi ko ti o se 42
1: bene
0: sebo lohun oba lo fun wa se
1: na godu
0: alagbede ede lere situ loruko temi gbogbo aye tun pe mi ni mido mido leyin to tumo si ami to nbe lori lere mido ati situ mido mejeji awa papo
1: o
0: wa je mido mido lere situ sori iyoko mi kan wa ta pade radio nigeria lati aye ojo won ana ti ipomo 20 years ngba yen o ko wo mi loju only this small boy broadcaster lato ni lo mo ti so e loruko se bi bi lere situ asasi yes ma oni oruko re ti di mido mido
1: eni
0: ta so yen gan dupe owo labi nbe ni ekiti titi do ni
1: igba yen la da pada fe n
0: to
1: si se
0: ringa to la ni ari se larika
1: arika
0: baba legun ni legun baba se le se le ni baba se ba
1: mo
0: ti kaluku ba se
1: tori ore la fi se re
0: gun ni to la ni se fun lere aroyin idile re se si to la
1: emi ko like n to fe ma se yen
0: wallahi talahi iwa o se dada
1: emi ko like
0: ṣugbọn o mo mọ mi loju te kini gba mi o mo mọ mi loju te kini gba mi
1: segbọn
0: kanga waye wa ka jare
1: ẹja kan tó ti ń kàkáwo tó bẹ̀rẹ̀ sí ní ká wáwá akíyí mẹ́ẹ̀pẹ́ ẹ̀kọ́ ojúmọ́ ẹ̀kọ́ ojúmọ́ ẹ̀wọ̀ ẹ má ṣiyèméjì ibi tó tọ́ fún yín láti wà lásìkò yìí òun náà lè wà ìkànnì àdáni àkọ́kọ́ rè é báyìí ìkànnì àkọ́kọ́ ni tó ń gbọ̀n sátẹ́gùn láti inú ààfin ìlú ìbàdàn gangan náà làwa ti ń ṣe yín pẹ̀lẹ́ ọ̀yá ẹ jẹ́ ká ajá yí ọ̀hún rúra bẹ́ẹ̀ bá gbóhùn ẹ tún gbáwòrán ẹ gbọ́ ẹ̀yìn tẹ́ wá mọ̀ ń pè òun tí mo ṣe yín ní àhín bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ sí ìwé ìròyìn náà wọ́n ń gbé lọ ni wọn ó ti kọ́kọ́ tí ubì kan wọn tó fi lé ọ lọ́wọ́ ẹ tẹ̀lé wa ní àti ayélujára ẹ lè ní àǹfààní láti rí i gẹ́gẹ́ bí ó ṣe ń lọ láti ilé agbára bẹ́ẹ̀ ni òpin ọ̀sẹ̀ ti dé ẹ má jẹ́ àṣejúra wa lọ́hùn bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká ṣe ohun gbogbo níwọ̀ntúnwọ̀nsì
0: lẹ́tọ̀ lẹ́tọ̀ àti lẹ́tọ̀ lẹ́tọ̀ ṣọ́rẹ́ lè tọ́ yẹ́yẹ́ mo máa ń nífẹ̀ẹ́ sí ẹ torí pé orí rẹ̀ pé awon oro kan wa to je oro nu later gbodo so sita
1: abi na
0: abi de mi o ye eh asire ni atu atu splash lo ni ye
1: abi na
0: olorun lo ran wa lowo de be
1: kini kan won so la ni alade laja
0: le ba yo ko ko saye
1: ko sere omo toso toso to gbura ye akwere ire omo lu abi wan ori yin o wa be ilana yen lawa na fi je akose moshe ben ikan ni omo lu abi re a duro tan sori tabili ni
0: kabiyesi
1: ben mo so fun
0: awon mi o saye o gbe fo
1: mm
0: ba dori afefe kakuka yi na
1: kakuka yi na ni
0: abi mo so ko
1: mi o ni mo fe se bi en se mo se
0: abi mo so ko ni
1: oko bolo wa so o toro ni na o toro bi so ku so ni mi o ni mo fe se mo mo won bi en tin seun en si se be yo ba mo so katikati an kori be
0: asun to ba fi buyan le mo yo odun seyin o ma dire fun yo
1: a dire fun yo
0: won ti igba kan
1: o
0: ti
1: pepepe
0: nigba to ba ku seju marun ti royin ba fe subu e lo pe lere wa papapa logun le ko ti yo so body siwaju mo ti yo ma do mo mi
1: o si mo ko ngba radi ni
0: ase atun lo sibi kan gba to
1: wa ni yara tuntun
0: yo we sagada
1: ori oke so dotun
0: yo we sagada
1: olohun gbo
0: ma kan kan re
1: ah oya be la pa jo to
0: ko mu okun ejo re po bi abi ejo temi
1: eh won da lo
0: ko mu okun akoko mo lo sinu iwe royin Daily Post fun ti ojo oni la koko na aki gbogbo eyin ti e ti pe bo wa bi igba ti era ba pe bo sugar ife lo nje be ki se nkan mi lori Facebook lori TikTok ateyin te gbe radio segbe splash 105.5 FM ile fun fo bala o felele ni badan lorilede Nigeria eyin na tun le lo si Radio Garden splash 105.5 FM ile fun fo bala o felele badan alakoko ti mori lele yi ah showo re so wi pe ti ohun ba dibo wole ti awon eyan fi ibo bi ohun wole gege bi are orilede Nigeria oni ko si aisan yohu to le ma se ohun gege bi are Nigeria to o wa teko le ti lo si oke okun lati lo gba iwosan oni kakake le isele ko hun ya kokoku
1: oda e je kemi o gbe yin de be lati oju iwe akoko ekeje keta ta kerin oya won ni akoko o awon agbagbagba ninu esin ti Islam won wole kale sipinle Kwara tori pe gomina won be won ni baba won we won lawa ninu oda na bi abanika wa wo abala ikeji won ni gbogbo awon agbarujopo asofin nigba kan ri awon duro tetete ni o ti o tin salaye wi pe to ba ku irawo kan loju orun ti are Bola Ahmed Tinubu ti orilede Nigeria o na la won o se egbo abala iketa re nkan won ni egbo obi abanika wa wo wa nebe toro aje orilede Nigeria de duro ari owo itesiwaju bi awon gomina lapa ariwa ti orilede Nigeria o awon na duro to fun are Bola Ahmed Tinubu iwe iroyin The Nation lo je ka ri gbo eyin na le nawo gan keka so iwaju
0: ninu iwe iroyin Daily Post fun ti ojo ni ojo keji de logun osu kesan 2026 won ti mi ri ni papapa lele yi o won ni olori kunkun ni Yesun Wike ti se minister to nse akoso lulu lewa Abuja o ni tawale ni to soro yi won ni awon oni fun laaye mo Faruk Aliyu lo soku oro si Yesun Wike beye o wa ninu wero yi Daily Post fun ti ojo oni
1: onda je ka lo sori tabili en to je igba keji are ni orilede Nigeria Kashim Shettima won ni o na se alaye oro wi pe egbo anta esawa iwaju orilede Nigeria o blemble o oni toto awon ipenija ti elewa ki se orilede Nigeria nikan o lo lawon ipenija sugbon sa ohun soro loruko are Bola Ahmed Tinubu pe awon ipenija eleyi ta ri ta toka sile Nigeria koni pe koni jina o yo je ohun afiyin tegun to nse be to nfiso sugbon ni apa be je ka wa loro kan bota ile se are ti orilede Nigeria presidency won ni se alaye oro netori wi yipada negba tegbe oselo ti APM ta won soro gbo lo to kokko bota na ni pe eh ewo bi o ewo bi in bi o ba ti sile bayi la njiyan eke oro aje boru gogo bi oru gogo awe eyan ta wa lorilede Nigeria awa la mo le so tori pe baba yo odo awa ara ilu o na ni ko wa iwe iroyin gbe oju we ikeri ni mo wa for the nation
0: nse ni awon kan kan so ko sira awon lasan awon kan ni iye son wike minister to nse akoso lulu lewa abuja ni nigeria ye ati awon gomina egbe oselu alajumo se onitesuwaju apc all progressive congress nse ni won wa ntako oro sira awon be na ni aisha yesuf na tun soro si are bola Tinubu oni ipo asiwaju to wa ko je ki o le hale mo awon to nda egberu ati bebe lo be la won gomina egbe oselu APC na won tun toka si eni to je minister lulu lewa abuja wi pe gana gana re tin po la poju
1: aju
0: Tolami kilo nje gara gara
1: ara won ole le ri je be to ba be so ni tawo mo gboro ni won ma ni won to won be ni je ba won to
0: se o ti koko wa ye lokunrin tele ko
1: ti emi ko mo
0: iwo gan le gan wallahi tala
1: emi ko mo ibere yen o de je ka wa lo sa ni gbogbo egbe oselo ti ADC ni ipele Oyo wọ́n ni olùdíje sípò ti gómìnà fún ẹgbẹ́ òṣèlú adc nípínlẹ̀ ọ̀yọ́ adégòkè ọwọ́ tún ọwọ́ sí ọwọ́ gbogbo ọ̀tọ̀ tó tọ̀sí tòkè tí lẹgbẹ́ òṣèlú ẹ̀ adc wọ́n ni ọ̀nà wọ́gán ẹni tó jí ọmọ bíbí ìlú ṣákí ẹni ọdún mẹ́tàdínláàádọ́ta onímẹ̀rọ sàlàkọ́ gẹ́gẹ́ bí igbákejì ẹ̀ ọ̀yẹ́gbà ewé ẹ̀rí nù ẹtẹ sọwọ iwájú àwọn ọrọ wo lọjáde bọmbọ nbẹ níbo gan níwí ẹrí ló ti bọ sí hàn lọwọ ní agánran wọn náwó wọn òkè báyìí ngbà tí ó tún gbà wí ẹrí tán kí wá ní àwọn ọrọ tó sodo sápá abẹ yẹn ẹ gbọdọ yín kúrò gbogbo ẹ lẹ máa gbọ láàárọ òní o.
0: nínú ìwé ìròyìn the punch àgbẹ ọpẹlẹ ṣọlẹ
1: ohun
0: tí a wá ń sọ tó sì jáde inú ìwé ìròyìn the punch tí à ń sọ yìí pé téèyàn bá kúrò nínú ipò òṣèlú táwọn èèyàn dìbò yan ẹnìkan síbẹ̀ wọn ni eléyìí ò wá túmọ̀ sí pé irú ẹni bẹ́ẹ̀ ò lè ṣiṣẹ́ sin ará ìlú àti ìjọba mọ́ àjọ FIRS ló sọ bẹ́ẹ̀ ó wà nínú ìwé ìròyìn the punch fún ti ọjọ́ òní Desmond Tony jim múra sílẹ̀ ó fẹ́ da ìpolówó sórí afẹ́fẹ́ bẹ́ǹtì ẹ̀rí kùsàrí jákẹ́tẹ̀ santasoma agbákaha òhìmọ̀ alẹ́lẹ̀ ẹ̀yìn ẹ̀mí ẹ̀ fi mí lọ́rùn lẹ́jẹ́
1: atohun atẹmi ẹjẹ nkọ wọn bẹ ewo lari lọ si abia bayii awọ koju ofurufu nipinlẹ ti abia wọn ni alaye sọrọ tan alex oti o ṣe lalaye o wipe bo ti n wo kiri ọmọ baba asalẹ ko si n tọjọ bẹẹ ni ẹn tẹ wàá máa gbọ ọtọ gbá òsì bí ike tọlọrẹ há sórí omi ó ní kò sí tọjọ ohun èé ṣèkan lára wọn o ṣùgbọn ọrọ gbogbo olórí ọdún ẹgbẹwọ ọdún okòóléméje ọdún 2027 wọn ní egúnjọbí níná lówó àwọn náà mọ dúró tán wọn bá yá juwọ sí ẹgbẹ òṣèlú wọn tẹlẹ apc ọdíwọ nínú ẹgbẹ òṣèlú ti apm ìpínlẹ èkó òun láti mú yẹn wá ń ṣógun àwọn ọdọ náà àwọn náà ń sọrọ o pé ẹ jọ̀wọ́ jàre níbo lọ̀rọ̀ dé dúró ẹgbẹ́ òṣèlú ti apc ní ìpínlẹ̀ ti benue wọn náà mọ̀ bọ́ta bẹ́ẹ̀ ni ó ṣe àtìlẹyìn fún ààrẹ bọ́lá ahmed tinubu látàrí ọdún ti 2027 níbo wá ní ọ̀rọ̀ yẹn ló ṣe tán láti lè dé dúró ọ̀rọ̀ pọ̀ iṣẹ́ pọ̀ lórí tábìlì wa láàárọ̀ ẹ̀yìn náà mọ̀ wá ká láì ní àfikún tàbí àyọkúrò a máa ń kà á gẹ́gẹ́ bí àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa
0: tí wọ́n ti ṣe àkọsílẹ̀
1: rẹ̀
0: ní orí tó wà ń bẹ́ẹ̀ ni ọmọ yìí fẹ́ ọ fẹ́ gé mi léègé ilé ayé ló bá mi
1: ọgbẹ́yìn burú wọlé
0: ẹ̀gbọ́n tó wà ń bẹ́ẹ̀ kó tó di pé a fún alato studio laye woni okun ki hororo
1: kawa
0: roro odun 2027 o se pataki Nigeria tori gbogbogbo ti o waye nigba na nitori na e ma je a ma kaya soke nitori gbogbogbo odun 2027 didun losan o so ka fokan bale lore fokan bale
1: wa
0: ninu iwe royin the nation fun ti ojo oni shoka kan se ni abi desmond to the g adegboye ga o fe polowo ti e na o tin yin mu mi ti rokunrin to yin mu ri o ni rokunrin to yin mu ri egba mi o desmond to the g
1: okay now
2: babe why are you frowning for me now?
3: Woman, make noodles for me.
2: Hey, this woman. Okay, how do you want it?
3: I want it as it is hot. Let it bust my brain.
2: Okay. I'll make it. But if I make it, I want a kiss.
4: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste.
5: Golden Penny noodles, now available in stores near you.
6: Ite meji omi orogbo lemoni, sugar edukan ati iyo.
7: Kilo popo, kilo de ti edu se ku gbogbo ile bayi.
6: Apopo si mo fi fo eyin mi ni o. Mo fe dabi e.
7: Gbagbe apopo yi, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tutun ni o lo. Beeni, je ki eyin re fufu lona adaiba pelu ohun ifoyin Epsodent Natural Charcoal Whitening Toothpaste tutun. A se pelu eru adaiba ti o je ki eyin re fufu ati omi orombo lemoni ti o fo eyin re jile. Epsodent Charcoal Eru Adaiba eyin fufu dada.
8: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Soakley with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now, with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Soakley, it's your time to shine.

0: Sidap Supreme Noodles with real chicken essence.
1: Supreme Noodles, boom, boom.
2: Sidap Supreme Noodles.
3: Ẹ ma ṣe púpọ̀ ẹkú àtìlẹyìn tí àwa bá ń pèdè nínú studio tá ń sọ ìròyìn tó wà káàkiri orílẹ̀-èdè àgbáyé tí ò bá sẹ́ni tó ń gbọ́ wa kí la fẹ́ máa ṣe ẹ ṣe púpọ̀ o
4: àdúpẹ́
3: ti fún tẹ̀dọ̀ ìròyìn ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ ńbàdàn lórílẹ̀-èdè nàìjíríà ó sì ń tẹ̀síwájú ẹnìkan tó ti fìgbà kan jẹ́ olórí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú tó kéré jù ní ilé-ìgbìmọ̀ asòfin àpapọ̀ kejì ní nàìjíríà ta máa ń pè ní house of representatives tó tún wá jẹ́ ògúnnágbòǹgbò nínú ẹgbẹ́ òṣèlú alájùmọ̀ṣe onítẹ̀síwájú all progressive congress APC èyí ni farouk aliyu ó ti sọ wípé mínísítà tó ń ṣe àkóso lúlu lẹwa abuja fct èyí ni iyesan wike ó jẹ́ ẹnìkan tó jẹ́ olórí kunkun nígbàtí ó ń ṣàlàyé ọ̀rọ̀ yìí lánàá òde yìí ti ṣe ọjọ́bọ̀ níbi ètò pàtàkì kan tó jẹ́ ti tẹlifíṣàn tó gbajúgbajà channels television lórí ètò ìfọ̀rọ̀wúrọ̀ kan tó ń pè ní òṣèlú lásìkò tá a wà yìí òṣèlú tòde òní níbẹ̀ ni wọ́n ti fọ́gbà yánga ọ̀rọ̀ náà bákan náà la tún rí gbọ́ wípé ó ń sọ̀rọ̀ nípa èdè àìyedè kan èyí tí ó ṣẹlẹ̀ láàrin mínísítà tó ń ṣe àkóso lúlu lẹwa abuja àti àwọn gómìnà tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC tó dàbí ẹni pé ọ̀rọ̀ wọn kò yíra wọn bákan náà tá a bá sì gbàgbé wike tí à ń sọ yìí èyí ni iyesan wike mínísítà olúlu lẹwa abuja ó tiẹ̀ ti fìgbà kan sọ lórí ètò pàtàkì orí arise television inú èyí tó ti ṣe àpèjúwe àwọn gómìnà ọmọ ẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí àwọn ọ̀lẹ afàjò lásán-làsàn tá a bá ń sọ̀rọ̀ nípa ètò òṣèlú wọ́n ní irú ọ̀rọ̀ rírùn tí ó tẹnu iyesan wike mínísítà olúlu lẹwa abuja jáde ó jẹ́ nǹkan tí ó ká àwọn gómìnà tó jọmọ ẹgbẹ́ òṣèlú APC káàkiri orílẹ̀-èdè nàìjíríà lára wọ́n ní irú gbólóhùn tó tẹnu wike jáde yìí kò lè tún nǹkan tó yóò ba nǹkan jẹ́ ni eléyìí ò nìkan kọ́ o ó wá ní ohun tí wike fi ń sọ ọ̀rọ̀ yìí ni wípé òun ò ní lajú sílẹ̀ kí tàlùbọ̀ kó kó sí o kí ẹnìkan kó máa wá sọ̀rọ̀ rírùn èyí tó lè ṣe àkóbá fún ìwọlé padà ààrẹ bọ́lá ahmed tinubu lọ́dún 2027 tá a dìbò gbogbogbò míì nígbà tó wá ń fèsì lórí ọ̀rọ̀ tó ń jà ranyinranyin nílẹ̀ yìí aliyu sọ wípé ìwà oríkunkun kò dáa fún àyípadà rere òṣèlú sóòótọ́ dé wọ́n ní téèyàn bá ti wá ní oríkunkun púpọ̀ jù bí gbà wípé èèyàn ń yọ sùtì sí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà takọtabo káàkiri ẹlẹ́kùnjẹkùn orílẹ̀-èdè lára wọ́n ní ó dàbí ẹni pé iṣẹ́ tí iyesan wike tó mọ̀ ṣe náà ni pé kó máa da lórúpọ̀ mọ́ ṣàpà ó ní síbẹ̀ náà ẹ̀yin tí ẹ̀ ń tẹ̀lé wa wọ́n ní lóòótọ́ wike ó tiraka làkàkà lásìkò díẹ̀ sẹ́yìn láti ran APC lọ́wọ́ wọ́n ní ṣùgbọ́n ẹjẹ́ á sóòótọ́ ká dàbà ó fò torí tá a bá parọ́ ẹyẹ oko ń lọ dandan wọ́n ní lọ́nà kejì ń ṣe ló dàbí ẹni pé wike ó dàbí tanitani ṣẹ́kọ̀ tó tún ń ṣe àkóbá fẹ́gbẹ́ òṣèlú APC ní àkótán ìròyìn yìí tọ́lání mo jẹ́rìí rẹ̀ pé ò gbọ́dọ̀ sùn.
4: Sunkẹ̀ oorun wẹ̀.
3: Ìwà tó ṣe pé torí ìròyìn lọ́lọ́run fi dá ọwọ́ sáyé. Wọ́n ní àwọn táwọn jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC àwọn ò ní fún wike láàyè o láti ba ẹgbẹ́ òṣèlú àwọn jẹ́ o. Wọ́n ní kàkà bẹ́ẹ̀ ẹgbẹ́ òṣèlú APC yo tu ma ni idagbasoke lo sowo waju ni
1: ni
3: wa se pe boye enikan wa ni bi kan to fe ma satileyin fun are bola tinubu tori nkan ti o je lasan awon oni faye gbaru e
1: oda eyin eyan wa ni atayelujara ni agbaye adupe eyin te ngbo wa lori radio yin agbo osuba kare fun yin ero ilewo yin leyin na ro mo te fi jasi kan ni omoluabi adupe o Moda Shiro Ismail tan wa dupe Matthew Ajibade o tojo meji jo meta o Oloye Olusegun Ayankola dupe Adedeji Kazim Balogun Wasiu Ololade adu ope pataki lowo yin aindi ope Oluwa adupe Opeyemi Alesiloye Aroni Yaya adupe ni owo gbogbo yin pata o Olarin waju Jelilat Olajumoke oduro ti pon sibe Imafojo Peter Oyikongbe beun ba ni Shola Cres Ajibola adupe lowo gbogbo yin e ma se ni mewa mewa eni kokan ni o dara wa yi o e je ka agbera tan ka ma lo sori tabili eni to je oludije sipo ti gomina labe egbe oselo ti African Democratic Congress ADC iyan oloye adegboyega taovic adegoke fca nigba ti won o tese owo iwaju o nigba to nkede eni ti o ma je igba keji re eyin oni mero aderoju Oladayo Salako nenu atajade ohun e tawon iko ton ri seto iroyin gbogbo lakata ti oloye adegboyega taovic adegoke fca ti won fi lede pelu abuwalo le ti anse lalaye o wipe oro ti de gbangba walia agba wi eri oduro ta oyamangere asalasa yami oyamangere
3: eh
1: lere sutu ni je bam
3: eh
1: oyamangere ofilu oyamangere
3: bo yi na ni
1: oda
3: oya si bombo
1: ni gba te won yo si bombo lolulu le ti se abuja o nebe na ni ati nkede e wipe bi abanika wo wa egbo adegoke o se be o we o tun ye kankan en to je alaga agbarejopo fe egbe oselo ti adc senator david mark ati en to nko ewe gbogbogbo fun egbe oselo ti adc ogbeni rauf aregbesola won ni eje mo yipe won se alaye oro hun wipe taovic adegboyega adegoke won ni bi abanika wo wa o oduro tan be lo wa loju opo won ni ba abanika wi nigbati eto idibo abenu egbe oselu ohun to waye nipile oyo eyan ninu osu karun odun ogbojo re gerege won ni egbo odu ekun o kun to wa sile ni eto ina agbeye o lowo gbogbo awon akegbe re ti a jo se be ti a luwe denu odo ibo nigba na nigba ti won se atotonu ohun sowo iwaju won ni baba ti wa ri eni to se be bo me eni to ba ti jore to me eni si wa duro tan afika agbosuba kare fun tori pe bi a o ba ki fun ni a ki fawo pada ni won ba kede oruko oloye adegbega taovic adegoke fca pe egbo anawe okay egba iwe eri pe duro sosan bi owo okorodo inu eto idibo ti abenu egbe oselu re o eyi to waye ni ipinle oyo ni ogbojo osu karun odun ti a wa nibe nigba ti won pari oro won ni aje pe o ti duro to bayi gbogbo ona logba to fi de be o se kini o kajos won lati gbe ese egbe oselu awon soke sosan ko mo dj sipo gomina ninu eto idibo eyi ti o mo waye o ni odun egbewo odun oko o le meje ni ipinle oyo bakan na nigba ti ohun na wa se alaye oro sita o iyen oloye adegboyega taovic adegoke oni egbo nbi oro ti wa de duro baye ati dupe lowo olohun oba olohun oba lo nse be ni ki seyan oba mu atejade bota o ni pe eti kun oye ri egbo o nkede oruko re yanya baye oni mero salako eni so nje omo leyin christy oji omo bibi ilu ti saki won ni baba wole kan le gan silu saki a lo se apa ti ewo orun beun won ni ibe gaga ijoba ibile un ona ni ati bi oni mero salako o omo leyin Christi eyin oni ojo iketa osu kejo odo 1979 nigba to kede oruko e wipe oda ona ni omo je gege bi igbakeji o e to je ko ba ti ri gomina igbakeji gomina re awon ajo mo DJ fun egbe oselo ti ADC inu eto edibo sipo gomina gbogbonu e ti omo waye ni ipele oyo o nigba to wa tese owo iwaju nje baba ti ebere pe dakun o oloye adegbega ta ovika adego ke emileri te na gosala ko oni be ni mo lati kede e nitori bi pe okorodo o si to gbangba su loye oni baba ni ka so nipa iriri aje ngosala ko o duro soju opo ni oni ta ba ni ka so nipa ilane to le daduro ti o si sise ti o se bo se to ati bo se tona oni olorun o mero salako o na la tun le to pe oni baba wa ni ka lo oda epa imo ti eko ti iwe nkan oni won se be won yan mo ngere won lo ile eko ti o ti nkeko e ti o fi ngba iwe ase mo di oni mero eyun ni odun 2019 won na yin na mo bi pe ile eko ti o gbodo lohun e ti so won di oni mero bi o ba se tan eyun ile eko giga ti current won ni lo be ngba na won si gba ewe eri mo duro tan won ni o tan sibe un salako keko be lo jade o ni ile eko giga university ti ladoke aketola o e ta mo si law tech ni ogbomoso ni odun 2005 won lo bo tabombo o gba ewe eri mo jemo ngere ti bachelor e je nbu oro de duro oloye adegoke won ni e je mo ipe bi abanika so engineer aderoju o duro tantan gege bi owo ni o ni bi oro si nba lo nbaye ipele oyo o ati ekun ibore fun odun 2027 egbo awon duro tan o lati ma gbe ase egbo osoro ti ADC soke nigbati oloye adegbega tavik adegoke FCA oludj gomina nu fun egbe osilo ti ADC o ti wa kede eyanya baye pe egbo omo bibi won nile ti saki oni mero salako oni oduro tan gege bi igba keji
3: to ni baye a fe lu agowo this one to the g ipoloda
4: every time there's a match there are two kinds of screams first the regular fans then there's this that's Betway users celebrating louder for their team and for their winning bets. Play and win with Betway, your destination for all things sports and casino with solid odds, fast payouts, and 24/7 support. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.

0: great food, music, and special appearances from your favorite celebrities. Come make memories, have fun, and taste Indomie your way. In Ibadan on the 26th of September, Ibadan Stadium, Liberty Ring Road at the Masinba. Register now at indomie.ng.
1: Taste Indonesia's good for you.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ààrẹ yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ni gbàgbé.
4: Ajafẹ́tọ̀ lóòótọ́ lorúkọ lórílẹ̀-èdè Nàìjíríà Aisha Yesufu, ó ti ṣe àpèjúwe Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ààrẹ wa ní Nàìjíríà, gẹ́gẹ́ bí ààrẹ tó ṣe wípé ọ̀pọ̀ ìdojúkọ ló wà níwájú rẹ̀, àti wípé àwọn nǹkan tí ó ń jẹyọ látàrí ipò aṣíwájú tí aṣíwájú dì mú, ó jẹ́ kìkìdá ìṣòro tàti ìpèníjà. Yesufu wòye ọ̀rọ̀ yìí nínú èdè àìyedè kan tí ó ṣẹlẹ̀ láàrin mínísítà fún àkóso olúlulẹ̀wọ̀ Abuja FCT Yesan Wike àtàwọn gómìnà tí wọ́n ṣe àkóso ìpínlẹ̀ kọ̀ọ̀kan lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC. Ó mú wá sí ìrántí wípé àwọn gómìnà ọmọ ẹgbẹ́ òṣèlú APC yìí wọ́n ti nàka àbùkù sí àwọn tó ń ṣe àtìlẹ́yìn tó yàtọ̀ sí APC fún ààrẹ Tinubu, tó sì jẹ́ wípé irú àṣìṣe bẹ́ẹ̀ ó lè ṣàkóbá fún ìwọlé padà ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Àwọn gómìnà ọmọ ẹgbẹ́ òṣèlú APC wá ṣe kìlọ̀kìlọ̀ wípé àjọṣepọ̀ irú eléyìí tí wọ́n múra rẹ̀ sílẹ̀ kan lè bá ṣe àṣeyẹ ìtàlákànṣepo fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fẹ́ wọlé sáà kejì ààrẹ. Wọ́n ló léwu lọ́dún 2027 o, nígbà tó ń fèsì Yesan Wike, mínísítà olúlulẹ̀wọ̀ Abuja, ṣe àpèjúwe àwọn gómìnà ọmọ ẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí ọ̀lẹ afàjò tán lè ṣiṣẹ́ dáadáa wípé owó nìkan ni wọ́n mọ̀. Ṣùgbọ́n ṣá, Yesufu sọ nínú abala ẹ̀rọ ayélujára X tiẹ̀ wípé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò tí ì lè kó àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú rẹ̀ níjànú bó ti tọ́ àti bó ti yẹ. Ó ní nítorí èyí ó léwu púpọ̀. Ó dàbí ẹni pé àwọn èèyàn tó gbà síṣẹ́ tó ń ṣiṣẹ́ lábẹ́ Ààrẹ Tinubu àtàwọn tó jẹ́ ògbóná gbòǹgbò nínú ẹgbẹ́ òṣèlú APC kálukú ló ń ṣe nǹkan tó wù wọ́n. Ó ní ó yẹ kí Ààrẹ Tinubu kó lè kápá gbogbo wọn náà.
5: Ọ̀dà ogun lẹ̀bẹ̀.
6: Ó yá ẹ̀jẹ̀ kẹ́mi ó wá gbéra tán ò ká lọ tààràtàrà sí ìpínlẹ̀ ti Abia. Ẹni tí ń ṣe gómìnà wọn bẹ́ẹ̀ Alex ó ti ṣàlàyé ọ̀rọ̀ pé ẹ̀gbọ́ kò sáyè ràkàsíà o, ẹ bàbá àṣàlẹ̀ kan ni ẹ lọ fàyà kanlẹ̀ kẹ́ ẹ forí balẹ̀ kẹ́ ẹ pàkún mọ́. Ó ní gbogbo orúfẹ́ yun kò sí nǹkan tó lè jọ ọ́ nítorí wípé bó ń bá lè rí ọwọ́ èèyàn sípò gẹ́gẹ́ bí gómìnà kóhun ọmọ lòbè di ọdún ẹgbẹ̀wọ́ ọdún òjì ó dín mẹ́sàn-án ìyẹn ọdún 2031 nígbà tí ọtí ẹni tó ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ lánàá yìí nílùú ti Omaya. Ó tẹ̀wájú inú ọ̀rọ̀ rẹ̀ pé ẹ̀gbọ́ bàbá ni kàsọ́ abilékọ Ngozi Johnson Chukwu Eneyen. Ó ní eléyìí náà ẹgbẹ́ òṣèlú tó dúró tán òun náà ló wà tó sì ń díje ńbẹ̀. Ó ní ṣùgbọ́n ṣá o kò sí bàbá àṣàlẹ̀ kankan bó ti ń wò ké ó kéré ọmọ. Ṣùgbọ́n bí abánika àwò wa nípínlẹ̀ Èkó ẹgbẹ́ òṣèlú dùn láàárọ̀ yìí, wọ́n ní ẹni tó jẹ́ pò náà ti dúró tẹ́lẹ̀ rí o. Àwọn méjì ni wọ́n sì ti díje tẹ́lẹ̀ rí náà lábo ti ẹgbẹ́ òṣèlú ti All Progressive Congress APC ìyẹn ní ìpínlẹ̀ Èkó láti lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin. Wọ́n ní ọ̀n ṣe bẹ́ẹ̀ wọ́n juwọ́ sí ẹgbẹ́ òṣèlú wọn o, ní wọ́n bá takóbó wọn takọ́sọ́ ọdíwọ̀ lágbẹ́ ẹgbẹ́ òṣèlú ti APM. Ìjẹ́mbu ọ̀rọ̀ dé dúró, wọ́n ní bí a bá lọ ìyípadànù ọba agbègbè ẹkùn ìbò wọn ní agége àkọ́kọ́ àti ìkejì nígbà táwọn olóṣèlú méjèèjì ọ̀hún. Wọ́n ní ẹgbẹ́ ò wọ́n ti lo dáúlà náà gẹ́gẹ́ bí alága ti ìjọba ìbílẹ̀ bi a ba lo sodo ti kola egunjo bi won ni ani to je pe ohun na nbere eyan sipo re lati soju awon eyan rere ekun ibo akoko ni agege nigbati asis yusuf en ti gbogbo eyan mo si nina lowo won ni ohun ti e ohun na nbere ibo ni lati gbe wole ma soju ekun ibo keji a mejeje ohun o na ni won se bet ya si ngba ewe ewe eri no ticket lati akata ti apm o di meji baun eja tu pada se akata mi do
4: o se tola ni eni ti olorun da nitori iroyin yoruba lori radio ni bayi awon osise ijoba ti won sise lorilede nigeria ni won ti ko letter kan lo si minister to nse akoso eto nawo to tun wa je alakoso agba bakan na fun eto raje lapapo taiwo oyedele ninu letter ta so yi ni won ti nse kilo lori bo se pe nle ki ijoba apapo to fun won ni eto awon osise eyi ti se alekun ida merin ninu ida mewa tele bo npe ni 40% increase kilo de ati awon ajemonu pepepe to ye ki ijoba apapo ti san fa awon osise leleka ajeka yen ni orilede nigeria eyi ni awon to nsise pelu ijoba apapo won ni yato si eleyi ajele owo igbega to de ba ikoka awon osise ijoba apapo tun wa nle to ye ki ijoba apapo ti fun won lowo yen na ni papapa to si wa je pe o tin pele ju ko malba tun je pe nse ni awon osise to nsise labe ijoba apapo won ma re pupa are tinubu ma re pupa oju won o nitori na won ya tete se atunse be na ni awon agbarijopo egbe awon osise ijoba ati awon igbimo to nse iduna dura lori eto awon osise te dori awon asoju egbe oselu trade union congress gbogbo won ni won ti wa ro minister wi pe kon tete gbe igbese na kon san gbogbo gbese ti won je awon olokan ojokan osise ijoba ni papapa ni pataki kon ma gbagbe igbega to ti bayi kokan awon osise ijoba apapo lo ni pele ji pele sugbon tun wa san ajele owo ele ti awon to je osise ijoba leto si pe leyi o da to won kan fi bi pa awon eyan lasalasan ninu letter kan ti akowe apapo olowo yogbenga to gbe jade ibe na ni won tin ro ijoba pe kon tete san eto na papa julo yi to ti wa nle fun odidi osu meji bayi ati awon eto mi to je mo ida merin ninu mewa ti owo osu to fi le si pe ton ba se leyi inu awon osise gadun lati se atileyin to ye ki won se lakotan sa won ni ka ma je awon osise lowo owo to ye kon ti san ti petipe pe leyi o da fun ijoba ti nbe lode yi sugbon won ni laipe laijina ton ba so awon kan giri o sese ki agbarijopo egbe awon osise ko woju are Bola Ahmed Tinubu le kan si sugbon won si ni suru die sugbon teyan ba wa ni suru this one to the g yen o tumo si peluwa re go o ko ju ba nlo mi do
6: o mu jade mi oda na dupe lowo yin eyan lolufe wa ni atayirujara ni agbaye oluwole m kuti lati UCH nile Ibadan amo dupe lowo yin o seun agara awon lolufe wa wa nbe abe olaide omotosho ayu ade kazim ola sode taiwo ade bigbe samson adebo wale yusuf isiaka ayan banji bayo james akesilere otojo meji jo meta shala afi alewa o ada awon ba belenga ko to di wipe a se be ka ere lelele nu ka gbawo ko to su waru gudu bota ko ni agbara ta gba yi won ni eje ba ipe enso je governor wa abdurazak ye ne ipele ti kwara o ona ni a ma se be ti a ti fi oye banta banta sadu ana ati ilu ilorin won fi da lola won ni ogoro awon agbagba ninu ese ti islam pataki julo lati apa arewa eyin ti la oro le nigeria ni a wole kanle se ipele ti kwara kana gbakeji are nile ye kasim setima lewaju awon iko ijoba apapo ilo lati lo si akata gbogbo ebi titukor eyun ni ilo ti yola lati lo re fi se oba je nbe wi pe awon ki won ku ara feraku eni won to se be to dagbere fun le aye egbo mo ade mo ge ba ipe npeju na ni alafila oroke lore te fun tedoro yin fun ti owuro oni ago meji gere ge ogba nko gbe ni awaye ogbe wa ago meje ni owuro la o ti fun tedoro yin e bere akotun re ke duro gan sojo opo tori pe a to fun yin tan ago mewa asale ojo aiko tin se sunday lemi ati yo mo ni ipade ayo lori eto yin eto wa o ti a pe ni isinmi alayo a ma se atuyewo

kojú mọ mọ ní gbogbo ibi tẹ̀sí ń gbọ́ ìkànnì splash 105.5 fm ilé fún bala wípé fẹ́lẹ́lẹ̀ nílùú ìbàdàn. Ilé bàbá Àkàndé gangan ilé ọba Àkàndé tí ó pe méjì lórí ètò ìjà wọn sí ìròyìn eré ìdárayá láti ẹsẹ̀ kúkúrú orílẹ̀-èdè Nàìjíríà ilẹ̀ adúláwọ̀ àti jákèjádò àgbáyé. Lórúkọ lọ́wọ́ bọ́sìnì fún òwúrọ̀ tòní Desmond tòdì jí àgbàwo tọ́tọ́tọ́ àgbàwo tó ń fàṣẹ mú mi pẹ̀lú ìrànlọ́wọ́ Alfred Túndé Ọláwúwo olóòtú ètò ìjà wọn sí Adérúnkè Adéṣọlá lórúkọ tèmi olórí sport olórí ìròyìn eré ìdárayá Ìbàdàn Kamavinga àti Gẹ́gẹ́ ní ẹyìn tèmi lónìí lọ́jọ́ ẹtì bí yóò bá ṣe mọ́ pé ẹtì òkú ní wọ̀rọ̀ ayé wa ó ti wá ṣọ́ọ̀jù ẹ̀ẹ́ni kankújẹ ẹ̀ẹ́ni gungi àárẹ̀ ẹ̀ẹ́ni máyán fónà. Ó yẹ jẹ́ wá lọ sí agbọn káàṣì ẹ̀ torí wípé káàṣì ẹ̀ káàṣì ẹ̀ káàṣì ẹ̀ ìyẹn lé ní ọjọ́ ẹtì Friday star 347-1004 star 1# ẹmọ pópó tó plenty ìbẹ̀ ńlẹ̀ ìyẹn lé ní onísìrè ẹ láǹfààní láti lo 3-1 tíkẹ̀tì yín ẹ o ẹ mọ́ gbàgbé ẹ̀ pé 3-1 tíkẹ̀tì yín yóò wúlò gidi gan lé ní ẹ dẹ̀jẹ̀ gbáládùn ẹ̀ ẹ 3-1 tíkẹ̀tì yẹn bó ṣe wá ń ṣiṣẹ́ rèé. Oró ríjọ ńlá ni òríjọ tó tò sí ohun mo fẹ́ fún yín láti lè jẹ́ kẹ́ tètè jẹ́ ni ẹ o ẹ bá ti ta lẹ́ẹ̀mẹ́ta ẹ lórí jáwọn sí láàrẹ̀ tó bá fẹ́ ta dípò tó fi ta lẹ́ẹ̀kan 500 tó bá ta lẹ́ẹ̀mẹ́ta yẹn bí 15 kọ̀ǹpútà yóò wà mú nọ́mbẹ eléyìí tó fi ta lẹ́ẹ̀mẹ́ta yẹn hour times ẹ̀ by 10 3 times 10 bí 30 nìyẹn so ìgbà tí ìkó tó bá ń wáyé tí nọ́mbà bá ń sáré kiri lójú kọ̀ǹpútà tá a bá fẹ́ mú kan bí ọ̀nà 30 nọ́mbà àwọ̀ tó ta lẹ́ẹ̀mẹ́ta lónìí láàárọ̀ ìbá lórí ètò ìjà wọn sí báyìí òun náà ni ó ti mọ̀ sáré kiri lójú kọ̀ǹpútà. Intan pé ní 3-1 tíkẹ̀ẹ̀tì wà nìyẹn lójú ọ̀pọ̀ káàṣì ẹ̀ ẹni tọ́jú orí ẹ̀ bá wà lábẹ́ ọdún 18 kò lè ta káàṣì ẹ̀ ọdún 18 sókè òun náà ló lè ta láti jẹ́ star 347 star 1004 star 1# òun náà ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun náà ni kóòdì eléyìí máa ta lórí káàṣì ẹ̀ ìyẹn láàárọ̀ tòní ókè ẹ jẹ́ kúrò lápá abẹ̀yẹn kí wọ́n wọnú ròyìn lọ nísànsàn lóòrọ̀ yìí lórí ètò ìjà wọn sí i. Àtẹ̀lé ìdárayá bọ́ọ̀lù aládìkúkú gbà ìyẹn fólíbọ̀ọ̀ òun náà ni màá ti mú o torílẹ̀-èdè Nàìjíríà àwọn náà ti mú àyè ní ìpele kẹta sí àṣekágbá quarter final ìdíje African Volleyball Championship eléyìí tó ń lọ lọ́wọ́ ìyẹn ní àkókò yìí tó dẹ̀ jẹ́ wípé orílẹ̀-èdè Algeria òun náà ló forúkọ lọ́wọ́ orílẹ̀-èdè Nàìjíríà lámì ayò 3-2 nínú ìfigagbága àwọn eléyìí tó gbẹ̀yìn ní sọ̀rí eléyìí tí wọ́n gbá àmì ayò 3-2 yẹn bó ṣe wọ́ kiri láwọn sẹ́ẹ̀tì eléyìí tí wọ́n gbá 23-25, 25-19.

0: fẹ́ di yanwó ni sọ̀rọ̀ ìṣókànjọba tí ò bá ti kàn wá lọ́wọ́ kàn wá lẹ́sẹ̀ ká yọ ọwọ́ wa ká yẹsẹ̀ wa kó ẹ jẹ́ káwọn delegate gbéṣẹ́ fún aṣojú kan ṣiṣẹ́ wọn kò ní ìdí ká mọ tọ̀rọ̀ ìjọba kan. Ọmọ tí bọ̀ a mọ̀ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí náà ọ̀rọ̀ ìjọba kò jọ mọ́ bọ́ọ̀lù alẹ́. Àwọn associations rẹ̀ wọ́n fẹ́ gbà wọ́n láwọn ò ní gbà kan tójú àwọn báyìí yàn wọ́n lẹ́bọ̀ láti jẹ́ wípé ìkò sí nǹkan tó kànjọba láti yan delegate àti sports council kan yan delegate fáwọn association wà delegate àwọn ti wà kó lọ dìbò tó bá fẹ́ dì kó mọ̀ sí yan pọ́nyán rìn.
1: Atọ́kùn lápọ̀dọ̀ tèmi èmi rí pé tá a bá wo ìṣẹ̀lẹ̀ ilé tó ṣẹlẹ̀ yìí báyìí mi pé kò yẹ kí ó jẹ́ pé a tún ṣẹ̀ṣẹ̀ mọ pariwo àbí ká mọ falantai òfin wà ìlànà sì wà ìgbà tẹ sọ débi pé àwọn association ni wọn ní ẹtọ.
0: Òfin àjọ fíbà ni kò tẹ̀ sí nǹkan tó.
1: Ẹ mọ̀ pé fíbà tá a sọ
0: yìí. Kò tẹ́ gba association lò kán gbófin yẹn wá fún àwọn kò bá dáa.
1: Mo sọ pé fíbà tá a sọ yìí àwọn ni wọn ní òfin pé.
0: Bẹ́ẹ̀ni.
1: Báyìí tẹ bá fẹ́ yin èèyàn báyìí báyìí ni. Ṣùgbọ́n tó bá ti wá di pé ọ̀rọ̀ pé à ń ti sí ìjọba àbọ̀ ẹ mọ̀ ìjà tẹ̀ra wà bí ìgbà tí a bá ń wá ìfàsẹ́yìn ni. Ìgbà táwọn association tí wọ́n ní ẹgbẹ́ ti ní pé ẹni báyìí làwọn fi kalẹ̀. Kí ló kan ti àwọn ministry tán wá sọ pé irọ́ àwọn ò gbà àwọn ò ṣe. Ẹni tó túmọ̀ sí wípé ẹ mọ̀ pé bí nǹkan tí tó dé dúró báyìí bí ìgbà táyẹ̀ pé onígbó ti gbígbó méjì ni. Àwọn kan sọ pé àwọn ò gbà àwọn kan làwọn ò fẹ̀. So èmi rí pé ibi tí ìlànà bá sì ti wà ìlànà ti wà kì í ṣe pé àwọn association náà wọ́n ń rúfin òfin náà tẹ̀lé. Òfin.
0: Ara àwọn ìbéèrè tó tiẹ̀ ń tawọ́ tasẹ̀ inú èmi tó ń jẹ́ kọ́rọ̀ yìí mọ̀ọ́rùn mi inú bákanbákan sí iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ eré ìdárayá nípínlẹ̀ Ọ̀yọ́ ni wípé ṣé mọ̀ pé ikọ̀ àgbọ̀njẹ̀ tó bá bọ̀ láfojú ṣájọ wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Olúyọ̀lé Warriors náà pé wọn kì í ṣe Shooting Stars nìkan Olúyọ̀lé Warriors ẹ̀yìn ara àlé tẹ̀bámọ̀ o ṣé mọ̀ pé Shooting Stars kan 3S tẹ mọ̀ pé wọn Sports Club ni wọn wọ́n ṣe Football Club lẹ́yìn tó túmọ̀ sí pé 3S kì í ṣe orí Shooting Stars nìkan ló ti pin Olúyọ̀lé Warriors náà wà ń bẹ̀ ìgbà tí àwọn Olúyọ̀lé Warriors bí ìròyìn ṣe sọ ìgbà tí wọ́n nílò ọ̀nà ọ̀dọ̀ wọ́n gbàgbọ́ gan láti kúrò wọn pé iléeṣẹ́ tó ń rí sọ̀rọ̀ ọ̀dọ̀ àtẹ̀lé ìdárayá wọ́n ṣe nǹkan báyìí fún wọn agbọ́n pa wọ́n ṣe nǹkan báyìí wọ́n gbé gbèsè báyìí Olúyọ̀lé Warriors líìgì bọ́ọ̀lù aláfọwọ́jù ṣáájọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n gbá àwọn tó kànjọba tó yẹ kán lọ dá sí wọn ní dá sí in tó lè fa wàhálà tó lè dìjà tó lè tó lọ agbọ́n mi sí omi òto tán pè wọ́n sí tán yan bọ̀m̀bọ̀ sí.
1: Ṣé rí gbogbo eléyìí báyìí èmi rí pé bọ́ọ̀lù aláfẹsẹ̀ bọ́ọ̀lù aláfọwọ́jọ àjọ eléyìí tó jẹ́ eré ìdárayá gan general èmi rí pé kò yẹ kó jẹ́ pé ìjọba ó mọ̀ bá wọn ní ọwọ́ sí ìgbà tá a ti ní àwọn ẹgbẹ́.
0: Tí a bá ṣe pé ó bá fẹ́ dojú rú ìgbẹ́ reform fẹ́ ṣẹlẹ̀ bí tàjọ́ ẹ̀nẹ́fẹ́ fún yìí
1: kò sí nǹkan tó kànjọba pẹ̀lú eré ìdárayá. Ìtọ́ ẹ̀rọ ayé pé reform wáyé wà bẹ́ẹ̀ nkẹ́ni ibi àgbọn ẹ mọ̀ pé ó ní ibì kan tí èèyàn lè ti dá sí ibì kan wà tẹ́ pé kò yẹ kéèyàn dá sí. Ìtọ́ sọ yìí sí àwọn àjọ àwọn association àwọn ni wọ́n yan ẹni tí ó jẹ́ olórí ìyẹn ti wà látàtẹ̀ kankan ṣe gẹ́gẹ́ bí òfin àti ìlànà so èmi rí pé gbogbo ọ̀rọ̀ tí àwọn ministry sọ pé kíní kan kẹ́ni kan mọ̀ ṣe kíní kan bí ìgbà tó bá yẹ pé wọ́n fẹ́ da ọwọ́ kíní ìbò lẹ̀ ni.
0: Torí àwọn èèyàn àwọn yóò tún mọ̀ rò pé a ẹ gbà
1: wá àwọn ti ní favourite ti tàwọn ẹ mọ̀ pé gbogbo kíní náà ìta bá ti pè ní ìjọba kò sí
0: náà
1: kò sí àwọn ti ní favourite ti wọn náà dápá wọn náà fẹ́ yàn so ṣùgbọ́n kìí ṣe bó ṣe máa ń ṣe nǹkan nu téèyàn bá ṣe bẹ́ẹ̀ yóò dojú bolẹ̀
0: yóò dàrú
1: ni kò ní lójú túmọ̀
0: gbà pé ẹ lè tọ́jú àwọn èèyàn wọn lẹ́bọ̀
1: ẹni tẹ́ ẹ bá yẹn gan síbẹ̀ gan bẹ́ẹ̀ ẹ mọ̀ pé táwọn bá yẹn ẹni míì tí ò bá mọ̀ ń pa rẹ̀ bẹ́ẹ̀ là ń pariwo jò ní pé àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ò ṣe dáadáa ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù kan ò ṣe dáadáa àwọn tó wà dì rẹ̀ gan bóyá àwọn tí ò mọ̀ ń pa rẹ̀ tẹ̀yàn bẹ́ẹ̀ ẹ̀yìn àwọn tó mọ̀ ń pa kíní ẹ̀yìn wọn síbẹ̀ àwọn tó ti jọ ṣiṣẹ́ bọ̀ látàtẹ̀tẹ̀ kọ́ ṣe wọ́n ti mọ̀ páwọn eléyìí ọmọ kíní báyìí ó eléyìí làwọn dìbò fún eléyìí làwọn yàn.
0: Eléyìí ni ó ṣe ń ta afẹ́ o eléyìí ni ó mú ní tàzí
1: tàgẹ̀tì lọ bí ta fẹ́ o. Ìta àrímọ́ látọjọ́ tó ti pẹ́ ẹni tí ó mú wá rè.
0: Èmi ò mọ nǹkan tó ń ṣe iléeṣẹ́ tó ń rí sọ̀rọ̀ rẹ̀ dàrẹ́ torí pé kí wọ́n fẹ́ jẹ́ ká mọ bèrè àwọn béèrè tí ọ̀pọ̀lọpọ̀ yóò tiẹ̀ fẹ́ wú síta pẹ́ sáà Rivers Upers ni Gboko City Chiefs ni Custom ni ìlú Èkó náà ni Lagos Seasiders àwọn tí wọ́n wọ àwọn tó yẹ pé wọ́n ń kópa níbẹ̀ tẹ́ pé wọ́n dìjà jù tíkẹ́ẹ̀tì ní líìgì àgbọ̀njẹ̀ bọ́ọ̀lù àfọ̀jáde lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n wà lọ kópa ni continent ipele oyo ere darabola foju sajo ari nkankan agbo nkankan
1: ngbe o ti foju pare ido le ti
0: e wa jade e wa fe mo da soro awon association ti won ti mo to fin ti wa ti lana ti wa e fe towo bo fin loju e mo ni gbagbo pe eni ti salakoso fere daraya lori nipele oyo e won wa kan se si oro won wa woro ko fi saja kan mo towo bo fin ajo loju ipma tomo lara ba ka won arare laro tuni ka lo sinu league agboje o le nigeria to awon fi ka pa ga nbe lopin ose yi
2: akojuma arale akojuma tokun akola jimeni mi a se pupo e mo fi gaga to ma lanfa lati waye yen ni opin ose inu league agboje o le nigeria to ba di dede wa go merin yen ni ola iko ranchers biz agbalejo benden insurance dede wa go merin iko odu city agbalejo bara fc yen dede wa go merin no na wa lanfa lati siwaju yen ni jo sunday ni dede wa go merin queen khalifa agbalejo enugu rangers sporty lagos agbalejo abia warriors nasoa united agbalejo rivers united bakana worry wolf agbalejo kora united kano pillars agbalejo duma united Plateau United agbalejo Plateau United agbalejo Iko Shooting Star yen dede wa go merin eyin ba agbalejo Inter Lagos Kasta United agbalejo Nigeria Tornadoes o se ma la final lati wa ni
0: okay ba won fi ka gba go se lo ni yen ninu league agboje orilede Nigeria lopin ose yi be iko Falcons orilede Nigeria won fa koyo lana 3 Lionesses se en wa emi ni hun se en wa ni pu mi ni se fi mi si eni inti awon senior sister yin tan se nu dije fe ya gbe lodun 2023 eyin le ma jiye SS3 lo jise GSS3 lo fe foruko oro yin se ma ja money tori ko Falcons ori Nigeria won fa koyo fi ya je England lana iyan Young Lionesses ni ipele eleni 16 dije fe ya agbaye awon odobirin ojo ori won wa labi ogun odun iyan ru dije fe ya agbaye tun lo lowo lo le de Poland ami ayo meta seyo meta sodo awon mo mi na fi podo iyan lori orilede England to de je wupe awon yen ti ja pada sile won ati ibi ti won ti wa ipele eleni mejo yen quarter final orilede Nigeria won ko jo orilede Colombia iyan ni ipele ile to gan bring on anything Nigeria for fair anybody there ni mo so na niyan o ojo Saturday ole Korea Republic awon ati leta lo kojo ara won bakan na orilede Brazil ati Spain mo kojo ara won orilede Nigeria ati Colombia nigbati Democratic Republic of Korea ike awon ati Canada won jo kojo ara won North Korea ati South Korea won jo wa iyan ninu idije iyan bi awo kede nge oluko ni Eric Che ohun na o ti fi oruko awon agbabolu ele ti won ma kopa inu league eba lo ti foruko awon agbabolu ti won ko ma no fi gbagba olore sore ti Nigeria gba koju Russia ati fi gbagba to ma gba oju Madagascar ati Guinea Bissau o ti foruko awon agbabolu o ti fi oruko won lede o re pe senior man chaos kelechi yenacho o ti pada sinu ko agboje super eagles orilede Nigeria se wa ri fun AFCON qualifiers asole ari ofo okunko maduka okoye bakan na stanley nwabali lati owo awon agboweyin ari bruno oyemachi isaac james lati nuko avareka orilede portugal benjamin fedrick ohun lati pada sinu ko agboje super eagles orilede Nigeria emmanuel fernandez lati orilede scotland yen ninu ko rangers oluwasemi logo ajayi calvin bassi bakan na chibuke nwaiwu ninu ko egbe agbabolu transfer lo le te turkey bright osai samuel lati ko bemiam fc bakan na ola oluwa ina northern forest ola ina ni agbowo arin awon agbowo arin to pe fun afon qualifiers o na lati ri wilfred ndidi alex wobi rafael oyedika bakan na frank oyeka awon agbowo arin to pe ni awon agbowo waju lati ri moses simon victor osimhen Ako Adams, Samuel Chukwueze, Ademola Lookman, Tolu Arokodare, George, Iyenikina, Sinu Kwebwebo Lali Tia, Lule di Saudi Arabia, Oni George Tiwa, Ati, Moses Uzo, Iko LSK, Lule di Australia, Ok, Lule di Austria, Oh no, Onzi Lanfari, Lati Wanje, Leto Tuma Sipe, Tolu Arokodare, Oti Pada Sinu Kwebwebo Je Super Eagles, Ole di Nigeria, Baka na, Ninu Roi Mi, Ele Ti O Wani Wajumi, Ara Amoruko, Ele Ti Oluko Neri Che, So File, Fai Wanti Oko Di Ole di Russia, Lati Ri, Ashole Lato Ri Chibuzo Atata, Samuel James, Ati Stanley Nwabali, Awon agbowo yin lati ri Kenneth Igboke, Isaac James, Benjamin Frederick, Emmanuel Fernandez, Victor Akpe, Bright Osai Samuel, Abdullahi Ebiwani. Bakan na awon agbowo yin lati ri Wilfred Ndidi, Chibuzo Nwoko, Funmi Michael, George Wilfred, Opola Abdulrazak, Suleiman Mubarak, Rafael Yedika ati Jacob Adeoye. Bi awon agbowo waju lati ri Iyanacho, Kelechi Iyanacho, Edepolo Peter, Moses Simon, Akwa Adams, Umar Abdullah, ati Umar Abubakar, awon oruko ele to ju tani e. To de je pe agbábọ́ọ̀lù kan produce ti kan. O wa lara awon agbábọ́ọ̀lù abiko de adoro ma ko to nipa ma lo sojo oja. Ki lo ro nipa anti oluko ni Eric Che to fi sita fun Olore sore ni papa julo qualifiers wa iyen fun AFCON lodun 2027 awon oruko to kan yato nbe a ri tori aro ke dare epo pada wa sinu ko super eagles ile Nigeria anfani sire fun won na lati se dada lowo waju be George iye nikina lati quality hard awon oju tuntun ti mo fi ro wi pe won wa nbe ohun na nu asole wa author konko stanley wa bale maduka okoye kini woro lori nti atole
1: mi ri pe ta ba wa awon kan ti oluko ni che na to le yi mi ri pe ko si oruko na ti awon agbawo na ti se ra sugbon kan temi kan be je ki oluko ni che na o se amulo ni pe se ri ati mo so kini yi na ke se pe eni na ke se pa na ni pe kan gbianju na lati ma je ki awon agbawo lo ba wa la beli ke se pe ke ma mu eyo kan na e je ka ma introduce won na sinu ko agba oje teri a ma ngbe kele gbogbo pe awon to wa loki okun awon to wa loki okun ke se ogu e na ta ba wo lorilede South Africa opolopo awon agbawo lu won na awon omo to je abele won na ni tan sin se daada ni gbogbo iru continent ile tan lanfa lati ma gba sugbon ta ba so pe ta fe depend lori yan ni pe ka lo mo mu awon agbawo lu na looto awon agbawo loke okun tori pe experience na o sagbon gbogbo iri sagbon gbogbo sugbon e je ka ma je ki awon to wa ni abenu na ka won na ka je ki won ni pe awon na ni iriri so to lu koneri chena ba npe bi abi merin meta to se introduce won sinu ko agbawo je lati ma fi se pasiparo si awon na ta won na ti ni iriri ni oke okun yo ran orilede wa Nigeria lowo
0: to so pa ni kemla ni pe igba mi tan ba ko won e saba lo won kini o mo bi emi nu le
1: ko o ni pe to ma gbe ba pe awon agbọbọlu e gbianju lati lu awon mo yi na je mo pe ke kan se pe ke kan lo yen ke kan gbian sori aga lasan e gbianju na awon tan lo awon ta kun tun lo loke okun opolopo won na ori aga na tin lo
0: o da
1: o le je ni yen loke okun opolopo
0: e ja da gbowo o le poju eja dojo je mi olorun gbese lo le de Madagascar na fa ma gba bolu me ejo gbon o foruko won le de tun ga ga won ko jo le de Nigeria ama tin ba pada de a se mejeji la se ka ba ti de 50 kan 100 kan nti mo ni le la ro o le je wo mo go ki star 347 star 1004 star 1 #ekuka

0: Vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Ẹ káàbọ̀ padà látọjú ọjà ìkànnì Splash 105.5 FM ilé fúnbọ́lá gbẹ̀fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn náà lẹ́wà lórí ètò ìjà wọn sí ẹ̀lẹ́ wo wà ń kàn ní ìbánidọ́rẹ̀ Facebook Splash 105.5 ìbàdàn bẹ́ẹ̀ bá tẹ̀sí kẹtẹkẹtẹ lẹ́mọ̀ òbí kan ṣe lọ́nu ilé agbára ìyẹn ní àárọ̀ ti tò ní ẹ bá kàn lójú òpó ayélujára wa Splash 105.5 ìbàdàn ẹ fèròǹgbà yín ṣọwọ́ lórí àwọn ìròyìn ilé ìtàkùn wà dé lórí ọ̀tún lójú òpó káṣẹ *347*1004*1# ẹ jẹ́ ní tiẹ̀ kọ́kọ́ pẹ́ńtó jẹ 50k láàárọ̀ iná lórí iye tó já wọn sí lóòrọ̀ ọ̀tún ní kó tó di wípé máa pẹ́ńtó jẹ 100k wọ́n náà mọ́ fojú òpó yẹn lẹ̀ nọ́mbà yín bízì. Ọlọ́run ló lẹ̀mí dádì láàárọ̀ yìí o. Ọlọ́run ló lẹ̀mí dádì láàárọ̀ yìí o. 0824 ló parí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nọ́mbà yẹn lọ. Ẹdì ní ti ẹ̀já mú mi. Okay, ó jọ bẹ́ẹ̀ ni kó tó fẹ́ kọ́ ni. Ọlọ́run yọ wọ́n. Okay, ààrẹ àjọ CAF Patrice Motsepe tó fi mọ ẹni tí ṣe akọ̀wé àgbà. Ẹ ló ẹ káàárọ̀ o. Ṣé ẹ ta káàṣẹ lọ́sẹ̀ yìí? Orúkọ yín àti ibi tí mo ti ń pè yín bàbá mi.
4: Sọlá tó pàgbélé Olúsọlá lorúkọ mi.
3: Ó ló jẹ́ mọ́ bí pé ṣe takáṣe lọ́sẹ̀ yìí àná náà wà nù ọ́sẹ̀
4: yìí.
3: Bẹ́ẹ̀ni ẹ ti jẹ ₦50,000 lórí káṣẹ láàárọ̀ yìí nìkan ní Splash. Àwọn kọ́sọ́mà kẹ wò wàá pè yín láti bèrè àkáǹdìtì sí ẹ̀yìn ti káṣẹ ẹ̀nìyẹn kẹ́ fi yẹn ṣe weekend. Ẹ ṣeun gan ni. Yes, kẹ. Okay. Ààrẹ àjọ CAF Patrice Motsepe àti òun àti ẹni tí ṣe Adelé akọ̀wé àgbà fún àjọ náà Samson Adamu àwọn méjèèjì náà ti balẹ̀ sí Nairobi lórílẹ̀‐èdè Kenya pẹ̀lú bí wọ́n ti ṣe lọ wo àwọn tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Kenya wọ́n bá wọn ròyìn náà sọ̀rọ̀ ìyẹn láàárọ̀ tòní ṣáájú Pamoja AFCON 2027 eléyìí tó lédè Kenya Tanzania àti Uganda tí wọ́n fẹ́ gba àlejò ẹ̀ wọ́n lọ ṣàbẹ̀wò sí apá abẹ yẹn òun nù. Ẹ̀wẹ̀ ìjà Anthony Joshua àti Tyson Fury ní àwọn pé mo sọ fún yín lọ́sẹ̀ tó kọjá wípé ẹ̀wọ̀n ti ní Cardiff ló ṣe ṣe kó wáyé ẹ tó rẹ̀ pé ìròyìn ti ń tu fótó sí alétí pé sẹ́rẹ́ àwọn ilé ìgbafẹ́ ilé ìtura lágbègbè Cardiff bá látàkókò yìí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sell out wọ́n ti sell out báyìí o torí wípé kí ni àwọn èèyàn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lọ mú yàrá mú gbogbo ẹlẹ́pẹ́ ìjà gbọ́dọ̀ sojú àwọn ẹ tó fìgbà kan rí jẹ olùdarí fún ikọ̀ Mercedes tó fìgbà kan rí jẹ ọ̀gá àgbà lẹ́ka design wọn ìyẹn Mike Elliott náà ló ti darapọ̀ mọ ikọ̀ Alpine gẹ́gẹ́ bí chief technical officer wọn lákòókò yìí ẹni tó fìgbà kan rí gba grand slam mẹ́fà ìyẹn doubles tó dẹ̀ jẹ́ world number one lágbọ̀n doubles Joe Salisbury òun náà ni ó ti fẹ̀yìntì nínú eré ìdárayá bọ́lá fi gbígbá lórí kankéré arákùnrin ọmọ great britain ló jẹ́ wípé ògbóǹtarìgì ní lẹ́ka doubles eré ìdárayá bọ́ọ̀lù aláfikígbá lórí kankéré tó rẹ̀ jẹ́ wípé tó rẹ̀ pé arákùnrin yìí oríṣiríṣi grand slam náà ni ó gbà mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni ó dẹ́gbà ẹ̀jẹ̀ ń lọ sí eré ìdárayá bọ́ọ̀lù aláfisẹ̀gbà ká padà síbẹ̀ kí máa tọ̀ wọ́n lára nílẹ̀ gẹ̀ẹ́sì lópin ọ̀sẹ̀ yà wọn fi gbàgbà wà Brentford ó kojú Chelsea lálẹ́ ti tóní mú àwọn tó kù
5: ọ̀la ikọ̀ Tottenham ọ̀sùn agbàlejò Aston Villa ní dédé wàgò méjìlá àbọ̀ ìyẹn ní ọ̀la bákan náà Everton agbàlejò Ipswich Town ìyẹn dédé wàgò mẹ́ta Brighton agbàlejò Arsenal dédé wàgò mẹ́ta náà Newcastle agbàlejò Hull City ìyẹn ní dédé wàgò mẹ́ta ikọ̀ Nottingham Forest agbàlejò Coventry ìyẹn ní dédé wàgò márùn àbọ̀ tó wà dédé wàgò mẹ́rin níjọ Sunday Bournemouth agbàlejò Liverpool Man City agbàlejò Sunderland ìyẹn dédé wàgò mẹ́rin bákan náà Leeds United agbàlejò Crystal Palace dédé wàgò mẹ́rin ikọ̀ Fulham agbàlejò Manchester United yẹn dédé wàgò mẹ́rin àbọ̀ oṣù máa láǹfààní láti wáyé nìyẹn.
3: Ó dà nínú ìdíje Spanish La Liga nǹkan.
5: Ìdíje tó máa láǹfààní láti wáyé nínú líìgì Spanish La Liga ikọ̀ Espanyol agbàlejò Elche tó bá dédé wàgò mẹ́jọ yẹn ní alẹ́ yìí bákan náà Osasuna agbàlejò Rayo Vallecano dédé wàgò mẹ́ta tó bá dijọ́ Saturday Athletic Bilbao agbàlejò Alaves dédé wàgò mẹ́ta kọjá ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ikọ̀ Celta Vigo agbàlejò Racing Santander yẹn ní dédé wàgò márùn àbọ̀ tó bá láǹfààní ọmọ aláǹfààní láti tẹ̀síwájú ìyẹn níjọ Sunday níjọ Saturday ikọ̀ Barcelona agbàlejò bákan náà ikọ̀ Barcelona agbàlejò Sevilla ní dédé wàgò mẹ́ta àbọ̀ mẹ́ta kọjá ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún yẹn níjọ Sunday ikọ̀ Atletico de Madrid agbàlejò ikọ̀ Real Madrid yẹn dédé wàgò mẹ́ta àbọ̀ kọjá ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún yẹn níjọ Sunday ikọ̀ Villarreal agbàlejò Levante dédé wàgò márùn àbọ̀ bákan náà ikọ̀ Real Betis agbàlejò Deportivo ìyẹn kwana abi yàrá kwana deport needed to go man rabo. Back on a financial by the jury suicide. In the go major, Lale, which my life to I need.
3: But I feel about it. I lost see illegals, it will call you for most to come, not for come up babble. Tioco, Yanino, if you can bag a nation's league, to follow commands that you could Croatia already Spain at already Czech Republic. Around Latin Jordan Pickford, back and now actually want Trafford, oh, and Alexander Arnold, to come up by the DJ Fire, by Brit White, to the father, Trevor Chalobani, Livramento, to one bear, Conta, Hall, O'Reilly, at the question, I want to look on to the world. Benu Bella, my boy, and Latin Anderson, Jude Bellingham, Lewis Kelly, Scott, Declan Rice, Palmer, not the father, and it was my footy affair by at the Kobe menu. Our boy, why did Latin Dominica Lewin, Birich Hazeni, Anthony Gordon, Harry Kane, Bukayo Saka, Morgan Rogers, Marcus Rashford, at the Ingumoa, I want you to look on to feel lady. No, Charlosino Vigabaga, Codri, Madrid Derby. Atletico Madrid, that's Real Madrid. Ari wipe e ko gba bọlu Real Madrid lodo temi won struggle ni Saturday. O te pon jawe olubori won ti fi re mi lekan. Sugbon mi mo jawe olubori won ko mu fo kan balẹ wa fa won lolufe won.
6: Mhm.
3: Won de ko Atletico Madrid e ko lati fi gba mi jabi meta seyin awon yen jawe olubori soft ni. Ki la fe se? Ki ni Madrid ki na le ni se loni to de pe Metropolitano ohun na ni won lo.
6: Sherry Tabawo, if you gave a Garia Madrid at Atletico Madrid, no talk me Madrid Debini. So, well, talk about the Nick, Tabawo, Quebec, Babolu, Atletico Madrid, Gunny Sata, Wagan. I want Gun, Sigi, Sigi, be a you and Ogun. I want a lamp for Latin. I said, get a little see if you got a gun, we need to talk back. Kane, any better via jail, Sasuna, but I'm very many see Odo. Ele tot mo si wi pe awon mejeje kan kan na ni won ta ba si wo iko egbe agbabolu Real Madrid ke ta ba wo last 3 games won la fa lati bori meteta iko egbe agbabolu Atletico ba last 3 games ta won bori meji won je ya lowo iko egbe agbabolu Liverpool ninu league won Athletic Bilbao na won kan iyen ni league kan to gba Osasuna.
3: Hello e ka ro ohun. Hello.
7: Hello
3: e ka ro. Hello e ka ro. Se ta ka se lo se yi. Hello. Se ta ka se lo se yin.
7: Bẹni ma.
3: Oruko yin ati bi ti mo tin pe yin baba mi. Mi gbo yin dada o.
7: Friday lati odo ona.
3: Friday lati odo ona ti bo.
7: Odo ona apata.
3: Odo ona apata. Ati gba wo le tin ta ka se se ti jeri.
7: Dara mi
3: jeri. Jeri bo se to gba wo te tin ta. Be 6 months. You know me do lati so fun yin laaro toni pe ku ori de ti je 100,000 naira lori cash e laaro toni 100k won na leje awon customer ke wo pe yin lati bere account details yin e seun gan ni. Yes,
6: last 3 games ko Real Madrid at Atletico Madrid bo ile meje Atletico bo ile kan ele to tumo si pe emi ri ifika ba go jo Sunday gege bi pe iko Real Madrid o se se kan jawe olubori abi kan ta omi emi ori Atletico gege bi iko ti o na Real Madrid lojo Sunday
3: o da ikma to mo la iko gba ball man United kina fe se si oro won won le na Brighton over be pelu score tante to le ta ba wo Manchester derby ti won gba awon gba ball bi mejo ni o ti e bere ifika ba ga won ton ba koju Brighton EFL cup ko to di pe Brighton wa fi won tan na mo ti so to ba bo sojo pa ero jara mi boyfriend die wa jo won man you feel e ko le Brighton life mo so pe aiwo lolori gbede
5: yari
3: iko won ni Fulham lo pe ose yi
5: yari iko Fulham ta ba wo ari pe ngba to lo ba iko Liverpool le
3: do bi tin go Fulham fun
5: to lo ba iko Liverpool le Liverpool go re ami ko kan lojo pin mo ran won lowo ka to so pe ko Manchester United fe lo gba lejo en awon na fe lo banle le to mo si pe mi o boya ifiga wa ga yi o je irorun fun ko Manchester United o se se ko ku so mi abi ku ki ko Fulham ko tu dara fun Manchester United.
6: Emi ri pe iko egbe bẹlu Chelsea o si se kan bori abi kan ta mi Brentford lo na Chelsea le.
3: Okay, o wu ni ka jẹran pẹlẹ nu fọlọ fun yẹ so bolu kan ni Jurgen Klopp bolu kan ni telephone iko Liverpool ta lo ti foruko awon agba bọlu akoko re si awon agba bọlu akoko ti o lo fun ifikabago orilede Germany gẹgẹ bi sere akoko ile ti kokọ se fun orilede no wu ni ka jẹran pẹlẹ nu fọlọ fun yẹ so bon ti ojo aje Monday ile ta pade lori eto ja won si ti ba dede oluwa se won makinla ni o wole lori economic searchlight mo tin ga lo tori mi o fọ e ma kanami ni gbọ ku yin re.

0: irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
4: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
3: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: today. Tom Tom, breathe through it.
1: Growing moments are filled with chances to be active and learn.
2: Did you see, Mom? I made such a big jump.
3: Great job, my boy. You get better with each game.
1: Choose Lactogrow 4 to support your child's active growth. Lactogrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
2: I feel so strong.
1: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow ready.
4: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
5: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wá.
6: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa, láwọn náà ṣe fúnra wa.
7: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun.
8: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
9: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
4: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
9: 0807 112 4000.
4: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
10: Wọ́n ti bẹ̀rẹ̀. Mi ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
11: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
10: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀ kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
12: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
10: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
12: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
13: Your Nescafe is not just a drink, it's your

0: ìyẹn lọ́sàn tèmi ọyẹ ẹja bẹ̀rẹ̀ láti inú ìdíje wáfú bí. Ní agogo méje lálẹ́ yìí ẹ má gbàgbé wípé ikọ̀ Flamingos ikọ̀ tọ́jú orí wọn bẹ lábíọdún mẹ́tàdínlógún náà ní sojú orílẹ̀-èdè wa Nàìjíríà nínú ìdíje wáfú sonbí eléyìí ti ń wáyé lólè èdè Côte d'Ivoire ìlú Yamoussoukro ibẹ̀ gẹ́gẹ́ nídíje ti ń wáyé. Ẹ wá máa gbọ́ ìfigagbága àkọ́kọ́ tó léde Nàìjíríà gbá kojú Niger Republic góò 5-0 ni ó fi ṣàjùlọ fún léde Niger. Ghana náà kojú Burkina Faso ọ̀pálẹ̀ bí ẹran 4-0 ṣùgbọ́n lẹ́ni àti Niger Flamingos àti Ghana Black Maiden láti orílẹ̀-èdè Ghana wọ́n mọ̀ kojú ara wọn o. Aago méje lásàlẹ̀ ni ìlú Yamoussoukro lórílẹ̀-èdè Côte d'Ivoire nífigagbága táwọn yìí ó ti wáyé. Àwọn méjèèjì náà ni wọ́n ń wò pé ta ni ọmọ yẹn yọ sí ìpele semi-final torí pé wọ́n ti sọ kínní ọ̀hún di wọ́n ti sọ di league phase lẹ́yìn ìgbà tí orílẹ̀-èdè Bẹ̀nẹ̀ ìyẹn ilé olómìnira ti Bẹ̀nẹ̀ Bẹ̀nẹ̀ Republic tí wọ́n kúrò nínú ìdíje yìí ju gbogbo ẹ̀ lọ. Aago méje lásàlẹ̀ yìí ni olùkọ́ ni àwọn náà làwọn ń rí gẹ́gẹ́ bí ẹni tó ṣeéṣe kọ́ jẹ́ àdínàgbò òkú fún ikọ̀ ti Flamingos ju gbogbo rẹ̀ lọ. Wọ́n jọ náà tọ́ bí owó lálẹ́ yìí láti mọ ta ni ọmọ yẹn yọ sí ìpele eléyìí tó kàn. Kàṣẹ̀ we go again. Lọ́sàn yìí a ti gbọ́ bó ṣe lọ láàárọ̀ àbí ọkàn wọn náà lọ́sàn yìí nìyẹn. Láàárọ̀ wọ́n ti gbé 1,000,000 lọ ébàríbà. Lọ́sàn yìí owó tó tún lé 1,000,000 náà látùpadà pín lọ́sàn yìí torí pé bàbá bẹ́ẹ̀ látòrí 50k àbọ̀ sórí 100. Bọ́sórí 150 bọ́sórí 200 àbọ̀sórí 250,000 naira àwà pàjú ẹ̀dẹ́ sórí 500,000 500,000 naira lọ́sàn yìí. Owó sì kìsìkì máa mi ọ̀jẹ́ láàárọ̀ àbí mọ́ gọ́ra rẹ̀ lọ́sàn. Ọ̀jẹ́ láàárọ̀ mọ́ gọ́ra rẹ̀ lọ́sàn 500,000 naira wà fẹ́nìkan bó ṣe jẹ́ nìyẹn *347*1004*1#*347*1004*1# #1# ló parí ti bí ìyàtọ̀ tó wà ń bẹ̀ náà nìyẹn o. Mọ́ pọ̀ ọ̀gbọ́ o bọ́ ọ bá ti send code yẹn wọ́n máa dá mẹ́sẹ̀jì padà fún yín pé tíkẹ́ẹ̀tì mélòó lọ fẹ́ rà tó bá jẹ́ èmi nìwọ. 3 play 3 ticket get 30 ticket yẹn ni màá rà mú. Wọ́n bá play ticket mẹ́ta 30 ticket ni wọ́n fi fún ọ bonus Friday ni. Wọ́n kàn wá imagine that kọ́kàn play mẹ́ta lọ́nà mẹ́wàá that's just 15,000 naira. O dẹ̀ máa ní almost 300 tickets. More than 300 tickets gan ló máa ní because o ti láwọn tíkẹ́ẹ̀tì kan ń bẹ̀ látọjọ́ Monday tẹ́lẹ̀ rí. O ní lọ́jọ́ Tuesday. Oni ní wẹ̀ẹ́sì oní tíkẹ́ẹ̀tì ń bẹ̀ lánàá ìwọ kan fi yẹn activate ẹ̀ kí gbogbo rẹ̀ ọ́ sára pọ̀jọ̀ kọ́ sára jọ mọ́ra wọn. Èwo ni you need in Lagos ìbàdàn tó ti play tọ̀yọ́ sí ètì tán ni kò sí bí àwà tó ti play kàṣẹ èwo ni you need kàṣẹ in Lagos. Anywhere ló ti lè play kàṣẹ nọ́mbà rẹ ló nílò kò sí ń tọ́kàn pẹ̀lú kọ̀pẹ́ dọ́dẹ̀ kọ́ mẹ́ ẹnìkankan ó ná ẹnìkankan ọ̀mọ́. There is nothing like we need cash in Lagos. Ara Eko nje, ara Abuja nje, ara Niger State nje. Won je lati Kwara State, won je lati Kaduna. Throughout the federation na tin je. Abi o wa ni you need cash in Lagos, I service ibu. Oh yeah, let's go there. Won je lati Jalingo. O se Mr. Adeleke, mo ro pe Jalingo leyin wa. Okay. All right. You go where? Lost star 347 star 100 star 1 ash ni o. To ba ti send the code yan ma da message pada fun pe ticket melu lo fe. Iwo ka so ye to fe 3 in 1 lo le se 3 ticket 30 ticket. Iyan ni baba lowo 3 in 1 ko mo play o because ori lo mo lola o. Ori lo mo lola o. Eleyo kan mi le je o. Okan ye o ko kan ka se o. Ko meni kankan ri o. To ba ti send the code yen, won da message pada fun e. Pe sey to fe rare won wa da pada pe transfer lo fe ni abi USSD code. Transfer yen ni 1. To ba ti te 1 yo gbe bank details to ma sanwo si wa. To ba ti fe ni bank details to ma sanwo si yen. Ni o ba lejo kankan nu. Bo ba lowo lori bank app e. Ta la towo re. Bi o ba si lo si odo awon ni POS gbe won bo sanwo be kan fun ani cash ko le ju be lo bo ba alaye ti mo se bi oba yi o daada pe number e won fa balẹ salaye fun o 02013306194 02013306194 tabi WhatsApp call tabi WhatsApp number ko de chat won bo si je call na ni 09026026314 09026026314 bo se je niyan ta lo ni 500k yen se woni mo gbagbe pa ni pe yi koto se yi o se ore mi ojo nlo o se yi o se ore mi ojo nlo eyi o ba se la oro yin bo se je niyan oba ni network o good lodo re gbogbo network ni gbogbo code yi awon network mere rin na ni nlo o ya gbagbagba lati be yin asu lego vi gbagbaga to je ipe ni lo ma waye to je ipe le ni lo ma waye jari MPFL Euro match gbogbo ojo sunday lopolopo ra pe kan wa lola ojo sunday lopolopo bi mesa iko 3S na oke ta won lo ilu jos ni won lo awon ati play 2 united ni oke ta ni 3S wa lojo sunday awon ifi gbagbaga wo lo wa success omo ni pekun agudede wo
1: ya tokun agudede wo yi italia seria to ba tin jago mejo ku seju medogun leni monza wa tuko ibi agba dj french league on monaco yo magba lens lale jula go mejo ku seju medogun bakan na dj spanish la liga ko ibi agba lo espanyo awon ati chain to ba tin di ago mejo bakan na dj english premier league la sale oni ko brentford awon ati ko chelsea ni dj mpfa bi o se lanfani ati wa ilopin ose yi ikorodu city to ba tin di ni olago mejo magba barawa ose lale jo ranchers bi san ati ko bendel charas ni to ba tin di ni ojo sunday eyin ba awon ati ko inter lagos ni canopilas awon ati ko United, Katsina United, and Matiko Niger Tornadoes, Kun Califat, and Matiko Enugu Rangers, and Nasarawa United, and Matiko Rivers United, Plateau United, Jemuga 3SC, Laliju, Sporting Lagos, and Matiko Abia Warriors, and Warri Wolves, and Matiko Kwara United, and Binka Shijenye.
0: All right. Boss, a journey, a lock, my bay. Oh, yak, back, my lati bay, as you go. A jasso, what you? Oh, Dino, call AC Milan. Any DJ Europa. Europa League to wa lana. All right, let's go there. O lu ko ni Ruben Amorim. O ti je di mimo yi pe o tun ti bere o. Amiru. Samiru ni. Abi Amoru. Ruben Amorim tun ti bere si ni complain. Bo se se ninu ko Manchester United. O ni awon agba ball ohun. Won ti perfect for style. Ele to un lo amuru ni okay oluko ni amuru oda ko si wahala amuru tun ti gbese re denu ko AC Milan o ti be si na ka lebu sa won agba ball re yi pe style to un gbe wa ki won tete adapt bi be ko elomi yo fi bench yo fi se faje o oni tori pe I ti adapt dada on lo fa kudie to waye lana nigbati ko AC Milan gba lejo ko ti Benfica ti Benfica bi fiya je won pelu go meji sodo awon eyan ni boss lati joy o n gba gogbo re o n jawe olubori o se wa je pe ana to ba to fe gbe gunle lo wa n paro wi pe won ti adapt mo system re ni style to lonu ko manju lo tun gbede yi o ṣùgbọ́n olùkọ́ ni amuru ìyẹn ruben amorim ó jọ di mọ̀ ìgbé agbábọ́ọ̀lù tí ò bá adapt bẹ́ǹchì ń pè ọ́ bẹ́ǹchì ń pè ọ́ ọ́ jẹ bẹ́ǹchì tí ó sú ọ́ you better adapt ọ́ kọ́ jẹ bẹ́ǹchì èyí tó o bá fẹ́ fọwọ́ mú ń bẹ̀ tọ́rọ́ náà ká lébù sáwọn agbábọ́ọ̀lù ẹ̀ pé àwọn ni wọ́n fà á tí àwọn fi fìdí rẹmi lánàá àwọn ti kọ́ barcelona ọmọ àtẹ̀jẹmọ́ àtẹ̀gọmọ́lẹ̀ kíbẹ̀ má ṣẹ̀jẹ̀ orúkọ yẹn gangan ti padà sẹ́ẹ̀tì báyìí torí pé a mọ ibi tá a sọ ọ̀rọ̀ barcelona sí báyìí o barcelona ń bínú bàṣà ọ̀nbàṣà ọ̀nmáìtì bàṣà pípa lẹ̀ bí ẹran ni ọmọdé lọ́wọ́ ni o pípa bí ẹran ni àgbà lọ́wọ́ ni pípa bí ẹran ni bàṣà ń bínú wọ́n hàn ọ̀tì lọ́wọ́ ọtí ọtí ok asọ́lé ikọ̀ bàṣà juan garcia wọ́n ló ṣeéṣe kọ́ gbà tó ọ̀sẹ̀ mẹ́ta 3 weeks kó tó di yọ padà dé àbí ọ̀sẹ̀ mẹ́ta àbí mẹ́ta àtààbọ̀ gan bóyá bíi 3.5 weeks gan ni ó tó padà dé ǹjẹ́ kí aláṣẹlẹ̀ wọn ni ó ní ìfarapa ráńpẹ́ kan sí orunkun rẹ̀ apá ọ̀tún lé tó túmọ̀ sí pé ńlọ́fà o tí ò jẹ́ ọ parí ìfigagbága tó wáyé láyé àjẹta nígbà wọn ń kojú ikọ̀ ti racing santander nínú ìdíje líìgì tó léde spain la liga tó fi jẹ́ wípé kò bá wọn bẹ̀rẹ̀ abalẹ̀ lẹ́ẹ̀kejì wọn ní ṣùgbọ́n thank god juan garcia ìtí ń ṣe ò la pé èèyàn ò sì ṣe àbẹ̀ lọ àti pé àsìkò tó bọ́ sí àsìkò tó dáa ni lẹ́yìn ìgbà tí ikọ̀ bọ́sẹ̀ bá ti kojú ikọ̀ sevilla tán lópin ọ̀sẹ̀ international break ti bẹ̀rẹ̀ nìyẹn wọ́n nígbà tí international break ọba fi parí juan garcia ara rẹ̀ ó ti mokùn dáadáa ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ juan garcia kò ní láǹfààní àti kópa kojú ikọ̀ sevilla gẹ́gẹ́ bí ẹn sì jẹ́ kó di mímọ̀ nìyẹn ó yá láti ibẹ̀ lẹ́yìn ìgbà tí karim adeyemi ti jóde mọ̀ pé fufu ni o fufu ló lè ṣe o tẹ́ ẹ bá rí tóun sáré bí ẹ tú òbèje tóun gbéra tán pẹ̀lú páwà tó lágbára ó ní fùfú tí ẹ̀yìn kan mọ̀ sí apu òun gangan ló ń ṣiṣẹ́ yẹn o gẹ́gẹ́ bí karim adeyemi bó ṣe jẹ́ odi mímọ̀ nu o wọ́n wo ìṣọwọ́gbéra rẹ̀ láyé àjẹta wọn ni wá arákùnrin yìí ẹrẹ gba ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀yẹ̀jẹ̀ rẹ̀ wò kí ló ń lò tó ń kọjá bíi mọ̀nàmọ́ná lára àwọn agbábọ́ọ̀lù akẹgbẹ́ rẹ̀ àwọn oníkanú o ṣùgbọ́n karim adeyemi ní oúnjẹ orílẹ̀-èdè nàìjíríà gangan ló ń fòun ní agbára pé òun ti kó oúnjẹ orílẹ̀-èdè nàìjíríà láti ilẹ̀ òun láti kéèké òun ni òun gangan lòún sì máa ń look for oúnjẹ orílẹ̀-èdè nàìjíríà yẹn gangan ló ń fòun ní okun àti agbára tó ń fi dábí ẹdun tóun ń rọ̀ bí òwe bẹ́ẹ̀ bá gbàgbé ó ti sọ̀rọ̀ rí lọ́dún 2023 nínú oṣù kejì ọdún 2023 lẹ́yìn ìgbà tí wọ́n kojú ikọ̀ ti chelsea tán ó skọ̀ góò kan lọ́jọ́ yẹn tó jẹ́ solo run ní góò yẹn wọ́n wá bi léèrè pé bóò ló ṣe ṣe ó ń lọ bí agbábọ́ọ̀lù bíi mẹ́ta mẹ́rin tó la wọ́n lẹ̀ tèfètèfè ó ní fùfú ni o fùfú gangan ni magic yẹn tó ń gbóhùn débẹ̀ tàbí apu sílẹ̀ wọ́n mọ̀ sí ó tún ti wá sọ bẹ́ẹ̀ padà lánàá o lẹ́yìn ìgbà táwọn oníròyìn tún bi léèrè pé ọgbọ́n wo lọ ń dá sí tó fi ń pafẹ́ tó ń lọ bíi mọ̀nàmọ́ná ó ní fùfú náà ni òun èfi fùfú ṣeré bọ́rọ̀ tó ń ṣerí nìyẹn o látẹnu karim adeyemi ká rojú ọjà ká lọ pa àkádé bá a bá tojú ọjà dé káṣẹ a ní pẹ́ yí koto 500,000 ṣèwọ́ lọ́kàn lọ́wọ́ á mú fóònù lọ́lọ́hún wúra rẹ̀ ràn gbìyànjú láti activate àwọn tíkẹ́ẹ̀tì rẹ tó ti wà nù koto kọ ọmọ gọra rẹ ebari bàzà ń bari wèwò yárójú àyàkádé ẹ kú kalẹ̀.
2: Flash FM 105.5.
3: What if the waste you throw away makes you richer and our environment cleaner? Welcome to the largest convergence of environmentalists in Oyo State, the Oyo Waste Summit. In commemoration of World Cleanup Day, we invite you to the third edition focused on food waste and their packaging materials. Ǹjẹ́ ẹ mọ̀ pé ìdọ̀tí lè sọ yín dọ́lọ́rọ̀? Bẹ́ẹ̀ bá mójútó. Ẹ wá kó bá a ṣe ń tọ́jú àyíká wa. Lo àwọn ìdọ̀tí agbègbè fún ohun mèremère pàápàá jùlọ. Àjẹkù oúnjẹ ní Oyo Waste Summit 3.0. Ẹ darapọ̀ mọ́ wa ní 23rd September 2026 from 9 a.m. at Trenchard Hall, University of Ibadan. Day one features plenary session, student waste innovation, magazine unveiling, Eco Faji, and exhibition. On the second day, Emma Kwangwedoti Kenyi, Taya New, Asho New, Paper, Bali, Snail Shell, Car Plastic, and so on for rewards during our buyback program on the 24th September at Amphitheater Adamasiba. Register now on the website oyowastesummit.com. Oyo Waste Summit is endorsed by the Ministry of Environment. For inquiries or sponsorship, call Victor on 0816-284-8212. Go get your ticket.
4: Splash FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
5: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
6: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
7: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
4: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
8: Ṣànú ẹ̀dá ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀ ní ẹlẹ́dàá tó wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹgbà yìí káàṣì ẹ̀ tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayín sí ti independence day cash pot àwọn olúborí 1466 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash pot níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ̀nù tuntun èyí kìí ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló mọ̀ wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ̀nù wa september 30 ni special independence cash pot nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*#. Lórí Lágelú FM, *347*1004*#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀ṣọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
3: Ọjọ́ iwájú ń pè ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wàhálà ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ bóyá ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama àbí ò fẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE, NCE, HND tàbí A-levels. Ààyè wà fún ọ ní WMOU. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Gbé ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fanilápòyà wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyèmóyè. Kàn sí wa ní White House, Adéwùmí Street, Fẹ́lẹ́lẹ̀, Ìbàdàn tàbí No. 1A, Ọba Akran Avenue, Ìkẹjà nílùú Èkó, pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria, West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga kó o dẹni yìí táyé ń wárí fún láwùjọ.
2: Splash FM 105.5.
0: Ẹ káàbọ̀ padà látojú ọjà. ikanni Splash 105.5 FM to wa ni Leave Balavelele ni Lebada. Oya dalo da o tan je ope ni o gbodo voice out. To ba gbe wasn darapo mo wa. Elewo wa live 100 ni bikibi ka kiri agba nlaye. Elo kan ni bani dore Facebook ikanni ti Splash 105.5 FM. Lori Jekemo fan family wa nbe. Lori TikTok at Top Striker 100 at Top Striker 100. Oh yeah, let's go there. Nene ikon Manchester United. Eba riba, mwa bionire yin kan lere. Toni zekwe lui ikon Manchester United ni le gesi. Ben Jacobs e. We, yin gagebi yoniro yin. Dede suma. A wanto jia lakoso ikoti Manchester United. E mankpa, babazo anekpa insider. E insider ni yinu kon man yu. Tori bok bok bok bok lopa, wanto jia olori olori yin wanyen. E suma wang bag bag bag. Koda, biro yin oba jade nu kon man yu. Eta bag bole nu yin la ma amman ni authentic. E dakun, keni tin zele lwa lwa ba inji a wang lakoso yi. Se wansi ni yik bag bo, ni nu olu koni maike kari yike. Ben Jacobs ni, yik bag bo, Well, ohun o le so pupo na sugban if na you to ba je iwo so ma ni gbagbo ni ru oru oluko ni to nfo ni ku fo lande iko man yo kin se ko kekere o teni kan le ma lo lati ma rehabilitate agba ball no ko saye fun yen o ti da ko to wa ni tori pe iko ti ma saba le ife eye lopolopo gba ni fun di eyi Owo le so pa to sugbon alakoso iko man yu kilawi nigbagbo to gunmo King Gromon agbara sport gbogbo ru oyo olofa age wala olohun o le dan ibere sugbon loju ti yin to ba je iwo se iwo le nigbagbo nu ru agba oluko ni be ibere tin tawota se nu opolopo niyan o Ben Jacobs wa tari ibere pada pe to ba je iwo won le nigbagbo to gunmo ninu ru oluko ni tin fo ni ku fo lande olohun o ni soju be yen lo o e le lo e lo fill e up fill in the gap e fill in the gap o mariba joa pedro bo ti e je wi pe iroyin ta gbo ni wi pe o ni ifarapa sugbon lana oluko ni Xabi Alonso nigba tawon oniroyin tari ibere si pe kile le so ngba injury ninu iko Chelsea oni injury kosi ngba tan wa so beyen to ni kosi injury kankan kosi farapa kankan le nso yen oni kosi oniroyin gangan wa ni goda bo ba ri be e je agba bi agba royin ni pe pejo a Pedro koni lafani lati da po mo iko lede Brazil latari ifarapa iyen nko oni ko si ifarapa se won ni iroyin ta wa gbo yen se ro ni oni ke se ro ke se ro kilo wa se jo a Pedro oni gaga omu

0: thank God it's Friday.
1: Yes, sir.
0: Hey, I know you are connecting. Shoot.
1: Ben.
0: Tony Benny, be tell Joku see now. A lot. She lay on the ground. Bagan.
1: Or to Baga. To a shock.
0: Then your fish, Jimmy, lawyer, and Tofima, Larry.
1: Ben.
0: Or the Belloni by.
1: Come on, come on, come on,
0: come on, come on, come on, come on, come on, come on, ṣùgbọ́n ṣá o àwọn tó jẹ́ pé iṣẹ́ ilé ìtayàn láàyò yìí
1: ẹgbẹ́
0: kò sọ́ lìdé kò sí kíní sátidé báyìí
1: ẹnu iṣẹ́ wa lọ́lìdé wà
0: sunday báyìí àtúbọ̀ ọlọ́run ọba tó ni wá yóò pín wa lérè
1: àní
0: ṣe lásán ọwọ́ wa báyìí òun náà láti fi gba ẹ̀tọ́ wa a máa ń kí yín pé ẹ káàsán ní gbogbo ibi tẹ́yìn ti ní láǹfààní láti máa gbọ́ wa o òní ọjọ́ jimo jimo olóyin ni jimo aládùn ni alálùbáríkà ni ó wá di kinní ọ̀nkalẹ̀ ire ni o ó ń pè gbatiẹ ní kànì ọmọlúàbí ọba tó ni wá yóò jẹ́ kí ire gbogbo ńkọ́ kó sùn wá bọ̀ ìyẹn láṣẹ lọ́wọ́ elédùnmarè báńkọ́ gbèròyìn lágbéwà o àwọn òṣèlè tó ti ṣẹlẹ̀ láwọn abìkan tí ìnáwó pajádélé òkèrè lọ́hùn-ún tá a fi máa ń jẹ́ra wa lájàtán pé ẹ má jẹ́ aṣíwáwù ẹ má jẹ́ akọlòfin
1: gbogbo
0: àwọn ìròyìn ọ̀hún ti wà lórí tábìlì wa o a kà á sétí gbọ̀nyìn kẹ́ ẹ lè bá fi ṣòdiwọ̀n ara yín ni kẹ́ ẹ lè bá fi kọ́gbọ́n ni o àpé kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ máa mí túpetúpe kíkiní ọ̀hún kó fẹ́ẹ́ fira rẹ̀ pé ẹ̀jẹ̀ lúlu kọ̀mọ̀ ní kànyìn o bẹ́ẹ̀ náà ni ò ní fọwọ́ bàbá náà ní kànì ọmọlúàbí àwọn àkòrí tó bá gbèrú ibẹ̀ láti kọ́kọ́ bẹ̀rẹ̀ a ṣì láwẹ́ sétí gbọ̀nyìn ni o ọ̀pọ̀ bá dójú ọ̀gbagadì gan ẹ máa láǹfààní tó pọ̀ rẹpẹtẹ láti máa fetí yín kóyàwó ròyìn ìlọ̀rùbá lẹ́jọ́ nu ìyá àdínì yín náà ni o aminat adetun badmus ń lorúkọ tèmi mọ́tẹ́lá yín eléyìí tó ń ṣe bẹ́ẹ̀ nǹkan mọ̀mọ́ ó ṣe dáadáa.
1: Èbí náà kí wa ọ̀hún ni ẹ̀tún kàásán ẹ̀sìn ìtún káàbọ̀ sí àkọ́tún ìròyìn gbàǹkangbì ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM tèmílàdé àlòkò òun náà ló kọ mi ẹ mọ bá wa kalọ.
0: Ó dáa tó bá níbẹ̀ wàá já tààràtàrà sínú àwọn àkòrí eléyìí tí ìròyìn ọ̀hún tó gbérù o wọ́n ní àwọn mẹ́rin kan rèé eléyìí tí mọ̀ọ́mọ̀ dojúkọ jọba ẹni gbépo ẹni gbékùmọ̀ ẹni yọwọ́ ẹ̀ṣẹ́ ẹni tó fẹ́ ja ìjàkadì pẹ̀lú ìjọba náà fa tiẹ̀ yọ wọ́n ní ìlú Kalaba o àwọn tá à ń sọ nípa àwọn èèyàn tó jẹ́ pé mẹ́rin ni wọ́n dojú ìjà o kò òṣìṣẹ́ ọlọ́pàá wọ́n wá lù ọlọ́run ni ò pé kẹ́mi ó bọ́ lẹ́nu rẹ o bóò gan nìṣẹ̀lẹ̀ ń ṣe wá wáyé àwọn mẹ́rin tẹ́ ti kó lọ ilé ẹjọ́ kí ni tí a bá bọ̀ ń bẹ̀ báyìí gbáǹkangbì tó lágbára mọ̀ ni ẹ gbọ́ o lọ́sàn tó ní.
1: Tó ìròyìn eléyìí náà ló gbé wa lọ sí ìpínlẹ̀ Akwa Ibom wọ́n ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá náà ló ti bẹ̀rẹ̀ ìwádìí délẹ̀délẹ̀ kúlẹ̀kúlẹ̀ sí ìṣẹ̀lẹ̀ ìjí ọmọ kan gbé eléyìí tó wáyé ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n ní wọ́n wá ṣe ìkìlọ̀ fún àwọn tí máa ń ṣeré tí máa ń fi àwọn oríṣiríṣi nǹkan sí orí ẹ̀rọ ayélujára àwọn míì apanilẹ́rìn àwọn míì aṣeniníkìlọ̀ àti oríṣiríṣi wípé ẹ lọ ṣọ́ra pẹ̀lú àwọn nǹkan tẹ́ mọ jù sórí ẹ̀rọ ayélujára
0: bó
1: ló ṣe wá kanra wọn bẹ́ẹ̀
0: bó
1: lọ́wọ́ wọn ṣe kanra wọn gbàǹkangbì ni ẹ sì gbọ́ lọ́sàn-án yìí.
0: Ó dàbà bá lọ ò sí ìpínlẹ̀ Anambra àwọn ní iléeṣẹ́ ọlọ́pàá tó wà ń bẹ̀ wọ́n ti náwó gá àwọn méje kan o ǹjẹ́ bó ni tàwọn méje yìí ṣe jẹ́ wọ́n ní bẹ́ẹ̀ láàbí ni o ìgídì gan kú ajínigbé mọ béèrè owó ni wọ́n wọ́n jẹ́ ni ẹlẹ́ni gbé wọ́n wàá mọ̀ pé àwọn ẹbí ẹ̀ pé ṣé ẹ fẹ́ rí láàyè owó ló lè yanjú ẹ o ẹ kówó wá káwọn ó túlẹ̀ sákàtà ọ̀dọ́ yín
1: owó nìkan ló lè ṣe
0: bó wá ni owó ọpọlọ́bà àwọn méjèèje ṣe wá ṣégi ẹ̀yìn ọmọ gbọ́ lọ́sàn-án tòní gbàǹkangbì gbàǹdìṣe.
1: Tó ìròyìn eléyìí ni àbámọ sọ wípé a mọ̀ dúpẹ́ o torí ohun tí àwọn èèyàn rò pé yóò wáyé ńbẹ ni ò mọ̀ wáyé o wọ́n ní wípé ọkọ̀ kan gbépo eléyìí tó jẹ́ wípé epo tó gbé òun náà ló tó 175 lítàsì o wọ́n ní àfi ló bá di gbirigidi wọ́n ló gbó kìtìní tó sì yí ṣubú tó wó lulẹ̀ tí gbogbo epo inú rẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní tú dà sí òpópónà níbo ló ti wáyé ìlú ẹ̀pẹ́ ni ní ìpínlẹ̀ Èkó wọ́n ní ṣùgbọ́n o bá a ṣe ń ka ìròyìn yìí kò sí èèyàn kankan báyìí tí ó bá ìṣẹ̀lẹ̀ náà lọ
0: ẹ
1: sì jẹ́rìí àwọn èèyàn wa bépo ṣe ń tú ni wọ́n ń gbọ́n ẹ wo
0: ó gba nǹkan gbé
1: bẹ́ẹ̀ ni.
0: Ó dáa tó bá níbẹ̀ já lọ tààràtàrà sínú ìwé ìròyìn punch eléyìí tó jáde fún tòní oba to ni won ko mo sanu wa mo ni o
1: igba mi
0: arabirin kan re eleyi to je pe won ri oku re ninu igbo reserve kan eleyi ti nbe ni joba abile ti ariwa ti lu jos iyen ni ipile plateau won ni oku re ta so nipa re ha awon eya ara kan be eleyi ti won ni won ti ge lo nbe bo gan ni isele ta so nipa re se wa waye gbankogbe to lagbara mo ni egbo lo so
1: to iroyin eleyi lo tin so wi pe owo ti ba won o ogulun tu won bayi o ti bo sinu omi won ni owo ba won mefa kan ti won fura si wi pe agbebon ni won aja ole giri kan ku ohun na ni won o ni ipinle akwa ibom ohun na ni owo ti ba won won ni koda awon ibon onirunru ohun na ni won si ka ma akata won bo lowo ti se ba won awon wo lo fi to awon olopa leti ama ipinle akwa ibom ohun na ni owo ti ba won eni yi o iwe iroyin the punch lo si gbe ekunrere iroyin na
0: o da omo ile ede wa nigeria kan ile to fi ile gesi se bugbe eni odun 36 years old nigerian ele ti oporuko te ni Babatunde Odutola omo badana na ni se loko won ni nile gesi ile ejo ti gbe lo lohun o na yan ni kon ma mu lo sibudo yi to ni sona o nibi ti yo ti lo o se me le ni ogoji 44 weeks o ti ni yodo to je baun won ni yo lo re lo ni budo to ni sona won be
1: ki a lo se
0: le ti o fi aso pe npe roko oba won nile gesi nje kini to se o won ni be labi ni won ni jeje mo pe ni gbangba walia o na lo duro si waju obirin kan o lo ba be si ni fi nkan mokunrin re sere
1: ilode
0: ni waju omo obirin na ni wa ga pe awon wa kan be to je pe ni ke ba wu ni le le ni ti o mu won si wo tumo ro ko be awon sako ni ni na lo ba de le gesi oro ti di gbankogbi mo lowo bayi o egbo lo so ti
1: eni a wi fun oba ji o gbo
0: ni a soro fun oba ji o gba
1: o ga to iroyin eleyi na lo so wi pe ajo asobode na lo ti gbe ese le oko kan eleyi to won pe ni Range Rover won ni ati owo eleyi to je obi tibiti milionu naira o to fi mo awon idi gbo kukuye ele be ni to je pe bele nja bayo na loku ti o fi pe egberun merin ne ipinle ogun inu oko ohun ohun na ni won lodu re si ko le ledu mari ko gba wa
0: o
1: ipinle ogun ohun na ni owo ti ba awon eni ye iwe iroyin the punch ohun na lo si gbe ekunrere iroyin na
0: o da won ni iwadi alagbara kan omo ti foju bade bayi o lati le mo kini ku eleyi to sokunfa ogoro awon eyan kan eleyi to je pe ogoji ni ye ni won akata bogan ni awa dake si o won ni awon bi ti mo ku awon odaran si pe eleyi ti se eleyi se eleyi se a se wadi lori e a ko won lo sibi to e ka ko won lo ki won le ko won lo ile ejo yen ni ile ise abe ni labolu eleyi ta mo si NSCDC won ni jeje mo pe ibi ti e mo fi won pamo si gan ibe na ni awon ogoji ni ye ni ohun ti dagbere faye pe o digbo se se won wa po lapo ju kini to se won gan ti e fi dagbere faye isele ta so nipa re yi ojo wo gan lo sele eyan mo gbo losan toni se ri po gbanko o si re gbi
1: to won ni afin ti alaafin ti lu oyo na lo mo ndaro ijapakan eleye ti won mo pe ni baba won ni ijapa yi be ni o ohun na lo je wipe afin ti alaafin ilu oyo ohun na ni mo gbe o si ti wa laafin ohun fun odun eleyi to le ni ogun le ni rewu odun 420 years
0: ope
1: Okay. Mo mi si baba nto to. Baba to orun re o. Ewe iroyin the punch ohun lo gbe ekunrere iroyin ohun.
0: O de ja lo taratara ka we ewe iroyin Daily Post eleyi to jade fun toni o won ni awon karaba ni eda. Eleyi to je iko akonona to ni agbara mo bandit nu. O na ni amo ti pa awon agbe aroko bodude bi marun ni ye kan. Awon eleyi o tun fe bi palu o. Won tun dayan le. Pelu gbigbe mi lenu awon agbe eleyi ti teramo yi won ni jeje mo pe ogoro awon eyan bi melo kan o na ni amo tun ji gbe bayi ni ipile Kebbi isele ta so nipa re ni bogan lo ti sele ni ipile Kebbi ile ise olopa se won ti gbo si igbese won ni ti wa gbe lori awon ogoro eyan ti ti ji lo bayi gbankogbe to gbomi lojo eni ni o e gbo ba koko re ba ti to
1: won ni awon molebi kan ni ipinle eko ohun na ni won tin na ka lebo se ile ewosan lasuto wi pe aibikita won lori eni awon eleyi ti ni ijamba oko ti won si gbe wa si ile ewosan na ohun na lo je ki o dagbere faye o awon molebi wa nko won ti wa na ka se ile ewosan wi pe iwa yin ni ise yin ni aibikita yin ni ohun na lo memi ebi awon lo mu lo iwe iroyin the punch lo gbe ekunrere iroyin ohun
0: o de je we iroyin eleyi tori pe kaso layo o na lo bade
1: okay
0: won ni ile ise olopa ni ipile kebi o na ni e mo ti se be fi awon iwe so we dowo check ni won pe be
1: yes
0: eleyi to je pe awon eyan bi meji din ni ogun kan o na ni won lanfani ati jafani owo kele to ti didi e ni million lona ogofa nje bo ni ti won won ni se ri awon ebi tan so nipa awon yi o na ni ebi awon osise olopa le to je pe lasiko ti won sise lowo o na ni titan de ba won won ni awon ebi won baye o na ni won ti wa pin awon owo leje won leje won leje won won pe fun ko wa won pe e wo baba yin oko yin aburo yin egbon yin ko kan sise sa lasan ile ise olopa o e to re fe yin ebi egba ke fi sharani din bo gan ni pe pin owo ohun se wa lo eyin o mo gbo loso toni o ba kokore ba ti toni o
1: to lagbon temi nbi iroyin kaso layo ohun na lo nso wi pe awon olopa na ni won ti mu awon merin kan bale ti won fura si wi pe ajinigbe ni won bakan na ni won si dola awon meji kuro ni akata won ni ipinle kaduna iwe iroyin daily post on lo post iroyin ohun
0: o da to ba ri be wa ja lo soke lohun ka lo polowo oja ta ba wa pada de gbankan gbe iroyin yo tesowo waju eku kale
2: After me, millions of naira shall locate us as we take part in the Milo text and win promo.
3: Millions of naira shall locate us as we take part in the Milo text and win promo.
4: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
5: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ààrẹ yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
7: Your Nescafe is not just a drink, it's your

0: ẹ káàbọ̀ padà o. Ìròyìn gbàǹkọ̀gbì ti wá ṣetán láti gbéra tán yányán báyìí. Ó dájá àwọn àna gbéra. Ó dá tó bá rí bẹ́ẹ̀ já lọ tààràtàrà sínú ìwé ìròyìn Daily Post. Eléyìí tó jáde fún tòní. Wọ́n ní àwọn èèyàn mẹ́rin kan eléyìí ti ẹ ṣe lálàyé pé ní tiwọn tiwọn àyà kò wọ́n ẹ̀rù ò bà wọ́n. Ìjọba làwọn eléyìí ń bá falàgà dí. Ìjọba ni ó bẹ̀rẹ̀ sí ní kó kúùkúbò ẹni tí ó gbé pónpó gbé pónpó ẹni tí ó gbé kùmọ̀ gbé kùmọ̀ ẹni tí ó lo ìjàkadì láti mọ fi bájọba jà. Wọ́n láwọn eléyìí wọ́n gùn lé ìwà eléyìí tó di gbàǹkangbì mọ́ wọn lọ́wọ́ ni o. Wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé òṣìṣẹ́ ọlọ́pàá kan eléyìí ti ṣiṣẹ́ tiẹ̀ nínú ọjà kan eléyìí tó wà ní Kàlàbà ìyẹn ní ìpínlẹ̀ Cross River. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin tá a sọ nípa wọn yìí wọ́n bá gbé súnmọ́ òṣìṣẹ́ ọlọ́pàá tèmítèmí wọ́n mọ̀ lu ẹni ẹlẹ́ni o. Wọ́n lù ú díẹ̀ báyìí ló kù kẹ́mi ó bọ́ lẹ́nu ẹni ẹlẹ́ni. Ọ̀rọ̀ tá a sọ nípa rẹ̀ yìí wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé àwọn mẹ́rẹ̀ẹ̀rin léyìí tí a ti rí mm àsukò ẹni ogójì ọdún àní emma nelson ẹni ogójì ọdún ìdára bassi ẹni ọdún méjìdínlọ́gbọ̀n àti mercy edet ẹni ọdún mẹ́rìnléní ogójì 44 wọn náà mẹ́rẹ̀ẹ̀rin ní emma dòbìrìkà wọn dòyì ká ẹni ẹlẹ́ni tó jẹ́ òṣìṣẹ́ ọlọ́pàá wọn sì bẹ̀rẹ̀ sí ní ìlú bó ti wù wọ́n. Iléeṣẹ́ ọlọ́pàá eléyìí ti bẹ̀ ní ìpínlẹ̀ Cross River wá ṣe lálàyé o pé ṣe rí àwọn mẹ́rẹ̀ẹ̀rin tá a pẹ̀kẹ́ ló kọ wọn nígbà táwọn ó bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí pé kí ni òṣìṣẹ́ ọlọ́pàá gan ṣe fún yín tẹ́ ẹ wá kó bòǹbò tiẹ̀ tó wà lẹ́nu iṣẹ́ rẹ̀ tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní ìlú. Wọ́n láwọn èèyàn náà kọ́kọ́ kó ńlẹ̀ 60 níye ni gbogbo wọn 60 wọ́n nígbà tí iṣẹ́ ìwádìí wá bẹ̀rẹ̀ lórí àwọn 60 ọ̀hún àwọn wá rí pé àwọn mẹ́rin péré náà ni àwọn mẹ́rin péré òun náà ni ajé ìwà ìbàjẹ́ burúkú ọ̀hún ló ṣì mọ lórí. Wọ́n náà tó kàn ti ní ká máa lọlé o àwọn mẹ́rin èyí tá a wá ń sọ nípa wọn yìí wọ́n ni wọ́n ti gbá wọn ń pàkọ́ o lọ sí ilé ẹjọ́ níbi tí ẹ ti ń jó lámpapọ̀ pè báyìí níwájú òfin gẹ́gẹ́ bó ṣe wí. Wọ́n ní jẹ́jẹ́ mọ̀ wípé àwọn ẹ̀rí máa jẹ́ mi sọ pé àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí gangan òun náà ni adóbìrìkà tí a bẹ̀rẹ̀ sí nílùú òṣìṣẹ́ ọlọ́pàá eléyìí ti bẹ̀ lẹ́nu iṣẹ́ wọn ni àwọn ẹ̀rí ń bẹ́lẹ̀ tọ́pọ̀ rẹpẹtẹ àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún ni àníyàn ṣe lálàyé pé ìjẹ́jẹ́ mọ̀ wípé ní ọjọ́ 18 oṣù kẹsàn-án ọdún tá a wà nú ẹ̀ yìí òun náà ni wọ́n kó wọn báyìí ó di wọ̀ nílé ẹjọ́ níbi tí ẹ ti ń jó lamba pọ̀ pé ńbẹ́. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá yẹn ní ìpínlẹ̀ ti Cross River ASP Aitopan Sunday Apata nígbà tó òun sọ̀rọ̀ ń tiẹ̀ o ó níṣẹ́ rí kò sí tí wọ́n lè wí lórí ọ̀rọ̀ yìí o. Òfin yóò ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ lórí àwọn mẹ́rẹ̀ẹ̀rin torí pé jẹ́jẹ́ lòfin dúró ó dúró tìkanra tìkanra àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí wọ́n lọ rèé mú ọwọ́ wọn fi pa idà òfin lójú ni. Ìwé ìròyìn Daily Post ló gbé lónìí gbàǹkangbì ló dà o lórí tábìlì wa àwọn sọ fún pé ẹ bá ti rọ ọlọ́pàá
1: odi ìjọba ló dúró
0: ẹ má nà wọn ẹsìn gbọdọ
1: bọwọ fún wọn
0: àbí
1: ẹ gbọdọ bọwọ fún òfin
0: ẹ tó wà lẹnu iṣẹ rẹ tí ń ṣiṣẹ rẹ lọwọ
1: àbí
0: kílẹ ń lọ bá a jà fún mi.
1: Ó dá ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Akwa Ibom o. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún náà ló ti sọ síta gbangba yàyàn wípé ní báyìí o òun ti bẹ̀rẹ̀ ìwádìí tó gbọ̀ngbọ́n sí ìṣẹ̀lẹ̀ ìjínigbé kan. Wọ́n ní jíjí ni wọ́n jí àwọn ọmọ arábìnrin kan gbé gẹ́gẹ́ bí wọ́n ti ṣe mú ẹ̀sùn náà wá sí iléeṣẹ́ ọlọ́pàá ní ìjọba ìbílẹ̀ Etim Epo. Òun náà ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé o. Wọ́n ní eléyìí tí ọlọ́pàá sì gbẹ́sẹ̀ lé báyìí òun náà ni láti fi ìdí ìwádìí rẹ̀ múlẹ̀ dáadáa nípa kí ló ṣẹlẹ̀ gangan tí wọ́n fi jí àwọn ọmọ náà gbé bó ni wọ́n ṣe jí wọn gbé ibo ni wọ́n jí àwọn ọmọ ọ̀hún lọ kí ọwọ́ sì bá gbogbo àwọn tí wọ́n bá lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà. Wọ́n ní fọ́nrán kan eléyìí tó ń jàràn lórí ẹ̀rọ ayélujára náà ló ń ṣàfihàn arábìnrin kan ẹni tó ń sọ wípé òun kó àwọn ọmọ òun sí ọ̀dọ̀ alábàágbé òun kan eléyìí alámúlégbè rẹ̀ kọmọtọrọ gáfárà. Dé àtàwọn ọmọ àti tẹ́nàntì tuntun yìí ó lóun ò rí kankan nu wọn mọ́ o nígbà tó wá ń fèsì sí ọ̀rọ̀ yìí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Akwa Ibom nípasẹ̀ àtẹ̀jáde eléyìí tí agbẹnusọ rẹ̀ tó fi síta eyín ni DSP Tim Fon John ní ìlú Iyó lọ́jọ́ Ẹtì ó ní ní báyìí o gbogbo àwọn onílé àtìyá onílé ni àti bàbá onílé ni àwọn lárìnlọ́ọ̀dù pátá ó ní wípé ẹ̀dákùn tẹ ba ti fẹ gba ayan sile e mo se awon iwadi eleyi to se pataki eleyi to se koko ko to di wi pe e mo gba won sile o bakan na lo si se kilo fun awon ti mo fi atire ni o ati otoro ni o ti mo fi sori ero aye lujara ta mo si content creators wi pe e mo mo se awon ise eleyi ti o mo foju tembelu iwadi awon olopa tori wipe ise ta gbele olopa lowo e je ki won se ise won bo se to ati bo se ye ki won ma won se idiwo fun se awon olopa iwe iroyin daily post on lo gbe iroyin na ikilo na lo si je fun gbogbo wa pe e mo fi okan tan eyan kankan to ba ti kan oro awon omo yo ju wa se o
0: ami ati ami o da gbogbo eyin eyan wa ile ite wa ni tanko eja Facebook ele to je ti ikanni omoluabi Splash FM 105.5 Ibadan adupe po lowo yin ife lo so wa po oluwa ba ko ma ni jo jalailai o e wa jawe wero news telegraph wo ke jawe iroyin kan ele to gba nkan gbe to wa nbe o won ni awon afurasi meje kan re 7 suspects ele to je pe owo osiku awon agbofiro ni ipinle Anambra o ti ba won bayi an meje je nbo won ti ri won mo won ni laaye ototo ni o ni won ti ri awon mejeje tan sun nipa re ni won ti ri won mu won ni jeje mo pe owo palaba won o mo segi leyin igba ti an gba owo kele toto million meje o le de wa Nigeria lowo ebi arakunrin kan eleyi ti eni won jigbe sakata won nigba ti o mo fidi oro mule fun awon oniroyin eni ti se agbenso fun le ise olopa ni ipinle na SP Tochukwu Ikenga o mo se lalaye pe ewo be la bi ni o eyin oniroyin sheri ayi ototo meji ibe la won ti sise le tan ti ri awon mejeje tan so nipa won tan ti ri won mu won ni ayi akoko afrasi meji la won mu be aye keji afrasi marun o la won ko nbe hun won ni se wari awon marun yi iji ni gbe nikan ko ni se won o awon eleyi boju ba po firi won tun mo digun jale le to je pe keke na pe bu keke lese meta ni je be eleyi to je teni eleni kan ti e jigbe won tun ka makata won nigbati won wa tesi waju na won eleyi ti e gbe kale won ni se ri ise iwadi to jina denu o foju bade leyi to fun won ni anfani ati fi siku o fi gbe Victor Onwuka en ti eni o tun ni inagije kan ti e mo gbe o nje kini inagije re Bugatti o ni inagije eleyi ti e mo pe won ni leyin wa gba na ni won tun wa mu arakunrin kan eleyi ti akoruko te ni Chide Ebere Kenechukwu eni 30 odun ilo hun ti e won ni se ri awon mejeji won mu won lo ro kutukutu ojo kendi ni 20 osu kejo odun 2026 iyen ni abule kan e ti nbe ni joba abile Njikoka iyen ni ipile ti Anambra ni awon afurasi mejeje won eleyi ti owo ti te bayi won ni jeje mo yi pe ni awon bi kolofin won ti e ma fara pamo si ti a ma ti jiyan gbe ninu gboro bayi won wa lo fara pamo si ibuba won won ni ibuba won yen gan o lawon sise olopa sise de o leyi ti ati lanfani ati ko won laarin ojo meta pere oh my god owo osedun le nbe yen Ikenga en to tesiwaju pe wo leyin ta ko won tan a ti bere si ni fi oro wa won lenu wo bayi iwadi to gbona girigiri o ti bere lori won be ni gbogbo awon mejeje ti bere si ni se apatenu jewo pe looto ni ise buku tan yan layo ni kan ma jiyan gbe ni ba ti so ba won pe eni yi kuku si owo aje nbe lowo e ko to won mo mura le ni o tori pe awon la won lo re pale re mo ta won si gbowo lowo ebi won en ti wa se commissioner fun ise olopa ni ipinle Anambra yen CP Nena Oji Ama nigba to won mo gboshuba kae fun awon ise olopa ile ti nbebe o ni se ri ise te se yi te fi lanfani ati mu awon meje ototo ah ilana akose mose le gba o te fi ri won mu o ni e mo wa jo su yin o e mo jo re yin e tubo mo tesi waju ninu ise abolu iwe iroyin new telegraph lo gbe loni gbankogbe loda lori tabili wa
1: e je ka lo si ipinle Eko won ni amadupe o tori wipe ori lo ko awon olugbe ni ilu epeyo o nigbati oko agbepo kan eleyi to gbe epo bentiro to je lita egberun 15 ni adota 45,000 liters ohun na ni won ni oko epo yi lo gbe o won ni sadede na lo si subu lule lo yi donde ni agbegbe kan ti won pe ni isimi pe beyan ba morile itokin ni ilu epe nipinle Eko won ni a ma dupe o tori pe ko seni ti emi re ba lo be si ni ko si eni ti o farapa won ni sele ohun na lo waye o nigba ti oko agbepo yi pelu number eleyi ti won ko ti won ni T182122LA ohun na ni won lo ngbiyanju lati ya oko kan eleyi ti o ti denu kole si opopona ti o si le lo mo nibi ti won wa gunle si won ni bi ti o ti ngbiyanju lati ya oko yi sile ibe ni taya eyin moto yi o ti lo bo sinu koto kan lasiko to ngbiyanju lati ya oko ti won wa gunle ohun sile o eleyi na lo si fa ti oko agbepo nla yi to fi subulu le ti epo nu re si bere si ni tu jade go go go si gbogbo awon opopona yi o won ni ajo lasema eyun ni ajo ti mo jigiri si isele pajawiri ni ipile eko na lo wa je ko di mimo wipe nkan bi ago mewa o koja iseju mokandilogun owuro na ni awon ri pe pajawiri gba o wipe o ti sele o ni agbegbe isimi wipe oko kan na lo ti subulu le ti epo inu re si tin tu danu won ni won tara sasa won lo sibe o pelu awon ajo mi eleyi ti won jo sise papo nibi ta ti ri ajo eleyi ti se ajo panapana ti ipinle eko ati ajo eleyi to mo ri si lilo bibo oko ni ipinle eko lasma to fi mo eleyi ti o mojuto abo agbegbe sagbegbe Lagos neighborhood safety corps moni to fi mo ajo eso oju popo ati ile ise olopa torilede Nigeria won ni gbogbo won pata na ni won gunle sibi ti isele yi ti waye ti owo won si bowo ti won sise papo lati ma je ki nkan ta ro ki o waye o won ni awon ti won jigiri si isele yi ohun na lo si mojuto lilo bibo oko nipa pe won dari awon oko yi gba awon ibomi lo ki jamba nla ko ma ba waye latara isele na won ni iwe iroyin the nation ohun na lo gbe akurere iroyin ohun o wipe oko agbepo to gbe epo lita egberun 15 o fegbe lele lele ni ilu epe
0: o lagbara pupo pupo ju o da gbogbo eyin eyan wa eleyi to je wipe e tele wa ni itako eja Facebook eleyi to je ti ikani omoluabi awa modupo po lowo yin ife lo so wa po oluwa ba ko ni jo jalai lai sherifat funke assist nbe loju opo kan di oju awo nbe nbe
1: praise
0: ona wa nbe are mo oye ni abi sade polo ari owo yin be se ntele wa Matthew Kashakiade Adex Ajayi
1: Adekunle
0: Adebayo adupe be se ntele wa momo titi dina nko
1: awon
0: na ogbeyin o Olamiki omo bile Ogbove Ambrose Yabare awon ele tele wa gidigani
1: opo
0: emi alesin loye awon ele na ntele wa

0: tó jáde fótò ní torí pé gbáńkọgbì kan tó gbomi lójú ẹni ó mọ̀ ṣe bẹ́ẹ̀ lalẹ̀ wù ń bẹ́ẹ̀ wọ́n ní òkú arábìnrin kan eléyìí tó jẹ́ pé wọ́n ní ó ti ṣá wọ́n ṣá ní gbogbo ara àwọn ẹ̀yà tó tún wù wọ́n láti mú wọ́n mú kúrò lára obìnrin náà wọ́n ní òkú rẹ̀ ní abá nínú igbó rìsáàfù kan pàápàá jùlọ níbi tí ẹ yà sọ́tọ̀ fún àwọn èèyàn láti wá mọ wo àwọn ẹranko lóríṣìíríṣìí ìyẹn nílùú Jos nígbà tí wọ́n tẹ̀síwájú wọ́n ní ìjẹ́jọ́ mọ̀ pé lóòrọ̀ kùtùkùtù ní nǹkan bíi aago mẹ́sàn ààbọ̀ òwúrọ̀ ẹ àná tí í ṣọjọ́bọ̀ Thursday òun náà ni ẹ mọ̀ sáré wá ké sí àwọn òṣìṣẹ́ elétò ààbò tó wà ń bẹ̀ pé ẹ máa bọ o ẹ wá wò ó nǹkan kan làwọn rí eléyìí tó gbàǹkọ tó sì gbì gẹ́gẹ́ bí àwọn èèyàn tó sọ wọ́n ṣe lálàyé pé obìnrin tá à ń sọ nípa rẹ̀ yìí o àwọn ẹbí rẹ̀ pilẹ̀ ti ń wa tí wọn ò rí wọn ò sùn wọn ò wo ǹjẹ́ bò ó ló ṣe rin wọ́n ní ẹ dáhùn pé ó jáde ilé náà ni ǹjẹ́ kò sì sẹ́rí padà wálé wọ́n ní títí ti àkókò tí à ń ka ìròyìn sí yín létí kò sẹ́rí padà wálé o òkú rẹ̀ òun náà ni wọ́n padà rí wọ́n ní àwọn ẹbí rẹ̀ wọ́n mọ̀ bẹ̀rẹ̀ láti ṣe iṣẹ́ ìwádìí kí wọ́n lè mọ bó gan lórìn sí léyìí tó lọ tí ò fi padà wálé jẹ́ ọlọ́run gbọ́ ìjáde ìwọlé mọ̀mọ̀ fi kányìn ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa o oroko kò dóko orèlé kò délé ó wá toko oroko toko oroko to ọba tó ni wá kó dákun kó jọ ọ́ kó mọ̀ fi kángun ọ̀rọ̀ wa ni o àwọn èèyàn tó sọ̀rọ̀ lóríṣìíríṣìí nípa ìṣẹ̀lẹ̀ tó wáyé yìí wọ́n ṣe lálàyé pé ẹ wò lára arábìnrin tá à ń sọ nípa rẹ̀ yìí gan àpá ń bẹ́ẹ̀ rẹpẹtẹ àpá ń bẹ́ẹ̀ bi ọwọ́ rẹ àpá ń bẹ́ẹ̀ bi ojú rẹ léyìí tó ń ṣàfihàn pé àdá járímọ́dì ni ó ń lò tẹ́ fi dá àpá burúkú sí ni ara ẹnìkan léyìí tó jẹ́ pé òṣè ló jẹ nínú ibi tí èèyàn sọ́tọ̀ fáwọn èèyàn láti wáá mọ owó oríṣiríṣi àwọn ẹranko nínú igbó rìsáàfù ọ̀hún nígbà tó wọ́n mọ fìdí ọ̀rọ̀ múlẹ̀ ṣùgbọ́n tó ní ẹ má fowókọ ọ̀hún sí gbòòrò ayé fẹ́nìkankan o ẹ kàn gba tó ṣẹlẹ̀ báyìí kẹ lọ rèé kọ́lẹ̀ ẹ̀yìn oníròyìn oníṣẹ́ rí wọ́n ti sọ fáwọn pé káwọn má sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí rárá o ó ní ṣùgbọ́n ṣá àwọn rí òkú arábìnrin ọ̀hún lẹ́yìn táwọn èèyàn kan wá ké sáwọn pé ẹ máa bọ o ẹ wá wo òkú kan tá à ń rí o léyìí tá à ń sì yẹ̀ wò ó di òkú eléyìí tí àwọn ẹbí rẹ̀ ti ń wa ó tẹ̀síwájú náà àwọn ọ̀rẹ́ léyìí tó gbé kalẹ̀ pé ṣe rí o àwọn òṣìṣẹ́ elétò ààbò wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí báyìí kí wọ́n lè mọ àwọn wo gan ni amọ̀ òkú ṣèkà eléyìí tí ẹ gbẹ̀mí lẹ́nu ẹlẹ́ni kò tán síbẹ̀ o wọ́n ní ṣe rí ìwádìí táwọn ń sọ nípa rẹ̀ yìí o gan ni ó júwe àwọn ìgbésẹ̀ wo gan ló wáyé kó tó di pé obìnrin yìí dágbére fáyé àwọn wo gan ni ìka ènìyàn eléyìí tí wọ́n gbẹ̀mí lẹ́nu rẹ̀ àti pé kí ni ìdí ẹ̀ gan ní pàtó tí wọ́n fi gbẹ̀mí lẹ́nu ẹni ẹlẹ́ni ìwé ìròyìn punch ló gbé lónìí gbàkọ̀gbì ló dà lórí tábìlì wa.
1: This is a special invitation to Ndigbo in Oyo State as the Ohanaeze Ndigbo Worldwide Oyo State Chapter holds its general meeting. A meeting to connect, a meeting to deliberate, a meeting to address the vital issues affecting Ndigbo in Oyo State. And you are invited. All state unions, town unions, market associations, stakeholders and individuals in Oyo State are expected to attend. Date is Saturday, 19th September 2026 by 10 o'clock in the morning. Venue is Iwo Road Traders Hall off Abayomi Bus Stop, Iwo Road, Ibadan. Come ready to listen, contribute, and be part of the decisions that shape the community on Saturday, 19th September by 10 a.m. at Iwo Road Traders Hall off Abayomi Bus Stop, Iwo Road, Ibadan. All are welcome. Your presence matters. Announcer, Honorable Okechukwu Nwabunike Ume, President.
2: Books?
3: Check.
2: Uniform?
3: Check.
2: School bag?
3: Check.
2: And born vita?
3: Double check.
2: It's back to school season. And with Born Vita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Born Vita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
4: Born Vita. Prepare them to win every day. Offer valid while stocks last.
5: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, e no fit be like Panadol. make you always they read the label before not use them. If the symptoms not come out after 3 days, I beg, go see your doctor or physician.
6: Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
7: Look, Mom, I'm getting better every day.
8: You sure are. I am so proud.
6: Support their growth with LactoGrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
7: This is my favorite.
6: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.
9: Airejina lairabu ke okere ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba ba

0: àkókò yìí kọjá rẹ o nítorí àkókò ìbùkún rẹ ti dé fún àlàyé lẹkùn rẹ 08032070858 gbọ̀ngàn ilé ìjọsìn wa ní ìsọjí yóò ti wáyé dnc òkè ìṣẹ́gun ìgbàlà lójú headquarters opposite new gbagi market new ife road ìbàdàn má fi àkókò dọ́là wá gba ìyanu rẹ jesus is coming back.
1: Wọ́n tún bẹ̀rẹ̀ kó o lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
2: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
4: Growing moments are filled with chances to be active and learn.
5: Did you see, Mom? I made such a big jump.
6: Great job, my boy. You get better with each game.
4: Choose Lactogrow 4 to support your child's active growth. Lactogrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
5: I feel so strong.
4: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow ready.
7: Bankogbi ìròyìn, ìròyìn àgbọ̀sọ̀gbà nù.

0: Sidap Supreme Noodles with real chicken essence.
1: Supreme Noodles, boom, boom.
2: Sidap Supreme Noodles.
3: God sent me because of you. And until you are blessed, heaven will not rest.
4: Ìjẹ́ ìwọ retí iṣẹ́ ìyanu Ọlọ́run àbí ò ń gbàdúrà fún ìwòsàn ìtúsílẹ̀ gbìyànjú kó wà níbi ìsọjí àgbáyanu ìta gbangba tó máa wáyé nílùú Ìbàdàn pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run àlàyé ni
5: Pastor
4: David Ibiyome láti Salvation Ministry Hope of Success. Ìpàdé ìmàwáyé lọ́jọ́ Etì ọjọ́ 25 oṣù kẹsàn-án ọdún 2026 ní aago 5 ìrọ̀lẹ́ ní Liberty Stadium tó wà nílùú Ìbàdàn. Máa bọ̀ pẹ̀lú ìgbàgbọ́ rẹ nítorí Ọlọ́run ṣì ṣiṣẹ́ ìyanu, ó ń wo àrùnsàn, ó sì yí ayé ènìyàn padà. Pé àwọn ẹbí rẹ, ọ̀rẹ́ rẹ àti gbogbo àwọn olólùfẹ́ rẹ pátá. Ìsọjí àgbáyanu ìta gbangba tó máa wáyé nílùú Ìbàdàn. Àràgbá yamuyamu ìyanu dúró dì ọ́. Jésù l'Olúwa.
3: God will make sure every force in heaven backs the words I've spoken just to bless you in the name of Jesus.
6: Yes, I decree from today, all tears will wipe away from your eyes. Your joy shall not be cut off.
3: Into the name of Jesus.
7: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
8: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
7: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
8: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
9: Ìtẹ̀méjì omi òrombó lẹ́mọ̀nì, síbi èdùkọ̀ àti iyọ̀.
10: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ẹjú ṣe kú gbogbo ilé báyìí?
9: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
10: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural.
11: Take part in the Milo Text and Win promo.
12: Millions of miles shall locate us as we take part in the Milo Text and Win promo.
13: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo. 1, 2, 3, 4.
14: Here is

0: ó wà ní ìwọ̀n 90ml, 318ml àti 1 litre ní aládùn strawberry àti plain sweetened.
1: Peak, reach for your peak.
2: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
3: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa.
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ

0: sọ ẹ̀bùn kékeré mi ni ó la mọ́ mi lọ́wọ́.
1: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìn kí fún ọ, kúkú mọ́ nínú. Nìyẹn máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
2: 0807 112 4000.
1: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: ibàrẹ ọlọrun lókè ọba ọgá ńlá kábíyèsí ìrèlédùmarè ọba ọgá àgbà ọba tó ń tọjú oyún toyún fi ń dọmọ ìwọ ló ní á wá tá a fi wá ìwọ ló ní pé ká máa lọ pé kò ní í sí nǹkan kan àti lẹyìn kó dúró mọ ti ní gbogbo ògo fóòkọ ẹ dédé àsìkò yìí o torí pé tí pọọlù bá ń gbìn tí àpọlù bá ń bomi rìn ìwọ lọwọ bá ló mú kí ìbí sí ó wà torí pé bí ò bá sí ọkínní kan ò lè ṣe ìlú òdún orin òkọ agogo òdún sẹkẹrẹ ọta ìwọ ládùn tí ń bẹnu ọrọ tá ń sọ táwọn èèyàn fi sọ pé nítumọ létí ta ló lè bọ dórúkọ náà kò sí o àfìwọ lọ nìkan ìwọ tó múrí jáde láti inú àìrí ìwọ náà ló ń fi tí ò lọládẹ àwọn àwọn alágbára tó tú ọlá rẹ o ọba tó ní bímọ ṣe lọdọ abiodun adéwọlé lorúkọ mi mr dobwe ńlọpọ èèyàn máa ń pè mí ìjọba àbílẹ lẹtọ ètò ìjọba àbílẹ ó tún ti lé fùrùgbàgbó sórí ìkànnì splash 105.5 FM tá a lé ti ń bọ sílé fún báláwú ládùúgbò fẹlẹlẹ ńlẹ ìbàdàn ètò ìjọba àbílẹ tó ní ṣe pẹ̀lú ń tí ń lọ lẹ́sẹ̀ kúkú ìdàgbàsókè ibẹ̀ ìlànà gbéyẹ̀wò lórí ètò yìí tún dẹ̀ láwùwo lólóòtú desmond adégbòyègà tuntun àgbáwo ìlànà ojú ẹ̀rọ tó wà lẹ́nu iṣẹ́ fúnṣà àti àwáyé àwọn ọkọ̀ ètò tá a jọ ń ṣe kùrù kẹrẹ lórí bí ó ṣe dáa ahmed dauda saha owó bàbá sofia adékúnlé rahimi nobu ọlánàṣẹ oyin kanṣọlá ọlá olúwa fálétí àtàwọn yòókù tó kíní tó kéjì dàǹdàrúkú ẹwà láàjẹsùn ìjọba àbílẹ̀ ti gbìnà ìyá lásìkò yìí ó kíkú ló gbọ́ kó sọ fún toko kádò gbọ́ kórò fóò bẹ́ẹ̀. ibi tá à ń lọ òjìnà ṣùgbọ́n àyà ibi tọ́pọ̀ díẹ̀ nítorí pé ẹ̀yìn ètò ìjọba àbílẹ̀ tòní ibi tí a gbà wọlé ibi tó lágbára pọ̀ ni ẹ̀yìn ibi tí ọlágbára la gbà wọlé o tàbá ń sọ̀rọ̀ nípa ìdàgbàsókè ẹsẹ̀ kùkú kò ní í ṣe pẹ̀lú àwọn tí wọ́n wà nígbọ́nù ìṣèjọba nìkan gbogbo àwọn tí wọ́n bá sá ti ń contribute sí grassroots development ní ètò ìjọba àbílẹ̀ ń làámọ́ tanná wádìí wọn làámọ́ tanná sọ́nà ọ̀dọ̀ wọn kódà pé nǹkan ṣẹlẹ̀ ń bẹ̀rù ẹ̀yìn àti wàá mọ̀ ń rí ẹgbẹ́ nílẹ̀ yìí pé àwọn èèyàn ń ṣe association mo rí ẹgbẹ́ kan tí wọ́n ń fakọ́ yọ tó ṣe pé bẹ́ẹ̀ náà bá ti ń gbúrò wọn tẹ́ ẹ bá ń gbọ́ rédíò àbí tí ẹ bá ń tẹ́tí léko lórí social media ẹ ti mọ gbọ́ pé wọ́n pẹgbẹ́ kan ní babas association ẹ ti ẹ̀ jẹ́ kí n mo fẹ́ mọ pé bí ọmọ ìbílẹ̀ àwọn kan association tí wọ́n máa ń tẹ̀ lórí tiktok n fẹ́ fi yan pé tọ̀dọ̀ ti yín ẹ káàbọ̀ sórí ètò yìí ẹ bá ń kí àwọn ará ilé.
1: kúrọ̀lẹ́ gbogbo ará ilé o ará kò akíyan o ojú ò ní tì wá o.
0: àmì.
1: orúkọ mi ni jelile sabitu ti ajadi orúkọ mi jẹ́ gelad tí gbogbo àyàn mọ̀ sí gelad. èmi ni president gbogbo the association of nigeria barbers of oyo state chapter nílùú ìbàdàn bíbáì.
0: ẹgbẹ́ gbogbo àwọn onígbàjámọ̀ ẹ̀yìn ni ààrẹ gbogbo wọn jákèjádò gbogbo ìpínlẹ̀ ọ̀yọ́ láti ìbàdàn tẹ ìdógòmọ̀ṣọ́ ìbàkà méjèèje òkè ogun.
1: bó ṣe rí nìyẹn gbogbo 33 local government la cover.
0: ẹ káàbọ̀ sórí ètò yìí.
1: ẹ ṣe wọn ra kọ́tù.
0: ẹyin a ti ń gbúrò àwọn ẹgbẹ́ lóríṣiríṣi ṣùgbọ́n ọwọ́ tí ẹ̀yin bá wọlé ńgbà tá a gbúrò yín ńṣe ni ẹ̀yin ṣàlàyé fún wa wípé ẹ̀yin o tẹ́ bá ti fi lè di ààrẹ ẹgbẹ́ àwọn bábà o ẹ mọ̀ ṣe ìrónilágbára fáwọn èèyàn igbádogójì ìrọ̀wájà eléyìí lọ́wọ́ á kà láyà pé ibo lẹ́ ti rówó bò lẹ́ ti ṣe ṣùgbọ́n ká tó lọ bẹ̀ ẹ kọ́kọ́ fún wa ní history díẹ̀ gbẹgbẹ́ bàbà gangan tiẹ̀ ṣe bẹ̀rẹ̀ gan bó lẹ ṣe bẹ̀rẹ̀ ẹgbẹ́ bàbà.
1: ẹgbẹ́ bàbà ti bẹ̀rẹ̀ tipẹ́ àdáyébá ni abala ti ọwọ́ àwọn bàbá wa tó sì jẹ́ pé ìgbà táwa náà wà kékeré ta parí secondary school ta wò pé kí la lè máa ṣe abáwa ṣe ṣe pẹ́pẹ́pẹ́ iṣẹ́ tá a ṣe ń ṣe one day off níṣẹ́ tá à ń ṣe pàtí ó bá jẹ́ ọ̀fọ̀ àwa wò pé kí la lè máa ṣe ju pé ká tún lọ fi kọ́ iṣẹ́ lọ ká fi mọ̀ nípa iṣẹ́ ọlọ́run sì kẹ́ wa a mọ̀ nípa iṣẹ́ ẹgbẹ́ bàbà láti
0: 2009
1: bẹ́ẹ̀ni
0: ok
1: so ìgbà tọ́lọ́run sì kẹ́ wa a invest lé lórí àkówólé àṣe gbogbo ẹ̀ ọlọ́run gbàdúrà gbogbo wa àjọ ẹ̀yẹgbẹ́ látara bẹ̀ àdí alága zones ní àkóbọ̀ àṣẹ ọdún mẹ́rin ìgbà tó yá àwọn ọmọ ẹgbẹ́ náà wọ́n nífẹ̀ẹ́ wa wọ́n tún ní ká sọdún mẹ́rin sí pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run àtúnṣe ọdún mẹ́rin sí àtúnṣe tán àtúbọ̀ sí local government wọ́n tún pè wá ká wá ṣe alága local government ọdún méjì méjì làlága local government gbàtà àtúntọ́yìn wo náà gàtà ń rí extent and okay lara wa
0: ni joba bile bo
1: ni joba ibile lagedu local government o tun ni ka se odun meje si odun merin ta se ka tan re gudugudu meje ati yaya befa ti an fa koyo ni
0: local government
1: ni zone ati local government mo tun pe wa soke atubo si state level atu je state treasurer atu de state treasurer no atu lo state treasurer bi odun mejila two time and a half.
0: Atu je kilo bi half kilo fa ti half fu
1: mi da pe gba ti a se joba lo kude kude kan waye ninu joba kan so mo wa fi ni ki mo lo rokunle
0: okay
1: ni a wa fi take over
0: okay
1: joba ti kude kude si waye eyan wa ni ale ni kese eyan wa latara be ka ti mo ni ko lo rokunle awa la wa take over

0: ìdíṣẹ́ bye-bye. Ni pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run èmi tún ni ẹ̀ka àròbálẹ̀ àtoríṣe ìpínlẹ̀ ọ̀yọ́.
1: kábíyèsí lẹ́dùnmáà rẹ̀.
0: ọlọ́run jẹ́ kí ẹ̀mí bàbá wa ogun bàbá wa ṣíbòsè mọ́ àti gbogbo àwọn tí wọ́n tò sí wọn lẹ́yìn ojú òní tì wá.
1: àmì ẹyìn tá a bá ń sọ ń pa pé iṣẹ́ bábìn pé kéèyàn máa gẹrí fún yàn ṣé ngangan lẹ́yìn gangan sì ń ṣàbẹ̀ kan fi ṣẹ́mi ṣe ṣáìdọ̀ sùn ni torí ẹlòmíì tí wọ́n bá pé à ṣé bàbá irun mélòó ló ti gẹ̀ lónìí gan ogun tó pe àìlá lága bàbá irun mélòó sẹ́yìn gangan sì ń gẹrun bẹ́ẹ̀ sí wa.
0: mo ní ṣọ́ọ̀bù lákùúbọ̀ ẹni tí ó bá fẹ́ ṣèwádìí kó tiẹ̀ dákùúbọ̀ kó náà ń béèrè jẹ̀lád bàbá.
1: jẹ̀lád bàbá
0: kò sẹ́ni tí ó mọ̀ lákùúbọ̀ even dé bá ṣọrun.
1: irun ti yan wọn kálàgà gbogbo president gbogbo àwọn tí ń gẹrun kó mọ gẹrun fún yàn bíi 15 million lẹ́ẹ̀mọ gẹrun ènìkan wà irun àwọn ọlọ́balọ́ba.
0: 3000 àwọn àǹgẹ̀ irun àgbàlagbà 3000 torí pé àmọ́ bílù ṣe rí àwọn àsìjọ́ gbé bẹ́ẹ̀ ni àwọn aráàlú sì ra wọn ní kọ́sítọ́mà wa a gbọ́dọ̀ fara nira wa kò tẹ̀ jẹ́ pé ìlú òré rìn kọ́lọ́n jẹ́ kó mọ́ rẹ̀ rìn kọ́lọ́n jẹ́ kó mọ́ rẹ̀ rìn ní ẹ̀dẹ̀ gbogbo wa ojúmọ́ ti wa.
1: àmì ok tá a bá ń sọ̀rọ̀ ń pa pé ẹgbẹ́ nigerian bible association oyo state chapter bẹ́ẹ̀ ṣe di alága bẹ́ẹ̀ ṣe búra fún yín tán báyìí ìpàdé àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ ṣe lẹ́mọ̀sọ́pọ̀ ẹsẹ̀ empowerment ni lẹ́fílẹ́pọ̀ tilẹ̀ fọ̀nàrọ́kà bíi mílíọ̀nù mẹ́wàá kí ló dé ṣé ṣé wọ́n gbé yín sórí kọ̀ǹdíṣàn ni pé ọ̀gbẹ́ni wa tó o bá ti pàfọ́ọ̀mù ayọ̀kù ń bẹ ṣé ẹ wà under threat ni tó fi jẹ́ pé pápápápápá lẹ́sàrẹ́ ń ṣe kí ló bí ìgbésẹ̀ wọn.
0: ẹ ṣe ọ̀gá wa mo gbé wa sórí kọ̀ǹdíṣàn abálọ́ndà májẹ̀mú ni but kí n tó sọ̀rọ̀ débẹ̀ mo kọ́kọ́ kí gbogbo àwọn ọ̀gá wa chief lucky possible national president mo kí ọ̀gá wa abiodula wa national esco mo kí ọ̀gá mi tó wá gbéjọba lé mi lọ́wọ́ chief taofeek bankole aremu ara okanmi wan ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́ àwọn onímọ̀ tó ṣẹ́ yẹn kí n tó débẹ̀ àwọn onímọ̀ jẹ́ ó rọ̀ mí lọ́rùn kí n tó débẹ̀ gbogbo nǹkan tá à ń ṣe ní ẹgbẹ́ bábà nípínlẹ̀ ọ̀yọ́ lónìí èmi àti wọn la jọ ń ṣe ìfọwọ́sowọ́pọ̀ wọn ni torí wípé a rí wípé bàbá dáadáa ni wọn bàbá tí ó fẹ́ kí ọmọ tó ń bọ̀ lẹ́yìn kó ga jù òun lọ kọ́lọ́mọ bá dáadáa wọn jẹ́
1: àmì
0: ìgbà tí wọ́n fi fẹ́ ṣe táyì fẹ́ ṣe swain ká tó ṣe swain táyì àríbí gbogbo ẹ̀ ṣe rí wọ́n á lọ gbé proposal bá wọn pé mo mọ̀ nídi ìmọ̀ràn wọn pé àfẹ́ṣẹ́ empowerment ìfẹ́gbẹ́ kò sì sí much bó la ṣe lè ṣe bí wọ́n ṣe fi ọwọ́ sọ wọ́pọ̀ pẹ̀lú mi ni àjọlọ báǹkì ni lórúkọ ẹ̀mí àti wọn la fi yá 10 million naira
1: kábíyèsí lẹ́dùnmáà rẹ̀.
0: wọn la wá fi ṣe gbogbo empowerment àfẹ́ṣẹ́ empowerment throughout the 33 local government bọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí local government mẹ́rin la ṣe lè cover ta sì ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí márùn-ún local government márùn-ún la cover tó jẹ́ lágelú ọ̀nàrà
1: inú kan
0: SCDA
1: àjòrósùn
0: àtolúyọ̀lẹ̀ olúyọ̀lẹ̀
1: local
0: government àwọn márùn-ún ẹ̀ la cover gbogbo àwọn ọmọ ẹgbẹ́ bábà tí wọ́n bá wà nbẹ̀ lónìí tí wọ́n bá rí àwọn ò rí
1: ìrónilágbára
0: kí mo lọ check ara wọn bóyá mo kì í ṣọmọ bábà gidi
1: nípínlẹ̀
0: ọ̀yọ́.
1: ṣé kò sí faction nínú ẹgbẹ́ bábà.
0: mo lè ní kò sí faction torí wípé gbogbo wa a ti fẹ́ parapọ̀ ká dì kan náà.

0: tẹgbẹ àwọn ránṣọ tí ẹmpa wà kí ló kù mọ.
1: Pẹ̀lú àwọn ìjọba mo ò fojú wo ẹgbẹ́ bàbà rárá. Àwa ń fásikò rọ bàbá wa Bọ́lá Ahmed Tinubu torí wípé àmọ̀pẹ́ nìkan náà ló ń ṣe irú wọn, tó sì jẹ́ wípé ó yẹ kán mọ̀ wò pé àwọn ẹgbẹ́ ó yẹ kéèyàn ṣe nǹkan fún wọn. Àsìkò rọ gọ́vnà Ṣèyí Mákindé the SLS tó jẹ́ gọ́vnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ nìkan náà.

0: ọdún mélòó ni ẹni tó bá jẹ ààrẹ bàbá nípìnlẹ irúgbẹ yìí ṣe wà ọdún mélòó ni ó lò mọ ń bọ ẹmẹ tí ìdáhùn ẹja polówó ọjà ó yá ọwọ rẹ àmúlélẹ ẹ kú kalẹ.
1: Flash FM 105.5

0: ọdọ yìí ń sáré o ó yá ẹyin ààrẹ gẹ bàbà mo béèrè béèrè kan lẹẹkan ó yẹ sáré dáhùn pàápàá
1: ewúrẹ sà
0: mo sọ pé tẹ bẹẹ ṣe wọlé gẹgẹ bí ààrẹ yìí nípínlẹ ọyọ tẹ náà yín àbí àsìkò yín alongi ni
1: ọdún mẹrin mẹrin la máa ń lò lórí oyè
0: ààrẹ kankan sì láǹfààní àti lòótọ ẹmí lo
1: aláǹfààní àti lòótọ ẹmí jì
0: kábíyèsí lẹdùmarè pẹlú bẹẹ ṣe ń ṣe bẹẹ àtàtì máa ṣe bọ yín láti unit àbí nǹkan dé local government dé state ṣe ń aspire láti dá ààrẹ ẹgbẹ bàbá gbogbo nàìjíríà.
1: tọ́lọ́run bá kọ ọwọ́ ọlọ́run gbogbo ẹ̀ wà.
0: ṣùgbọ́n ọ̀tọ̀ ni kọ́ ló ń kàn kàn tọ́ ni kó wúyàn
1: náà. ibi tí mo wà náà mi rò pé máa wà ń bẹ. ìgbà tọ́lọ́ lásìkò mi ló dé àánú mo rí gbà ara àwọn tó takò wá ara àwọn tó yẹ pé bá a ṣe wọlé ẹni tá a jọ dìbò tí ó lọ fún lówó pé kó gbé wa lọ court.
0: kábíyèsí
1: ẹni ẹ sì sọ pé ọlọ́run ló yàn án.
0: kábíyèsí àwọn ìlọ kóòtù yóò sì dálága bábà.
1: àwọn mẹ́ta la jọ dìbò. Ẹnìkan step down fún mi àwa méjì dìbò ìgbà tá a dìbò torí pé ó jìnà ìlàjìnà fẹ nínú ara àwọn ọ̀tata ní kọlọmọ jẹ kọlọmọ gbé wa gorí ó tún lọ sponsor ẹni tí mo defeat pé kó gbé wa lọ sí court but ìgbà tó lọ́wọ́ jọwọ́ ara rẹ̀ ọlọ́run bá wa fọkàn òun kan àyà ẹni owó tán sẹ́ǹdì sí wọn wọ́n fi lọ mú tí ni.
0: kábíyèsí lẹ́dùmarè wọn fowó oní ti bí jàrú sọ
1: wọn fi lọ mú tí ni.
0: lórí facebook bashirat àjọkẹ́ esther àti tẹ̀wọ́sí yín o bashirat àjọkẹ́ esther adébánkẹ́ oṣù ọlálé lórí facebook àti tẹ̀wọ́sí yín ẹlọ́rẹ̀ confam ẹ̀ lórí facebook splash fm 105.5 ìbàdàn àwọn ìpèníjà wo ló kojú ẹgbẹ́ àtòrísé.
1: lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú ògùn ọlọ́run mo kọ́kọ́ kí gbogbo àwọn tó ti sùn àwọn bàbá wa mọ́rí ìdọ̀tí bàbá wa sanni mo kí chief lucky possible mo kí ọ̀gá wa chief abiodula wa mo kí honourable alimi barista tobi ó ti wà ní inú very soon nísìnyí bàbá náà máa di a máa ní lọ nínú bàbá
0: túgàjà
1: torí wípé àwa náà àti advance ọlọ́run sì ti ń bá wa ṣe ọlọ́run tó sì ń bá wa ṣe kọ́ mọ́ padà lẹ́yìn wa mo wá kí ọ̀gá wa chief tafik bankole aremu ọ̀gá dáadáa lọ́wọ́lọ́wọ́ bá kò sí ìpèníjà kankan tá a fèsì inú bàbá everything lọ bó ṣe yẹ kó lọ ọlọ́run sì ń bá wa ṣe.
0: yàtọ̀ sí ìrànlọ́wọ́ empowerment ìrànlọ́wọ́ lẹ tún fẹ́ látọ̀dọ̀ ìjọba.
1: ìdánilẹ́kọ̀ọ́ àwọn ọmọ wa mọ́ ní ìdánilẹ́kọ̀ọ́ fún ìjọba and tá a bá wò dáadáa ní ìpínlẹ̀ ọ̀yọ́ ní ìsìn we are over 15,000 members lọ́wọ́lọ́wọ́ bá ti empower bíi 3,005 members so ti seminar náà bá ń tẹ̀lé bí empowerment ṣe ń lọ pẹ̀lú ìrànlọ́wọ́ táwọn náà bá lè ṣe fún wa ó ń ṣe ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ nìkan a ní di ìrànlọ́wọ́ ìjọba òkè náà.
0: ẹ sì mọ dákọ̀ àwọn ìjọba àbílẹ̀ náà àwọn náà òkèrè o tó bá ń bá àlá ní local government yẹn náà òkèrè.
1: aláàárín àwọn èèyàn for the past 20 years a ṣe àjọ̀dún àpè wọn mò wá.
0: àwọn alága kanṣu.
1: bó ṣe rí bó sọ fún yín o ìgbà tá a ṣe sọ yín a lọ fún wọn lẹ́tà gbogbo alága kanṣu bíi mẹ́rin sí márùn la fún lẹ́tà ààrẹ nìkankan ọlọ́run sì bá wa ṣe ojú ò ti wá àjọ̀dún wa 6 million la fi pé paṣo.
0: Pàṣù sì wá.
1: Ó wá tó kọrin tí inú àmọ́ wá dùn tí ẹ̀rí ti wá òkè kọ́lọ́mọ́ bá wa dáadáa bàbá yẹn jẹ́ wa bá dáadáa ni o. Ó kọrin kan fún mi jọ yẹn. Bọ̀tà lè kọ́ studio. Táwọn kọ́lọ́ jọ wá ju orí yẹn ni ọlọ́run fi àdúrà ń gbà lẹ́nu bàbá yẹn o. Gbogbo àwọn fáǹsì pàṣù kan súnmọ́ bàbá yẹn dáadáa. Bàbá yẹn jẹun ni o. Kọ́lọ́ tó ti gbà fún kó mọ́ kọ̀ fún. Kọ́lọ́
0: sábìtú àjàdí èkè jelad ààrẹ fún ẹgbẹ́ àtòrísé ní ìpínlẹ̀ ọ̀yọ́ nígbà tó ń bọ̀ wọn nìkan wá ẹni tí ṣe igbákejì wọn náà wà ń bí chief lukman adébáyọ̀ ìyẹn state secretary náà tó wà ń bí o chief sunday abidoye ẹni tí ṣe akápò ẹgbẹ́ state treasurer chief sikiru yekin state finance officer náà wà ń bí chief bashiru taofik state auditor mr akimborode ẹni tó jẹ́ bàbá president olóyè sunday àjàdí ẹni ìtàn akẹ́yìn náà ẹ̀sìn àdúpẹ́ ṣàwùjọ ní tìyín bákan náà láàrin state organizing secretary mr ayo adenuga state admin officer olóyè fẹmi animasaun àbí chief whip olóyè semiu kọmọwòye adekanbi tí mo gbà fẹmi adekanbi Femi Adekunle, okay, aki awon na. Media secretary Mr. Marvelous Salau ati Yekini Said Olu Ola Oluwa e ma binu tin ba ko da lati seyin aka Osomo Anidamu Agon Chairperson Chief Aminat Popo Ola Eseun te ba are gbe atorise wa Abiodun Adewole loko mi Mr. Dobue ipade mi ati ndola lo to gbagbala sa ta la gomo kan laaro titi gba na to so pe leyan Olorun iwo lo kan after God na you mo da won won ko bo lo ni mo so pe leyan Olorun Olorun na elembe ku kale
2: Flash FM 105.5
3: Quick, charge at 240.
4: Hot news, cool vibes, sports, and more on the Integrity Station.

0: Turn up your vibe with the irresistible aroma and rich taste of Nescafé.
1: My coffee, my Nescafé.
2: Make my world my way, yeah.
0: Nescafé, make your world.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
4: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
3: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

ẹgùn àjànà kúrò tọ́ lẹ́nu gala. Pamọ́lẹ̀ tí bá ń pẹ̀gùn òjò lára rẹ̀ ní tàn kọ̀ǹkọ̀ tó bá lóun ṣe bí àkèrè tán rẹ̀ akán dànù.

0: Eba, Eba, o ti me ga jemi olonka. Gbese ti lo bi rere. Mama shi. Emi ni memory o. Ba ti je towo mi ni memory. Eyan to se gongo to ti ye mole. Iro ni tan ba ro seran na mo yo yin bo si baba to bi.
1: O je ka ye ko yo mi.
0: Bẹ́ẹ̀ mọ̀ pé àtijọ́ tijọ́ ní ṣàwọ̀ àtijọ́ tijọ́ àtijọ́ tijọ́ ní ṣàwọ̀ àtijọ́ tijọ́ àti ríra pé ò lè bọ̀rẹ́ jẹ́ gbogbo ọ̀rẹ́ tá a bá fìjà tó ká ẹkú àti rẹ̀ ò lè nira.

ṣe mọ̀ lórí ètò àrí extravaganza bó ṣe máa ń lọ. Abala idán lórí socials wà ń bẹ́ o. Ọ̀rọ̀ bá di àhìnhìn, ó di hùn-hùn-hà pé ṣé lóòótọ́ ni àbí irọ́ ìrọ́kọ òótọ́ ni.

ti máa ń gbọ́ tá a ti mọ̀ tá a ti kà á gẹ́gẹ́ bí ìròyìn wípé ọ̀kan lára àwọn ọmọ Charlie Boy Charles Oputa gbogbo ọmọ rẹ̀ obìnrin kan ń bẹ tó jẹ́ wípé ẹ̀gbọ́ ẹni tó ń yàn ní ọ̀rẹ́ àyànfẹ́ olólùfẹ́ àtọ̀runwá tiẹ̀ pé obìnrin náà ni o obìnrin versus obìnrin ni o àǹtí versus àǹtí ni o kò sẹ́ni tí ó mọ̀ nínú onílàákàyè èèyàn tí ń bẹ nílẹ̀ Nàìjíríà wípé irúfẹ́ àṣà bí èyí kì í ṣe tiwa ilẹ̀ áfíríkà lápapọ̀ gan ó jẹ́ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ lòdì sí tó sì fa ojúro sí ṣùgbọ́n nígbà tọ́rọ̀ ti rí bẹ́ẹ̀ báyìí ó ọ̀rọ̀ dọ̀rọ̀ wípé alára lára ò táwọn mọ́ wípé àwa wá ń sọ pé ó mà kú ó kú àìsùn ó sì kú àìwò nílẹ̀ adúláwọ̀.

0: rẹ̀ tó yàn gẹ́gẹ́ bí olólùfẹ́.
1: Ẹni máa fi sọ́n.
0: Ó dà pé kò yé wa tó tẹ́ a bá ń gbọ́ tá a bá sọ pé ọ̀rẹ́ àtọ̀run yàn gẹ́gẹ́ bí olólùfẹ́. Ó dàbí kéèyàn sọ pé dádì mo ti mọ́kọ wálé ni o. Ọ̀rọ̀ engagement là ń sọ yìí o. Obìnrin sóbìnrin of a Nigerian International African Democracy fílẹ̀. Gbangba wálé àná ló gbé kinní ọ̀hún bóde. Wípé o kú oríire. Kódà ó gbé fídíò yẹn gan bóde ni. Àwa wo gbogbo ẹ̀ náà àti Charlie Boy àtọmọ rẹ̀ obìnrin àtọ̀rẹ́ obìnrin tó jẹ́ ọ̀rẹ́ ọmọ rẹ̀ náà. Gbogbo wọn bá fẹ́ jọra wọn fẹ́ jọ nǹkan kan náà. Kódà ẹ pé kí ni Charlie Boy pè wọn ni, ó ní beautiful princess and her husband. Ìyẹn ni wípé ọmọ Charlie Boy obìnrin ọkọ ló mú wálé o. Obìnrin tó mú wálé yẹn náà ọkọ nìyẹn lọkọ. Wá ké sí gbogbo àwọn olólùfẹ́, gbogbo àwọn tí ń tẹ̀lé pé ẹ̀gbọ́n ẹ̀dọ́kùnrin náà jẹ́ bá ń náwùn kí wọ́n bá mi kí àwọn ọmọ mi àti ọkọ rẹ̀. Mega child of God, òpin ayé ń dé, ọlọ́run ní jẹ́rọ ikọ́gun sọ́dọ̀ ti wà o. Tọ́ba tẹ̀ wá lọ́mọ táyé bí láyé ń pọ̀n. Irú ìpọ̀kúpọ̀ ìpọ̀nkúpọ̀n wo lélẹ̀ tẹ́ ẹ pọnmọ torí ọmọ tọ́mọ dorí kodò. Bẹ́ẹ̀ mọ̀ pé àdá ẹsẹ̀ fúnra rẹ̀ gangan ló ti kéde. Gangan ló kọ́kọ́ kéde tó wípé tọ́. Àyànfẹ́ olólùfẹ́ tòun àrọ̀ ọ̀tọ̀ tí àwọn ti jọ lẹ̀pọ̀ báyìí o. Òun náà rèé o, níbi tó ti fi fọ́tò rẹ̀ hàn wá sóde gbangba.
1: Fi sọ́ọ́rẹ́.
0: Máa bá wo ṣe rí àwọn nǹkan. Ìwọ ni tèmi. Ohun tó gbé sí àkọlé fọ́tò tó fi sórí ayélujára ni pé we are engaged. A ti lẹ̀pọ̀, a ti dìpọ̀, a ti sopọ̀, a ti ropọ̀. Ọkọ àtìyàwó tuntun rèé o. Latest upcoming couple in town. Kódà wọ́n níṣe ló fi ìdùnnú rẹ̀ hàn tó jẹ́ pé bẹ́ẹ̀yàn ń gun erin nínú ẹ̀ báyìí, erin yẹn ò lè kọsẹ̀ débi pé yóò ṣubú. And here is to a lifetime of love. Ìfẹ́ gbére. Laughter. Ìdùnnú àti ayọ̀. Growth. Ìtẹ̀síwájú ìṣeré ìdàgbàsókè. And making beautiful memories together. Wọ́n sọ̀rọ̀ ọmọ sí o. Only I can't wait for everything God has in store for us. Forever sounds even sweeter with you, but ṣe Ọlọ́run ló. Ẹ má bínú o. I am only speaking from the angle of a human being. I am not judging. I am only asking. Èmi rò wípé bó ṣe wà nínú Kùránì náà ló wà nínú Bíbélì wípé. Ní ayé Lúùtù. Láti. Ara ń tó mú ìparun bá ìlú Sódómù àti Gòmórà.
1: Bẹ́ẹ̀ náà lórí. Báyé ti fẹ́ kórì.
0: Òun náà ni wípé ọkùnrin àti ọkùnrin a máa bára wọn lò. Obìnrin àti obìnrin a máa bára wọn ṣe. Wọn ò sì rí bí nǹkan ìbàjẹ́ wọn kọ́ tì. Láti bá wọn sọ títí Olúwa kórìíra èyí. Ọ̀pọ̀lọpọ̀ ìwà ìbàjẹ́ bẹ́ẹ̀ náà ló tún pọ̀ tí wọ́n ń hù. Ara ń tó wá mú kí aya Lọ́ọ̀tì gan ó bá wa tó kó fi bá wọn lọ́jọ́ náà tán fi jọ parun. Òun ni wípé òun fúnra rẹ̀ gan tún ń ṣe agbódegbà fún àwọn ẹni tí wọ́n ń hùwà ìbàjẹ́ tí ọkọ rẹ̀ ń kọ̀ gẹ́gẹ́ bí Olódùmarè ti ràn. Ẹni tó bá rí ni tán ní ṣe kú pa ni kòríkòsùn ló pa àjímọ́ ọmọ àkókí ládífá. Ọkọ ń kọ ìyàwó ń parẹ́ ẹ̀rí nǹkan. Ó ṣe wà ń líkì lọ́wọ́ à ń gbàǹjà. Ẹja mu bẹ́ẹ̀. Ibi bẹ́ẹ̀ náà lórí lọ́dọ̀ Fáráò. Ọkọ ló yàyà ku ìyàwó ló yẹ èèyàn re. Ìyàwó Fáráò ló gbé Mósè tí ń tọ́jú ẹ̀. Fáráò sì lò bìlẹ̀ jẹ́ tí Mósè jíṣẹ́ Ọlọ́run fún tó lóhun ò ṣetán àti gbọ̀n kankan. A sì tún rí ibi tó ti jẹ́ pé bàbá ní ń gbìyànjú. Ọmọ ti sọ pé ti bàbá ti jẹ́ báwo. Ẹja lọ sọ́dọ̀ Ànọ́bì Noa. Ìbọn náà jíṣẹ́ jíṣẹ́ titi. Ẹ bá wọn ọmọ rẹ̀ náà lọ́la wọn ò ní tẹ̀lé wọn bàbá mi ẹ mọ ilẹ̀ mọ kọ káfíńtọ̀ sàn gan tẹ́ǹkan ọkọ̀ ọkọ̀ sọnu tẹ́ǹkan ẹ̀yin náà lẹ́ẹ̀dá kónú ọkọ̀ yín bàbá ní àìwọ́ ọmọ yìí má bọ̀ lára wọn tí ó parun ó ní bàbá bójú bá dé bẹ́kun mi bá dé tán gẹ́gẹ́ bó ṣe sọ pé adá ni wáyé rán ẹ ṣé bó rí òkèrè tẹ̀mí ogun ti ń gbà lọ yìí. Ti gbàgbé wípé kábíyèsí olódùmarè ló lòkè lónìí lẹ́yìn náà ló sì lomi tí ó tilẹ̀ kún dókè. Wọ́n sì tún wàá pàṣẹ kómi òkè náà kó sọ̀kalẹ̀ wá òun náà ní pàṣẹ kún fáyà kùn ni. Wí bẹ́ẹ̀ jẹ́bẹ̀ ń tó bá ti bíba bẹ́ẹ̀ nìkan ò lè sọ wípé ó ṣe ń wí. Lójú bàbá lọmọ ṣe parun lójú ọkọ aya parun lójú aya ọkọ parun. Ẹ ríbi tí ó ti jẹ́ pé ọmọ gan ní ń pàwọn èèyàn síbi òótọ́ ó jẹ́ pé bàbá gan ló ya òbílẹ̀ jẹ́ tó yóò bí èbìtà. Ẹ mọ fi tàná bí Ibrahim Abraham ṣe ni ládùrú bó ti gbìyànjú tó. Bí bàbá tiẹ̀ náà tún ń bẹ lára àwọn tí ń bọ̀ rìṣà tí wọ́n sọ pé n tó gbé wá ṣọ̀jòjì sáwọn àwọn ò ní fẹ́ àwọn ò sì ní gbà. Oníkọ́lọ́jọ́ wá sí ẹjẹ́ dókè ọjà àrí extravaganza ló ń lọ lọ́wọ́ this is àrí extravaganza. A super califragilistic expialidocious and synthetically phantasmagoric Yorùbá entertainment program lórí abẹ́fẹ́ rédíò bùmbà rédíò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kú kalẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
2: Flash FM 105.

0: pa gilinti onilu bo ke o
1: ti ba ba na wo won to lo de yo pe
0: oludotun bayewu jacobs agba oje ninu ka sere ori itage cinema mo maworan agbelewo ati bebe lo akose mose nipa isere oju camera yo saferi re lori itage wo na tubo mo a lowo oludotun omo jacobs anita bi ni ojo kokan la nu osu keje lodun 1942 lion of lufodo oko lolufe ti je jo kesiva lo sorun arimabo ọdún mẹ́rin lé ní ọgọ́rin kìí ṣe wàsá lóòótọ́ ṣùgbọ́n arúgbó mi ń bẹ lẹ́ẹ̀kú lè má sàn ju arúgbó mi ń bẹ lọ́rùn lọ abẹ bó tilẹ̀ òkórí tóun ti bẹ́ẹ̀ náà gbogbo alágbẹ̀yìn àwọn arúgbó wa o gbogbo aná là ń jìjà dù ẹ̀mí kọ́lọ́hún ó ṣàánú ẹni ní èèyàn mọ́ kádàrá ń tá a ti kọ fún kálukú kúkú ṣọ̀tọ̀ọ̀tọ̀ ògúngún ọmọ kúlódò ló lọ lẹ́ni ọdún mẹ́rìndínláàádọ́rin ẹni tó lọ tiẹ̀ bẹ́ẹ̀ tí ò tiẹ̀ pọ́gọ́ta rárá ṣe mọ̀ pé níbi ká gbà wípé àyànmọ́ wà ara ìgbàgbọ́ ni ṣùgbọ́n àyànmọ́ kì í déédéé wáyé sábàbí tá a pè lókùnfà gangan ní gbé ní débẹ̀ níbi ìrìn àjò bá padà gúnlẹ̀ sí láì gbé tutù là á pè láyànmọ́ èèyàn àbẹ́yìn òmò ibi abáwá pè láyànmọ́ ẹ máa gbọ́ òpin aré sísá ẹ̀dá ni gbogbo mole dọ́gbọ́n mole dété níbi wọ́n bá pin sí lórí ilé lè sáré mọ́ bí wọ́n bá pin sí náà lórí lè sáré mọ́ torí òpin ìrìn àjò ẹ̀dá ní yànnà náà ìpín ibi adániwáyé fẹ́ ibi tá dániwáyé fẹ́ á mọ ọlẹ̀ dálé mọ́ ọ lè tayọ ká wá gbà wípé bó ti wọlú ọba náà ni ìyẹn kì í ṣọ̀rọ̀ tẹnikẹ́ni lè jàníyàn nítorí pé adániwáyé ní í ṣohun tó fẹ́ bó ti fẹ́ ara tó bá wo adẹ́dá náà ní sì fẹ̀dá ẹ̀dá kò sí tẹ́nìkan lè ṣe sí iṣẹ́ ọlọ́run ọba àgbà yanu ni àrà tó wonílé ní ìfilé ẹ̀ kọ́ ìlànà tó nílé bá kọ náà ní tẹ́láǹtì rẹ̀ ó tẹ̀ alẹ́gbẹ́ bá wá ń ṣọ̀tẹ̀ ìlànà gbogbo wa ló ti jọyé wípé kò lè pẹ́ nílé onílé ìgbà ò jẹ́ ìgbà ó sì jẹ́ wípé bó ti wo nílé ẹ̀ náà ní ṣòfin ẹnìkan ò lè mú sí ámbọ̀sibọ́sí elédùmarè tí ò ṣe é pè níjà lárinwájú ọ̀rọ̀ mi do níwèrè ǹde mo ló tún do níwèé ǹdérí anigilájémodé àǹjọ̀nú ẹlẹ́rọ èdè tí ṣáájú àrògún láì fi tawó ṣe eégún ńlá alárògún èdè tí rọ tiẹ̀ ní kìnkìn òwú ńlá rabajigi ẹrù èdè kí mọ́ wọ̀wọ̀wọ̀ tẹ́run ọmọ rì igi bá pẹ́ lóko wọn máa olú bá gbàdó bá pẹ́ lóko kó tó yọmọ sẹ́yìn lẹ́gàn adikoríko ọjọ́ ọ̀rọ̀ bí wọ́n bá pẹ́ jọjọ ìtàn náà ní ìdá ìgbè sùúrù lọ́ra lẹ́gàn ó sì ya gùdùgudu ẹdún pẹ́ lóko ohun gbọ̀n ó dọ̀bọ̀ obìnrin bá pẹ́ ń lé ọkọ àjẹ́ ní ìdá ahun tó pẹ́ lóko ní ìdàgbà rere bí rẹ̀ bá pẹ́ lápẹ́jù adadigbanaku oko irun tó pẹ́ lórí ẹni náà ni onígbáláì funfun kájẹ lẹ́bú ká momi kíákíá sí ni kì í jẹ́ kí lẹ́bú pani lórí níbi kájẹ lẹ́bú ká má tètè momi sí náà ní fàjọgbọ̀n ni ká wá já ká máa wulẹ̀ gbò nítorí pé bómi bá rọ̀ sí gbò ojò bá rọ̀ sí gbò àtúmọ̀ ewé tuntun congratulations to you happy birthday to you bolúwa ti fẹ́ ọmọ ọ̀pádọ̀tún mo bá ẹjọ́ mo bá ẹyọ̀ ọlọ́jọ́ bí òní kọ́ ọpẹ́ kọrin kése pípẹ́ báyìí lowó ṣe ń lé arọ́ wà á fọwọ́ pawú ẹrọ̀ fodò yìí bẹ́ẹ̀rẹ̀ yíwọ̀ ó ṣe wò àtàtà ẹ̀mí rè ógùn tayọ bó o ti rò nínú ayọ̀ àti àlàáfíà tó péye tó sì pé pérépéré ni o olúwa ti fẹ́ ọ̀pádọ̀tún olúwa ti fẹ́ náà ló ti dá okú oríire ìdùmọ̀ rẹ̀ tó dá ẹlẹ́lẹ́mìí gígùn ò ní padà sọ́ di kíkúrú ma je ko ma mu ko ma yiranu ola ati ola ko si ma mirin gidi papo papo ati wa to lolufe re ayanfe iwo na laya ayanfe edun mai lo yan yin papo iyan ko be yan ba nbe nbe saba bi lasan loluwa re je si oba edun mai gangan ni science ti ma ke po ti da be Colodex International na lo ni ma ki e wi pe o ku ayeyo ojo bi toni oni titi lori ogbogbo biri pe lomi oko da dida lomi oko da omi oko eyi Is this sorrow? Kini Baba Soja Lembe on this is a real extravaganza, supercalifragilistic, expelidocious, and synthetically phantasmagoric Urban Entertainment Program. Do we have ever radio? Boomba! Radio Sheshe Bereku Kalababe.

tẹ́rín ẹ̀ ṣe pé bẹ́ẹ̀ ni ẹ̀ ṣe bú gbogbo èèyàn tí wọ́n bá ń pè bẹ́ẹ̀ owó lolúwa rẹ ń bá jókòó pọ̀ tí ò mọ o tí ò fura. Ìgbẹ́là afẹ́wé oko làwẹ̀ nǹkan ọbẹ̀ sí. Má a bá fẹ́ ṣiṣẹ́ ajé. Ìgbẹ́là wówó sí owó náà ni òṣìṣẹ́ ń gbòòrò. Ìgbẹ́là gbé tí mówó wálé. Ilé bá bẹni là á gbé tí ṣògo ìgbẹ́ lówó wà gbogbo wa òtètè mọ̀. A ò tètè mọ̀ pé gbogbo kókó tí ń ṣe wá láǹfààní. Nínú ayé inú ìgbẹ́ náà ló wà o. Ewéko tí ń ṣe wá láǹfààní inú ìgbẹ́ náà ló wà. Epo igi tí ń ṣe ni láǹfààní inú ìgbẹ́ ló wà. Egbòogi tí ń ṣe wá láǹfààní inú ìgbẹ́ náà ló wà. Èrùpẹ̀ tí ń ṣe wá láǹfààní inú ìgbẹ́ ní ń gbé. Yanrìn múlámúlá tí ń ṣe wá láǹfààní inú ìgbẹ́ náà ló wà. Yanrìn ṣaka tí ń ṣe ni láǹfààní inú ìgbẹ́ ló wà. Gíráfù tí ń ṣe ni láǹfààní inú ìgbẹ́ ló wà. Símẹ́ǹtì tí ń ṣe wá láǹfààní ẹ̀mọ́ pẹ́nu ìgbẹ́ ní ń gbé ni àpáta tí ń ṣe wá láǹfààní inú ìgbẹ́ ló wà. Bírin tí ń ṣe wá láǹfààní tòní. Inú ìgbẹ́ lòun náà ń gbé ń jáde kán tí ń ṣe ni láǹfààní inú ìgbẹ́ ló wà. Ìró tí ń ṣe wá láǹfààní inú ìgbẹ́ ló wà. Táyà tá a mọ̀ sí dáímọ̀nì góòlù òróró epo pupa gbogbo epo òyìnbó károsínì bẹntiróìlì dísù inú ìgbẹ́ wọ́n ń gbé. Gbogbo nǹkan àlùmọ́nì wọ̀nyí ti ṣe wá láǹfààní wá tó ti ń ṣe wá láǹfààní tó. Nínú ìgbẹ́ náà ni gbogbo rẹ gbé ń jáde. Àtẹran ọ̀gbẹ́ tọ́dẹ ń pa á bọ̀ wá. Àtẹja nínú omi. Bí ti ń ṣe wá láǹfààní tó nínú ìgbẹ́ náà ni gbogbo rẹ gbé ń jáde. Ìgbẹ́ ló wà gbogbo òtètè mọ̀. Igi tá a fi ń kan mọ́tò, igi tá a fi ń kọ́lé. Igi náà la kúkú fi ń gbẹ́dọ̀, igi náà la sì fi ń ṣe kànga. Igi ń bẹnu tá a fi ń gbẹ́ kànga. Tètè fura ni. Léèyàn bá sọ jígà yóò lo igi yẹn gangan náà ni wọ́n ń pè ní ẹ̀rú ẹ̀. Igi náà la fi ń dáná, igi la kúkú tún fi ń kànlẹ̀kùn gbogbo. Igi gbogbo igi gbogbo ti ń ṣe wá láǹfààní tó ẹ ti gbàgbé pé inú ìgbẹ́ gbogbo ẹ̀ wà. Igi ẹ̀lú tí ń ṣe ni láǹfààní ṣe bínú ìgbẹ́ ló wà. Àti igi sán, àti igi ẹmi, àti igi ìgbá, àti igi ọsàn, àtàtọ́ àmọ̀ sí àgbálùmọ̀, àgbálùmọ̀ fúnra rẹ̀ tá a mọ̀ sí pálábẹ́. Igi ọmọ, igi ọpẹ, ìgbẹ́ náà la ti gbé mówó wálé. Ilé bábẹ́ ẹni náà la gbé ṣògo. Odò kan kì í gbẹgbẹgbẹ kó mó kọ lọ. Ọlárinwájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ Adéhùnsì lorúkọ tí mò ń jẹ́ Elifan Solori ọ̀kan oṣù Àjànà Kútẹ́gbà gbòjẹ́ fún ìpapọ̀jọ́. Olórin Spyro kan sọ̀rọ̀. Spyro ló sọ̀rọ̀ o. Ọ̀kan lára àwọn idán lórí socials ni ó ní pé òun tóun tẹ̀ ń wò yìí. Òun ò ṣetán láti fi ogún lẹ̀ fún ọmọ kọ́mọ kan. Òun wáyé tòun, òun ó sì jáyé tòun ni ọmọ tí ó jáyé tiẹ̀ náà yóò ṣiṣẹ́ tiẹ̀ tó. Àlàyé búlé Aminu yé máa búlé Aminu. Wọ́n ti pọ́ búlì mi láti ẹ̀, ó tún fẹ́ búlì mi àmì ni o. Wọ́n jí wa wò àdẹ̀ká àti dọ́ṣẹ́ tápá ọ̀ká. Bẹ́ẹ̀ náà la dọ́ṣẹ́ tápá ọ̀ká, bá a bá dọ́ṣẹ́ apá ọ̀ká ni bábá fi kun jú kójú máa ta ni. Bí ikán bẹ́ wa ló ń ṣe wọ́n, wọ́n mọ̀ bẹ́ wọn ò lápàdá. Wọ́n rí wa wọ́n ń bóyín èjì màláìka Mr. Saka. Ọlọ́run ló ni tá ò dá. Títí láyé fún àbàdà, ẹni yarí tó lóun ò ní gbọ́, kì í gbà yóò jàbàrà. Ọmọ ìyá mi ṣó ká ni, bí ṣó ká ni, ló fẹ́ lọ sí ṣóká ni. Àwa ni gáàsù zàmá ni, all let me that you need money. Àwa ò mọ̀ ṣe Ọlọ́run ni, kò sí pa kò sí gáàsà tí a ni. Olúwa náà là ṣàkí ọ̀run àjọkẹ́ ayé Rahmani ni. Àrí extravaganza ní kí yín o. Wẹ́rẹ́ dè wẹ́rẹ́ làwa fẹ́ máa lọlé fún talé òní o. Ẹ ṣayé eré ẹ ṣe jẹ́jẹ́ o. Torí bá a bá lọ tán, wọ́n ó padà wá ròyìn tiwa náà. Mega child of God lámójú ẹ̀rọ. Babatunde Olawo lolóòtú ètò àrí extravaganza tá a ti ń bá bọ̀ látàárọ̀ wá. Àkọ̀tún bọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ láṣẹ Lédùmarè. Àtàwọn àtẹ̀yìn wọn ò nífẹ̀ẹ́ nìkankan ṣàwátì inú wa, wọn ò sì ní jí wa gbé o. A ní jáàmù Nàìjíríà yóò ní wọ́n kọjá àwọn agbára lè ká o. Ní gbogbo ẹ̀ náà ló ń dàbí nǹkan ìkọlọ́run máa ṣàánú ẹni gbogbo ẹ̀ ní pò ìdàndàn yìí o. Ọba bí Ọlọ́run ò sí. Ẹ jẹ́ ká jọ máa túrí fún. Ọ̀sẹ̀ tó ń bọ̀ ni ó máa jẹ́ ọjọ́ 15. Bàbá wa là sáàrin dé ọjọ́ 22. Ìyẹn gangan ni ó máa jẹ́ ọjọ́ ìbí King Sunny Ade nígbà tí bàbá wa máa pé ẹni 80 lókè yìí pẹ̀. Ẹ̀mí ó ṣọ̀pọ̀ rẹ̀ láṣẹ Èdùmàrè. Ó ń lọ
lọ fún ta lóò ní ẹ máa gbánu kí ẹsẹ yìí lọ bá ṣe ń lọ. Iye gbogbo lójú owó.

0: ọ̀rọ̀ ìwérọ̀ la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú bíbélì yìí lẹ́yìn tí yóò ràn lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
1: Ètò ìwòsàn lórí ọkàn lórí Splash FM
2: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
0: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣonígbọ̀wọ́ ètò yìí.
3: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, síbi èdùkọ̀ àti iyọ̀.
4: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejò ṣe kú gbogbo ilé báyìí?
3: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
4: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
5: Ó yẹ sọ fún mi, kí ló mú wá?
6: Fún mi nílùú yẹn.

oríṣiríṣi ìbéèrè òun ni àwọn olólùfẹ́ ikọ̀ chelsea ni wọ́n ń béèrè lọ́wọ́ lálẹ́ bẹ́ẹ̀ lára àwọn ìbéèrè tí wọ́n ń béèrè ni pé kí ló dé tí João Pedro gan ò sí lórí pápá ẹjẹ́ á dá wọn lóhùn bí ẹ bá rí ẹnikẹ́ni tó bá jẹ́ olólùfẹ́ ikọ̀ ti chelsea bọ́n bá bí yín léèrè ìbéèrè ẹ dá wọn lóhùn ẹ pítì wọn João Pedro kò láǹfààní láti sínú ìfigagbága ti tàṣálẹ̀ eléyìí tí wọ́n gba kojú ikọ̀ ti brentford níbi tí wọ́n ti jẹ àmì ayò mẹ́ta sódò ó ti ní ìfarapa lóòótọ́ olùkọ́ni Xabi Alonso ní press conference last pa ìyẹn nínú egungun bone edema ó ní àwọn elétò ìlera ó ní wọn pe irú ìfarapa eléyìí tí João Pedro tó ní. ẹ kú àṣálẹ́ ní gbogbo ibikíbi tẹ́ bá ti ń láǹfààní láti máa gbọ́mi yẹn ní tìbútòrò orílẹ̀-èdè wa nàìjíríà bákan náà ká máa kíra wa kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tẹ́yìn bá ti ń láǹfààní láti máa gbọ́mi ìyẹn káàkiri àgbáńlá ayé ìkànnì splash fm 105.5 ilé funfun báláú fẹ́lẹ́lẹ̀ ńlẹ̀ ìbàdàn àfin ọba muritala adébáyọ àkàndé mfr ẹ̀kẹrin olùbàdàn tilẹ̀ ìbàdàn kábíyèsí bàbá àfihàn.

0: Okay, 0901 lele 0901 ọ̀gá mi ti ní jẹ́ wa máa lọ 0901 4717 ló parí ẹ̀ 0901 ẹni tí ò gbé fún ìgbà àkọ́kọ́ ló jẹ́ kí àkókò kópo wa ní pápá mọ́ra 0901 4717 ló parí ẹ̀ 0901 ló bẹ̀rẹ̀ talẹni tó ní lórúkọ lóòótọ́ ètò yìí ọ̀túnba babatunde ọmọláwúwo alex fagusin bákan náà ṣọlá rẹ ó di mega child òun ló jẹ́ kẹ́ gbádùn mi lápọ̀dọ̀ tí yín bẹ̀ ẹni náà ò tún gbé wọn ò gbé fún ìgbẹ́ lẹ́ẹ̀kẹ́ àkọ́kọ́ tó a jẹ́ pé bó bá dẹ̀yìn ètò màá pè yín àmọ́ ó ríǹg báyìí ó ríǹg màá tún pè fún ìgbẹ́ lẹ́ẹ̀kejì lẹ́yìn ètò nìyẹn tó ọlá láti máa pàdé ó dàbọ̀.
1: Àwọn tí ní Splash FM la wá fẹ́ máa gbọ́. Splash FM, òwú wá fẹ́ máa gbọ́.
2: Splash 105.5 FM, the integrity station.